0: Olúwa wa. Wọ́n ń gbàdúrà di torí àwọn kan.
1: Sàbùjẹ bẹ́ẹ̀ lẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ.
0: Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan.
1: Sàbùjẹ kan.
0: Chọ́ọ̀chì wọn.
1: India church.
0: Àwọn kan ti forí korí.
1: Sàbùjẹ Genesis.
0: Wọ́n dẹ̀ tilẹ̀kùn mọ́.
1: And the church was against them.
0: Àwọn èèyàn ò dẹ̀ wá bẹ̀ mọ́.
1: People stop coming.
0: Àfi bẹ́ẹ̀ ni gbàdúrà gbà ń bẹ̀ mọ́.
1: As if that was yesterday again.
0: Ẹ gbé ẹsẹ̀.
1: Lift your legs.
0: Olúwa yàrá tí ayé tì mí mọ́ tòbótòbó.
1: Oh, that evil room where they shot me.
0: Ẹ gbé wa jáde.
1: Bring us out.
0: Yàrá ayé.
1: That evil room.
0: Tí wọ́n tì mí mọ́.
1: Where they lock me up.
0: Tògótògó.
1: With my glory.
0: Ẹ gbé mi jáde.
1: Bring me out.
0: Má ṣeré o.
1: Don't joke with me.
0: Sori ètò yìí.
1: This project.
0: Àdúrà la fi sọrí.
1: Many papa.
0: Ẹ mama ìdìde.
1: You understand.
0: Ọ̀gá lẹ́nu iṣẹ́ kan.
1: My brother.
0: Kò hàn sí ọ lára.
1: You dey like
0: that. O jọ ọ̀gá.
1: You don't look like a boss.
0: Ìyá ń di ọ.
1: You are so big.
0: Bó o ṣe jí ọ̀gá tó.
1: Don't be the boss
0: in your life. Ifo ló ní ológo.
1: Only opposition no glory.
0: Àwọn kan lẹ́bùn wọn lógo.
1: So my gift that no glory.
0: Yàrá tí ayé tì mí mọ́.
1: That even the world dey lock
0: you. Tògótògó.
1: My glory.
0: Ìgbé orí òkè ògo.
1: Ayọ̀ pẹ̀lú ìjọba pẹ̀lú.
0: Pè mí jáde.
1: Bring me out.
0: Pè mí jáde.
1: Bring me out.
0: Pè mí jáde.
1: Bring me out. Oh,
0: Ìkàdávalà ẹ̀zẹ̀mbẹ̀dùà ìlàbílùà wà làkúlì tíndà ẹ̀bẹ̀lú náà tàbà ẹ̀rú ẹ̀bàlà gbogbo ẹni ẹ̀ tì mọ́lẹ́ ẹ̀rú ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ẹ̀jáde ọwọ́ ìkà kó jáde lára ògbà ẹ̀yin ògo tó ń rakọ̀rọ̀ ẹ̀ dìde lónìí ẹ̀yin ògo tó ń jìyà ẹ̀ sọ̀rọ̀ lọ́run ọ̀ nínú yàrá ìdájú.
1: In that callous room.
0: Ogo rẹ jáde.
1: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀lá.
0: In the
1: name of Jesus.
0: Wàhálì
1: kàpáì.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: I prophesy.
0: Ọwọ́ arúgbó ẹlẹ́kìsà.
1: That hand of the angel.
0: Lára ogo rẹ.
1: In your glory.
0: Kò gbiná dà. Ẹ̀yin tẹ ní orí ògo.
1: You that have your head of glory.
0: Bọ̀tógo fún.
1: My glory is not speaking.
0: Ẹgbẹ́ra ńlẹ̀.
1: Live well.
0: Ẹgbẹ́ ẹsẹ̀.
1: Lift the legs.
0: Olúwa.
1: Lord.
0: Olúwa.
1: Lord.
0: Nísinsìnyí.
1: Right now.
0: Àmì kórira.
1: That mark of
0: ẹnìyàn.
1: Lára mi.
0: Àmì kórira. Jábọ̀. Jábọ̀. Oyè ayé. Àmì kórira. Àmì kórira. Àmì kórira. Àmì kórira. Àmì kórira. Jésù olúwa wa. Mama.
1: Woman.
0: Iṣẹ́ nìrìn àjò ògo.
1: To go on a journey of glory is a great work.
0: Ẹ bá bímọ ológo.
1: If you have been a student.
0: Iṣẹ́ ńlá ni.
1: You have great work to do.
0: Mi yẹ́ mi kò
1: tó. Ẹ bí mímọ́.
0: Èèyàn máa ń díjú ni.
1: You need to just close your eyes.
0: Torí kí ògo tó dìde.
1: Before going can believe
0: me. Ẹ rí pé ẹnu yẹ́yẹ́ ṣe mí.
1: I pity that woman
0: now. Ní Àkúrẹ́.
1: Àtàkúrẹ́.
0: Tó ló ń bímọ márùn-ún
1: mẹ́fà. She has 5 or 6
0: children. Àwọn Amẹ́ríkà.
1: They
0: are
1: also
0: like
1: Amẹ́ríkà.
0: In
1: Canada. Wọn kì
0: í báyà wọn sọ.
1: But the doctor say
0: mo dá igi.
1: Wọ́n
0: ti gòkè
1: tán. From there.
0: Wọ́n tẹ kọ yín wọn sí
1: ra.
0: Ẹgbẹgbẹ̀rún àbíyámọ́.
1: Tẹ
0: ẹ kú ọmọ ológo dání. Bí ẹni kú ẹyin dání
1: ni.
0: Ẹ máa gáìdì ẹni. Tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú ilé lánìí. Ó máa gáìdì wọn ni.
1: Jealously.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Kò
0: sójú ọrùn mọ́.
1: Ó
0: máa dìde ni.
1: Ẹ
0: lè pa wọn.
1: No, you cannot kill this one.
0: Wọ́n gbọ́dọ̀ pa wọn bẹ́ẹ̀
1: lọ́wọ́.
0: Wọ́n gbọ́dọ̀ ta wọn lọ́tọ̀. Ẹyin ọ̀dọ́ náà.
1: Youths.
0: Àsìkò tó mọ̀ fún òyìnbó kiri.
1: The doctor to speaking grammar.
0: Wọ́n ó máa dì pẹ̀lú
1: foundation. Dì without foundation.
0: Ìpìlẹ̀ ilé.
1: The foundation of the house.
0: A máa gbógo mi.
1: Can study the
0: first chronicles. Can
1: study first chronicles.
0: Chapter 5.
1: Oligan.
0: Verse 1.
1: Atakiri.
0: 2, 3, 4.
1: Sikari.
0: Àwọn ọmọ Ruben.
1: The children of Ruben.
0: Torí pé ó ní àkọ́bí.
1: He was the first one.
0: Bàá torí pé gba ègúnlẹ̀ ní bàbá
1: yẹn. Bàbá yìí receive
0: care from father. Ogún ìbí àwọn ọmọ rẹ̀.
1: They are birth right.
0: A fi fún àwọn ọmọ Joseph.
1: What do you mean to join of Joseph?
0: Wọ́n gbé ògo wọn.
1: They are glory.
0: Fún ọmọ Joseph.
1: What do you mean to join
0: of Joseph? Bí mi nú láyé.
1: Ṣé ìwà ìjọta yìí náà.
0: Bí kí wọ́n pààrọ̀ ògo mọ́ yẹn lọ́wọ́.
1: When they say people's glory.
0: Kò sí. Kí ẹrú lọ jókòó.
1: For his place.
0: Sórí ẹ̀sìn.
1: To now sit on the horse.
0: Kí ọmọ aládé.
1: Why the priest.
0: Kó mọ bẹsẹ̀.
1: May be trekking. Ẹrọ ẹrọ ẹrọ ẹrọ ẹrọ. Ẹ̀mí mímọ́. Ẹrọ.
0: Lónìí ni kì í sọ̀la.
1: Today not tomorrow.
0: A gbé ọdìdẹ.
1: Ẹ ẹ
0: ẹ nínú yàrá ọ̀dájú.
1: From that kind of room.
0: Afayọ.
1: Ẹ ẹ ẹ
0: ó jìyà mọ́.
1: Ẹ ẹ ẹ ló mọ̀.
0: Ó ṣẹ́rú.
1: Ẹ ẹ
0: ó jìyà mọ́. Ó ṣẹ́rú.
1: Ẹ ẹ
0: ó jìyà mọ́.
1: Ẹ ẹ
0: ó ṣẹ́rú.
1: Ọ̀rọ̀ yìí ti dé didi.

Vigocap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Vigocap Herbal Capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Vigocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀ kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: àti ìjọ Ọlọ́run ṣe lédè lẹ́yìn rẹ. Èmi ọmọ rẹ fún mi láyọ̀ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
1: Àkúrẹ́ ó ti ṣẹlẹ̀.

0: etuku dede wo yi eyin eyan wa nibi wo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si ngbe ibi ti won ti ngbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore ekoko ase eni to ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon nbe ta ana seta o na lo le jo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo bẹ́ẹ̀ lẹ́lòmí wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbòogi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: abba ajo oko ti ìbọn ni nípa 24/7 abba mixture kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 abba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
0: Bẹ́ẹ̀ni ìjáwà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé

0: tí ẹ yẹ ní gbèrò lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò orun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrínjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma kan un gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu 64 60 64 19 o sabu 64 60 64 19
3: Esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbonseju ogun seju koni le ri gbonsese ta ba tun mi ejo sese gbonse yan bayi kole o bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu 64 60 64 19 o sabu 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu si ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nirawa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 ba la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
5: a o ma ti ri eni gboro lenu ojo meta yi
6: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi dse ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayo je aye ohun ti e wa su mi
7: agbo ni ise lo se je lobe se wo ko ni pa baba oke ogun ni ogbulugbu ode to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 07064606419 07064606419 baba oke ogun agbalagba ode to fi wi atego sewosan
8: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
9: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo tin nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo ori abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nafdak fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 09160626253 09160626253 oruko money januomo 24/7 abamisho

0: Pada, ma lo si be yen o. Marketing office at Abbey FM ni won wa. Number 1 lawa, ile gogoro to wa legbe A Division Police Station, Oba Adesida Road ni ilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686. Ibe gangan lo wa yen.
1: O ma ti daraba o ka riraye o.
2: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jíńsà ń ṣínú pantan jogà wrist watches awoka senator dressing resource control ní Yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbágbábù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbágbá ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí o ti ń di ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ tàti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí dọ́sí. Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ máa gbé. Ó yá ní nọmba 85 Ọba Adesida ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù Abibata Kókó Ká.
3: You are cordially invited to the 25th anniversary and 3 days power pack revival with the theme Peace Be Still. Mark 4 verse 39. Gbogbo eyan la pe sayeye ajọdun ọdun 25 pẹlu isọjọ lọjọ mẹta to kun fun agbara. A pe akori re ni ki alafia ki o wa iji dakeje. Coming up on Thursday 18th of June till Saturday 28th of June 5 PM daily by the anniversary Thanksgiving service. Comes up on Sunday 21st by 11 AM at the church auditorium. Behold the glory of God Church, Samosi Sanctuary, Sowani, Lot 5 Block K, Ojomu Famubo Layout, Road opposite Feka Bus Stop, beside Housing Corporation Office, Ijapu Extension, Akure. Mu gbogbo isoro re wa, kiji aye re o dake je. Lato wa awon t'Olorun yo lo fun obi. Apostle Felix Adejumo, Bishop Humphrey Irumaka, Bishop JK Opayinka, Pastor Bode Olufowobi, Pastor in charge, Apostle Tunde Olufowobi, host ati bebe lo. Ìgbìmọ̀ ìsọjí ló ń kéde.
4: Òṣùpá sídìkẹ̀ láyé ń lọ, sídìkẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ̀ làwọn máa tún ṣe sídìkẹ̀ láyé ń lọ. Ogun mátálọ́pọ̀ kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà sídìkẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ń ta automobiles oríṣiríṣi kan ló ń ta lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín àmàṣọ kù díẹ̀díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ sí lórí ẹ lè download app yìí lórí app store.
5: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba ajo oko ti ibo ni nipa 24/7 Abba Mixure kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062625309160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
7: Ṣé ìgbẹ́dọ̀ ìdàgbà mọ̀ ń gbádùn ìdàgbà mọ̀ ń gbádùn ìdàgbà mọ̀ ń gbádùn.
8: Ó ń gbádùn àdàbà.
9: Evangelist Michael Jemi Akinba.
8: ọjọ́ náà rẹ̀ bí àná tí most superior evangelist Michael Yemi Akinbami fìdà lélẹ̀ lẹ́sẹ̀ Jésù. Ó pé ọdún mẹ́sàn-án lónìí máa sun olùfẹ́ ọ̀wọ́n.
9: Ìlú ayọ̀ Jerusalem o.
8: Ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2017 ni akọni ìgbàgbọ́ káyẹ́pọ̀ dìgbò ṣe most superior evangelist Michael Yemi Akinbami olùdásílẹ̀ ìjọ Celestial Church of Christ Testimony Parish Àkúrẹ́ Ìkẹ́rẹ́ àti Ìgbìsìn Ọlọ́tọ̀ tí wọ́n tún jẹ́ permanent secretary Ondo State Ministry of Culture and Tourism nígbà ayé wọn. Ikú yín dùn wá ṣùgbọ́n dúpẹ́ fún ìgbé ayé rere tẹ́ ẹ gbé èyí tó jẹ́ ọ̀pá ìtọ́sọ́nà aya àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ tẹ́ ẹ fi sílẹ̀ sáyé lọ. Ìyàwó yín àtàwọn ọmọ yín sọ pé ayé yín ṣòfò kò sì sẹ́ni tó lè di ṣùgbọ́n ayọ̀ wọn ni pé ẹ kú nínú Kristi. Wọ́n ní kẹ máa sinmi láyé olùgbàlà títí dọjọ́ àjíǹde. Ìyàwó yín Comfort Ọláyẹmí Akínbámi ló kéde rẹ̀ pé ọmọ ọlọ́tọ̀ àwòjí

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Reconciliation and Liberty Bible Church. Lẹ́yìn Olúkà Ọ̀dẹ House, Ọ̀ṣẹ́lẹ̀ Roundabout, àti èyí tí ó wà ní Reconciliation and Liberty Bible Church, Ìjọ̀rẹ̀ Road, beside New Town Market, Òkè Àró, Àkúrẹ́, Ondo State. Àṣírí agbára Abijà, Olúwa yóò fi ọ́. Kí wọ́n kí ó ba lè di alágbára. Àṣírí ìṣẹ́gun ọmọ Abijà, Olúwa yóò fi yé ọ́. Kí ó ba lè di aṣẹ́gun. Àti ìjìnlẹ̀ ìmúborí ọ̀tẹ̀. Àti ìgbárajẹ òkùnkùn ọmọ ọmọ Abijà. Kí ó ba lè borí gbogbo ìkórajọpọ̀ òkùnkùn lòdì sí ayé rẹ̀. Ní ibi ìṣípayá tí Ọlọ́run yóò máa tú àṣírí rẹ̀ ní Reconciliation and Liberty Bible Church. Ní New Town, ní aago mẹ́jọ sí mẹ́wàá. Gbogbo ọjọ́ ìsinmi tó ń bẹ nínú oṣù Jù. Àti ní aago mẹ́wàá sí méjìlá. Ní ẹ̀yìn Olúkàyọ̀dé ní Reconciliation tó wà níbẹ̀. Ní gbogbo ọjọ́ Sunday tí ń bẹ ní oṣù Jù. Wá gbogbo ayé rẹ ni yóò ṣẹ́. Wá gbogbo ọ̀tẹ̀ tí ọ̀tá ń dì lòdì sí ọ ni yóò borí. Ìdáǹdè yóò wà. Ìtúsílẹ̀ yóò wà. Àdúrà ìṣẹ́gun yóò wà. Gbogbo ará ilé rẹ ni kí o pè wá o. Lẹ́ẹ̀kan sí Ìjà Abijà. Ogun ọmọ Abijà. Ìborí ọ̀tá ọmọ ọmọ Abijà. Ni Olúwa yóò máa tú àṣírí rẹ̀ fún gbogbo wa ní Reconciliation and Liberty Bible Church. 8 a.m. to 10 a.m. and 10 a.m. to 12 noon. Ní New Town àti ẹ̀yìn Olúkàyọ̀dé. Olúwa yóò bùkún.

ẹ̀ṣẹ̀ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

ekojume tukojume lo laro toni ni kan ni adaba fm 88.9 akure ilu ilaramo kinla wa ta tin gbe unsategun ojuma tamani loni ko mo jojumo owo ojuma tamani loni ojuma ayo ni ko mo je iran sekere ka oni ba won rode ibanuje ibanuje okere o tobi kuni je teni ko kan le te tin gbe wa ekojume tukojume mo un akika bo sori eto eti yin melu nibi ti a ti ma mu awon koko royin eleyi to jade ninu awon we royin ojojumo le wa ta ti ma fi to yin leti opo yemi jo oda o na lo ko temi jo o bi royin ohun bo se tin jade loko ke ejeji ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè tí wọ́n wà ní orílẹ̀-èdè south africa tí wọ́n tó bí ẹgbẹ̀rún kan ló ti bẹ̀rẹ̀ sí kó wọ́n bọ̀ wá sílé padà báyìí látàrí ìkọlù eléyìí tí wọ́n ń ṣe sí wọn.

0: ọgbà bẹ́ẹ̀ níléeṣẹ́ rẹ lọ́mọ sọ̀rọ̀ lórí ìdóòlẹ̀mí eléyìí tó wáyé ọ̀hún gẹ́gẹ́ báwọn èèyàn bí wọ́n ṣe ti ń fi àfiwé rẹ̀ tí wọ́n fi ń wé àwọn tí wọ́n jí gbé tó jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ògbómọ̀ṣọ́ pé kí ló dé tí wọn fi tí ìdóòlẹ̀mí tiwọn ṣùgbọ́n tó dóòlẹ̀mí àwọn ìbejì tó jẹ́ ti tó jẹ́ ti alábàtàn mínísítà fọ̀rọ̀ ohun àmúṣagbára tẹ́lẹ̀ nílẹ̀ Nàìjíríà Adélábù. Bùràtà gbóríyìn fún Tinubu lórí àtúnṣe ojú ọ̀nà márosẹ̀ eléyìí ti Gombe sí Buni. Ọ̀gbà bẹ́ẹ̀ ni Sanwó-Olú òun ló ti ń pè fún àtìlẹyìn tó lówúra fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ikọ̀ elétò ààbò lórílẹ̀-èdè yìí. Ọ̀gá ológun ojú òfurufú nílẹ̀ yìí òun ni iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú fara rẹ̀ jìn láti dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Èyí àtàwọn kókó ìròyìn míì òun náà lẹ́gbọ̀ọ́ láàárọ̀ tòní lórí ètò ìtì yí mélòó ẹwà nǹkan kẹ fìdílé ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ à ń padà bọ̀ ná ẹkú kalẹ̀.
1: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí màtí sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba ajo ko ti igboni nipa 24/7 Abba Make Sure kọrọjọ gbogbo bile tawọn okunrin n bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Make Sure ko lọ ti nu rara o kagu ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgán lọmọ okunrin abaduro tán ti o si ma ṣiṣẹ akọni lọdun lólùfẹ rẹ iwe atebo la fi pelu rẹ ajọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60 62 62 53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
0: Káàbọ̀ padà láti òkè lọ́hún ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi òun náà ní iléeṣẹ́ ọlọ́pàá náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti dóòlẹ̀mí ẹni tí ọjẹ́ alábàtàn Adélábù àtàwọn ìbejì rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ṣe àṣeyọrí lórí dídóòlẹ̀mí arábìnrin Bùsáyọ̀ Adélábù John Paul àti àwọn ìbejì rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 12 Peter àti Paul lásìkò tí wọ́n jiyàn gbé lọ́jọ́ kẹta oṣù ta wà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá lólùlulẹ̀ yìí Abuja DSP Anthony Placid òun ló fojú ọ̀rọ̀ ìlédè nu àtijáde tó fi ta láàárọ̀ ní Placid ọ̀hún ó ní àwọn tí ó jẹ́ pé wọ́n jí gbé ọ̀hún ni wọ́n ti dóòlà ẹ̀mí wọn látàrí bí àwọn ikọ̀ elétò ààbò bí wọ́n ti bọ̀ gbéná wojú wọn. Ó fi kún pé ìdóòlà ẹ̀mí ọ̀hún òun náà ló jẹ́ pé wọ́n ṣe àṣeyọrí rẹ̀ látàrí olobó eléyìí tó jẹ́ pé ọ̀tàwọ̀n ní gbogbo akitiyan ọ̀hún olómúkè àwọn tí wọ́n ṣe ìwádìí náà kí wọ́n tọpasẹ̀ àwọn tó jẹ́ ajínigbé náà lọ sí agbègbè ibi tí wọ́n wà lásìkò ìgbà náà gan-an ní ṣe ni àwọn méjì nínú àwọn ajínigbé ọ̀hún wọn tó farapa. Ọgbà bẹ́ẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà lọ́ọ́ bá gbóríyìn fún akitiyan eléyìí táwọn ikọ̀ elétò ààbò ọ̀hún èyí tí wọ́n ṣe. Bákan náà nínú ìròyìn tó fara pẹ́ ọ̀hún níléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà ni wọ́n ti sọ ọdún náà pé wọ́n gbẹ̀mí àwọn tó jẹ́ ajínigbé méjì lásìkò tí wọ́n dóòlẹ̀mí ẹni tó jẹ́ alábàtàn Adélábù náà. Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà ló ti fi léde wípé méjì nínú àwọn tó jẹ́ ajínigbé ọ̀hún tí wọ́n lọ́wọ́ nínú jíjí ẹni tó jẹ́ alábàtàn mínísítà fọ̀rọ̀ ohun àmúṣagbára tẹ́lẹ̀ nílẹ̀ Nàìjíríà Adébáyọ̀ Adélábù gbé iná jẹ́ pé wọ́n yìnbọn pa lásìkò tí wọ́n gbéná wojú ara wọn lálẹ́ àná ọ̀hún tí wọ́n dóòlẹ̀mí wọn. Ìròyìn fi ni pé àwọn ikọ̀ elétò ààbò iná jẹ́ pé wọ́n dóòlà ẹ̀mí arábìnrin John Paul ọ̀hún àti àwọn ìbejì rẹ̀ ọmọ ọdún 12 eyi ni Paul ati Peter lasiko ti won gbe na woju won lale anana eyi to je pe won gbe na woju awon ajinigbe ninu atijade eyi ti le se olopa atan Peter ni won ti fi lede wi pe awon iko eleto abajumose ohun ohun no je pe won gbe na woju awon ati lawi na ni Lubadan leyin ojo meta eleyi to je pe won ti je awon eyan na gbe nigba to fi di isele ohun mule ni to mu fi di isele mule fun wi pe won ti tu awon eyan na le n to je alukoro ilese olopa yi ni Anthony Placid o ni awon odaran ohun ohun no je pe won seku pa leyin ti won gbianju lati gbe na woju awon iko ileto abo ti won fe dole mi awon eyan na iwe iroyin punch o gbe jade laaro ni oya mo ko nbe ilese are na soro lori e leyin ti ilese olopa ti dole mi awon eyan ohun lawon eyan ba soro wi pe kilode tan fi ti dole mi awon akeko ti won jigbe nilu ogbomoso to je pe won si tete wa dole mi awon to je olabatan minister foro ohun amusagbara tele nile Nigeria ilese are soro kini ntan so ilese are orilede Nigeria loni lo ti fi ipatari bi awon eyan bi won se tin se afiwe isele didole mi en to je alabatan minister foro ohun amusagbara nile yi atele yi ni Adebayo Adelabun ati akitiyan idole mi awon akeko atoluko eleyi ti won jigbe ni ilu ogbomoso won se apejuwe isele mejeji bi eleyi to yato dada ti o ti e bara won temi to pe ajaye to je oluranlowo pataki si are Bola Tinubu lori oro ibareni soro ito iroyin ati ipolongo o so dimo wi pe awon ti o je pe won benu ate ohun ti won si se afiwe isele mejeji o no je pe o je ki won o mo bi iru isele ohun bo se ti ri pe o yato sira won gidengbe ni ninu agbeta eleyi to je pe won fita ni ajaye ohun yin lo ti fi lede wi pe o je ohun ti ko boju mu ki won ma se afiwe isele ijinigbe ti awon to je ti alabatan minister ohun Adelabu pelu awon ibeji re kan fi we bi won se ti ji opolopo awon akeko bi won ti ji agbe atawon oluko o ni o yato sira won iwe iroyin premium times onugbe jade laaro tuni.

0: ló fi ní ṣe pẹ̀lú wípé wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí ó jẹ́ àwọn àbejì àti ìyá wọn gbé ọ̀hún àwọn fẹ́ jí wọn gbé láti lè gbowó ni wọ́n ní sẹ́ra àwọn tí wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ gbé ọ̀hún àwọn onísùnmọ̀mí paraku òun làwọn tí wọn premium times ló gbé jáde òun láti iléeṣẹ́ rẹ̀ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó 1,000 tí wọ́n wà lórílẹ̀-èdè south africa padà wá sílé látàrí ìkọlù eléyìí tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn ikọ̀ ìjọba lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti fi léde wípé kò dín ní àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó tóbi 1,000 ni wọ́n ti fokọ́lẹ̀ wípé ẹ dákun ẹ sábà kó wa padà lọ sí orílẹ̀-èdè nàìjíríà kó wa kúrò lórílẹ̀-èdè south africa tó jẹ́ pé wọ́n ní àwọn ti ṣetán láti padà wá sí orílẹ̀-èdè nàìjíríà ni látàrí ìkọlù eléyìí tó ń ṣẹlẹ̀ èyí ń lọ wáyé gẹ́gẹ́ bí ìkọlù sí àwọn ààrẹ tí wọ́n gbé ní orílẹ̀-èdè south africa bí ó ṣe ti ń wáyé tí wọ́n sì ní wọ́n ń kọlu àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ tó fi mọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gan ìjọba orílẹ̀-èdè nàìjíríà ọ̀hún ṣáájú òun náà ti fi léde wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó tóbi 300 níye òun náà jẹ́ pé wọ́n ti ní àwọn fẹ́ padà sí orílẹ̀-èdè nàìjíríà láti orílẹ̀-èdè south africa tẹ́lẹ̀ èyí tí ó jẹ́ pé àwọn èèyàn ọ̀hún òun náà jẹ́ pé wọ́n ní wọn ò kúkú kó wọn wá ni ṣùgbọ́n ní alátìlẹ́yìn àná òde yìí ni ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè yìí ni kimbe ebieva iná kéde rẹ̀ wípé kíkó àwọn èèyàn ọ̀hún wá sí orílẹ̀-èdè nàìjíríà ni àwọn tó ti tóbi 1,000 báyìí ni ìjọba iná ti ṣetán báyìí o láti kó wọn wá padà sí ilẹ̀ nàìjíríà ìwé ìròyìn guardian onúgbéjáde láàárọ̀ òní. Ìròyìn eléyìí òun náà ni mínísítà fọ̀rọ̀ ètò iṣẹ́ òde nílẹ̀ nàìjíríà ń ló ti sọ̀rọ̀ tó sì kéde ìlànà tuntun lórí àmójútó ààbò láwọn ojú pópó. Mínísítà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà jáde ló ti kéde èròǹgbà láti lè ṣe àgbékalẹ̀ àwọn ẹ̀rọ eléyìí tó ń ṣe àkàálẹ̀ CCTV àwọn ṣe àkàálẹ̀ àwòrán iná ti sọ pé wọ́n gbé kalẹ̀ báyìí sáwọn ojú ọ̀nà eléyìí tó ṣe kókó lójú ọ̀nà mararaba sí kẹfì èyí kò sẹ́yìn àti lè mójútó ọ̀rọ̀ ètò ààbò dáadáa lágbègbè ọ̀hún. Mínísítà fọ̀rọ̀ iṣẹ́ òde David Mai òun ló kéde ọ̀rọ̀ yìí lánàá lásìkò tí ó ṣe àbẹ̀wò sí ojú ọ̀nà eléyìí tí iṣẹ́ àkànṣe ọ̀hún tó ń lọ lọ́wọ́. Mai ó ní ètò náà ó ń lọ́wà níbàámu pẹ̀lú ìlànà àti àṣẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pa fún wọn láti ṣe ètò àmójútó ojú pópó ọ̀hún pẹ̀lú àwọn ẹ̀rọ eléyìí tó ń ṣe àkàálẹ̀ àwòrán láti lè mọ ṣe àmójútó ètò ààbò bó ṣe tọ́ àti bó ṣe yẹ lójú pópó náà. Ìwé ìròyìn premium times ló gbé jáde láàárọ̀ tòní. Iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú náà ti sọ̀rọ̀ báyìí wípé ààbò tó péye yóò túbọ̀ wà fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tó jẹ́ ọ̀gá ológun ọ̀hún òun ló fojú ọ̀rọ̀ léde. Olórí ọmọ ogun ojú òfurufú nílẹ̀ yìí ọ̀gágun Sunday Aneke ló ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí tó jẹ́ ọmọ ogun ojú òfurufú fara wọn jìn láti dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Aneke ọ̀hún ló sọ̀rọ̀ ìdánájú yìí lánàá nílùú Àbújá lásìkò eléyìí tó jẹ́ ìsíkejì ètò àwọn ọmọ ogun tọdún 2026 èyí tó wáyé. Ọ̀gá ológun ọ̀hún ni ẹni tó jẹ́ olórí adarí ológun eléyìí tí ó wà nígbọnu àmójútó àti àwọn ìlànà ọ̀gágun Abubakar Abdullahi Inofita wípé àwọn ọmọ ogun ojú òfurufú fara wọn jìn láti ṣe àtìlẹyìn lórí ọ̀rọ̀ ìpèníjẹ ìgbógunti ìpèníjẹ ètò ààbò eléyìí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Òun ni ńṣe ni àwọn ikọ̀ elétò ààbò ọmọ tẹ̀síwájú láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti lè dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ìwé ìròyìn leadership onúgbéjáde láàárọ̀ òní. Ẹjẹ́ ni tó sáré dókè lọ́run náà mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Dádì Junior Jọ̀ọ́ jẹ́ ń sùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fimile jare.
2: Biko tap apaka su lo tun se ko.
1: Ye, ma pa mi jare je n se ya awon omo mi.
3: Bo lo nsa lo.
1: Duro na Daddy Junior ogbon wo lo da.
3: Emi na ko. Isowo Biko tap apaka su ni. Ogun ta fi mo ijile pa ewe ati ewe le wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi dani.
1: Eh.
3: Beni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke. Finu ka bi o se bokele kai biko kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fa won okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803 860 6858 le kan si 0803 860 6858
0: e ka bo para lati oke lohun iroyin eleyin to tun wa lowo mi re ile ise olapa lo ti fi kele o fi gbe obe kan eyi to je pe o ke gba jare asan eleyin to je pe ayederu ike gba jare ni wipe edakun won ti fe mo ja won mo ni ile iwe ni ipinle edo ile ise olapa ni ipinle edo lo ti fi kele o fi gbe enikan ta poko re ni uzembo emmanuel ti gbogbo awon eyan mo lori itakun ibarensoro ayelujara gege bi Haza woman gege bi o se tin ke gbajade to si nfi esun kan wipe nse ni won ti lo je awon akeko kan gbe o ni ilewe Green Park Academy eyi to wa ni Aduwawa ni eyi ti oje ti ati ilewe awon okunrin Western Boys College eyi to wa ni Ipoba ni ilu Benin ni won ti je an gbe o afra nse ni afrasi ohun ni lo se fonran na to je pe o ni awon onisumami na yalu ilewe ohun ti won si ko awon omo gege bi afrasi ohun bi won si luwi ni awon omo mefa no so pe won ni won mo ji ti won ko won sinu oko bus ti gege bi o se ti wi to si ni won ji awon omo na won ji agbe lo yin se ni en to je alukuru ile ise olopa ni ipele na eye ni eno ikodem oni se ni won se agbeyewo lori fonran eleyi to se ati bi o si je pe won lo si ibi ti isele ohun to ti sele to je pe opolopo awon eyan ina ni anti beres ni jaya lori isele pe edakun iru ki awa tun leleyi ani eleyi ninu atijade ti alukuru ohun to visa na ti ni afrasi ohun lowo papaba to je pe iro to jina so to ni yin ti fonran eleyi to je pe o se pe won ti je awon eyan gbe won ni wo wodi e si ile ejo ti wadi to ba ti pari tan iwe iroyin Daily Post onugbe jade laaro tuni.

0: 0816-251-9991. 0816-251-9991. Ẹ̀lọ́ ẹ̀kú ojúmọ́.
1: Ẹ̀kú ojúmọ́, sà.
0: Ẹ káàárọ̀.
1: Àbáyọ̀mí Oyèlésì látòlókun Agídà àkókò lágbára lọ́hùn àbọ́lọ́hùn a máa wà lórí wa. Ogun jáde kò wọlé kò ní ṣẹlẹ̀ sí wa.
0: Ó kọ
1: fẹ́rọ̀ ìjọba àpapọ̀ ní àdìjọba ìpínlẹ̀ ni kọ́ túbọ̀ bá wa pẹ̀tù ètò ààbò yìí, kọ́ túbọ̀ bá wa mú lọ́kùnkún dùn. Àwọn sójà wa, àwọn ọ̀mọ̀tẹ́kùn wa kọ́ ró wọn lágbára kí gbogbo wọn fọ́ sínú gbọ́wọ̀ yẹn. Lágbára Ọlọ́run bá wa ká sógun báńdíìsì nílẹ̀ yìí.
0: Àmì ẹ̀ ṣe o. 0816-251-9991. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ ṣeun o.
2: Ẹ kó ètò náà.
0: Ẹ ṣeun.
2: Olúwa máa ràn yín lọ́wọ́.
0: Àmì àmì àmì.
2: Lágbára Ọlọ́run ẹ̀mí dáàmú.
0: Àmì o.
2: Olúwa kẹ́mi láti ìlú Òkìtì pupa.
0: Ó yà ń gbọ́ yín ìyá.
2: Ó rú mi lójú nǹkan tó ṣẹlẹ̀ nílùú Nàìjíríà yìí. Ẹ jọ nǹkan téèyàn bá lè ṣe sí téèyàn tí ẹ ò lè rìn fírì èèyàn gbogbo wa la lọ́mọ sílé ìwé. So ó ti pọ̀ jù nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà yìí ó ti pọ̀ jù. Ìlú wa dé ni wa níbi mi ta fẹ́ sá sí o. Ẹ jọ.
0: Ó dáa ṣeun.
2: Ẹ jọ Olúwa kápá rẹ o.
0: Àmì ẹ̀ ṣeun o. 0816-251-9991. Ẹjẹ́ àtúnwò ẹlòmíì. Ẹ̀lú ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ ẹ gbójúmọ́.
0: Ẹ ṣeun.
3: Orúkọ tèmi ni Jinlẹ̀ Àṣàfà. Mo ń pè látàrí ìdí ẹgbẹ̀sẹ̀. Ṣé ẹ rí afurasí tó sọ pé wọ́n jẹ́ ọmọ kónìbìkan tí wọn àjọba tọpinpin rẹ̀ tí wọn wà rí ọmọ tí wọn jí kónìbìkan? Ọwọ́ ti tẹ̀ ń sìn àpẹẹrẹ ìjọba àpapọ̀ kó ṣe dàrú tó tọ́ lórí ẹ̀. Ìyẹn ẹ lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo bẹ́ẹ̀ dá sí ni pé ọ̀rọ̀ pé ọmọ mi àbúrò mínísítà tàn jí tí wọ́n ti yẹn jí bóyẹ̀ tó wá ti rí ìgbà sílẹ̀ yìí. Tó wá yẹ kó rí bẹ́ẹ̀ kó jẹ́ pé àwọn ọmọ skul náà tẹ̀ wá jí gbogbo ọmọ wọn gbà wọ́n sílẹ̀. Ẹsẹ̀ nǹkan tó bójú mu bóyá àwọn olówó wa wọ́n fi agbára olówó wọn fi lò wá pé àwọn tí wọn ò lówó kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ mọ̀ pé tí wọ́n ń fáto dípọ́ fún olówó náà lẹ́kọ́ dípá mútálíkà ìtòrí ẹ̀ léyìí ìjọba àpapọ̀ ẹ pa kìtì mọ́lẹ̀ kẹ wá bẹ́ẹ̀ wọ́n ti gba àwọn ọmọ tó wà ní skul yẹn náà
0: tí ó dáwọn
3: jẹ wọn kéékèèké tajú bẹ́ẹ̀ kó gbà wọ́n sílẹ̀
0: tí wọ́n
3: mú kí yẹn pé
0: ẹ ṣe ṣe àdúpẹ́ o. Ìdí náà rí tíjọba àpapọ̀ fi fọ̀rọ̀ ta wípé kán mọ́ ṣe àgbé kán mọ́ jẹ́ pé wọ́n ń fi wéra wọn wípé àwọn onísùnmọ̀mí náà jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ń gbé àwọn ajínigbé tó jẹ́ agbébọn àwọn náà jẹ́ àwọn ìbejì àti ìyá wọn gbé. Ẹ jẹ́ àwọ̀ ẹlòmíì náà. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
4: Àkàrọ̀
0: orúkọ
4: mi ni Ọ̀tẹ̀rùkù Ambobi látàpẹ́ ládùúgbò Ìjọka.
0: Ó yà ń gbọ́
4: yìí. Ṣé rí ọ̀rọ̀ ìjọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Ẹ̀jìnà Kàtàbà sọ? Wọ́n ṣe jí àbúrò Ẹ̀mínísà Adélábù àti ọmọ àti òun ìyàwó àti òun pè yẹn. Ó yẹ kó wá àwọn ọmọ tí wọ́n jí gbé ní skul yẹn láti ó ti ń lọ bí ọ̀sẹ̀ mẹ́ta lọ́jọ́ mẹ́ta sí báyìí. Inú àwọn òbí wọn ò lè dùn káwọn ìjọba wọ́n tún wá wọn wọ̀nyẹn pé nítorí pé àwọn òbí wọn ò mówó lẹ̀ ní ṣe pé ìjọba ni wọ́n ní kó mówó lẹ̀. Wọ́n jọ wọ́n wá wọn ní òkọ́kàn òbí lè balẹ̀ o. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 0816-251-9991. Ẹ̀lọ́ ẹ kú ojúmọ́.
5: Ẹ̀lọ́.
0: Ẹ káàárọ̀ o.
5: Ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣeun.
5: Nígbà bọ̀ ló ń sọ̀rọ̀ láti ìlú ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
5: Ẹ nípa ọ̀rọ̀ tí ọ̀gá sójà sọ Amẹ́kẹ́ pé ìjọba wọ́n ṣe gbogbo wọ́n ta tuntun wọn láti make sure pé wọ́n release àwọn ọmọ tó wà ní kánsì. Lóòótọ́ ó tọ́ pẹ̀lú kó sá ó dẹ̀ tọ́ pé lówó ẹ̀kọ́ wa àmọ̀ pé àwọn ìjọba ń tíráì ṣùgbọ́n kan túbọ̀ kan túbọ̀ torí ẹni tó bá mọ̀ ẹni tó bá kọ̀ ló mọ̀ o kan túbọ̀ torí ọlọ́run káwọn ọmọ yìí lè wálé láyọ̀ àti àlàáfíà.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ àwọ̀ ẹnìkan sí ká máa lọ. Ẹ̀lọ́.
6: Ẹ mọ̀ ojúmọ́ sá.
0: Ẹ káàárọ̀.
6: Ẹ̀nà wà lè lágbọ́ Ọlọ́run.
0: Àmì ẹ̀ ṣeun.
6: Níbẹ̀ ló kọ́ láti ìgbàgbé lábẹ́ ìgbà náà.
0: Ọya ń pàápàá.
6: Mo kí ìjọba pé wọ́n kúṣẹ́ takuntakun pẹ̀lú ọmọ wọn tó máa kọ́ nígbà tí àti máa kọ́ wọn sílé. Kí ló wá dé tí àwọn olùsọ̀wọ́ kò ní Nàìjíríà? Ìgbàsọ ní ìṣòro lọ́jọ́ kínní àná Nàìjíríà náà rí o. Ó wá dé tán ní kọ́lẹ̀jẹ̀ kọ́ ọ̀rọ̀ àbùkù dúró àwọn ọmọ tó wà ní skin náà kọ́ bá wà gbà sílẹ̀ lágbọ́ Ọlọ́run káwọn ọmọ nàìjíríà kọ́ wá parun pò ojo kan ka wa ni adura gbogbo Nigeria papata ake pọ Ọlọrun mo kuruku biso landa wa
0: Eseun iyoku yo tun di ola imo pade awon akegbe wa Ope Yemi jo oda na lo ko temi je o ire o
7: Ya ki ama ti gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin lan fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyin oba mo nipa awon nkan tin lo eyin kan ma padanu awon anfani loloko ijo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se tun ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan awon so pe ami iluwo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
8: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbuwa ba yin ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
7: gas
8: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
7: kini o ko ma se pe fe gbe won mara o
8: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
7: mo be bi n pe se won kokko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se
8: eseun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo sanyoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo iyoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
7: ikini idi ti e fi se ba n pe kawon yen kokko san owo le die de to di pe e gbe oja fun won
8: ese won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan ti o si le mo sanwo die so eni ti o mu osu merin to sanwo kini keji fun won kan wa ti bale lori pe
7: eleyi
8: yo le mo sanwo lo so ti olotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
7: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
8: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nla pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyin nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin laamu rara
7: nibo ni office yin office number ti an le pe yin si
9: e kan si wa ni Danco Plaza Adelosun beside Olo Motors opposite Maria Assumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State
8: Olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
9: number wa te le pe si ni 0707 484-3351 le kan si 0707 484-3351
7: Eseun olotu oro le ti gbo lati enu ogbeni Abdulhakim Okunla teje asoju CDK iwa na ma gore loni o le ba de ti o ni dukia
10: ore wa kilo de to roju koko bayi
11: wo ore o su mi o je iya isese petan lori phone ni nu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
10: ara nta wo nu shop obo nipa CDK ni
11: CDK kini nje be
10: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fún odidi oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
8: irọ́ ni o
10: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
8: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
10: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CDK.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́.

0: whatever you want.
1: You can only get it here.
2: At Daba, 89 FM, the station for all.
3: On your trap, set.
4: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akikabo sori eto imolesin yi ti egbe awon akeko muslimi nile nigeria eka ti ipinle ondo ti won se onigbowo re eni ti mo ba wa soro olohun fun toni awon na ni amir mssn ondo state area unit ohun ti won si mo fi da wa leko loni oni won pe ni iroyin e mo ba wa ka lo bismillah
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول ولا قوة إلا بالله مطلوب إليك يا قوة جمعتا مكيواني أكسلت أبو المسلمين جاتي جادو أغاية نمبتاكي لندن ستاتيني جوية لبابو مطوكيوا يبقى قوة سيكو أدريني إنتي أسنون كروني نيني كوبي كوبي bẹẹni mo kí àwọn ọmọya wa lálàájì léyìn tí wọn sì ń darí dé láti ní olúwa pé ẹka bọ ẹkú ìrìn ọba tó ran iníṣẹ kò ní padà kọ fún yín kò ní sọ fún òun gbà lọwọ yín àjókòm màbòrórun wàsàyókòm màkìbólòn kí ọlọrun kó má sẹ gba ìgbìyànjú yín kó gbà ní ìbàdàn fún yín o gbogbo ìgbòkègbodò ẹnì kọ̀ọ̀kan yín ọlọ́run kò sí ní ìtẹ́wọ́gbà mo kí gbogbo àwọn tí wọ́n wà lórí ìrìn nínú ṣe hajj náà àtàwọn tí ò tí gbéra tó máa padà gbéra wípé lógo ọlọ́run bá dẹ́dà ẹ̀rọ nísàlẹ̀ ìgúnlẹ̀ rọ ẹ̀wọ̀n nísàlẹ̀ ìbáwọ̀ náà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ dídé tí ìpalẹ̀mọ́ ti wà ní ọlọ́run kò sí ọlọ́run kó má ṣàjẹjá sí rọrùn fún gbogbo ẹnì kọ̀ọ̀kan wa àwọn tó ti lọ tó ti bọ̀ ọlọ́run bá mi bá nàìjọ nàìjíríà mo kí gbogbo lórí ẹlẹ́sìn ní ìpínlẹ̀ ondo àti ní gbogbo agbègbè káàkiri orígun mẹ́rin nàìjíríà tó fi rí àkárí ayé kọ̀bàdẹ́ta kó má mọ̀ wọn kúrò ńbẹ̀ ní kíákíá báyìí bákan náà kójọ járe kó má ṣe gba ìgbìyànjú alápapọ̀ kó gba ní ìbàdàn fún ìkọ̀kan wa gbogbo yín pátá ni mo kí ni tó ti rẹ̀dí tó ti dúró wàá kí gbogbo àwọn ẹ̀yà wa ẹlẹ́sìn míì ẹ̀tọ́ sí ìsìláàmù náà wípé àwa náà kò dédé àkókò yìí o kí ọ̀bàdẹ́ta kó má ṣe ṣe nìkọ̀kan wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn ọmọ ẹ̀yà yín náà ni gẹ́gẹ́ bá ti ṣe máa ń ṣe níjọ́ mẹ́jọ mẹ́jọ ní gbogbo ìgbà láti pẹ̀rẹ̀ wa sákìsì gbara wa nímọ̀ràn bára wa sọ̀rọ̀ lórí ìkànnì yìí dédé àkókò yìí ìyẹn ni pé àwọn Muslim Student Society of Nigeria eléyìí tí a máa ń dàpè ní MSSN ẹ̀ka ti ìpínlẹ̀ ondo àwa náà ni a tún gba orí atẹ́gùn kan lákòókò yìí láti tún pe ẹ̀yin ìyá wa sí àwọn àkíyèsí nǹkan tó ń lọ lénìí pẹ̀lú àánú ọlọ́run eléyìí ta fi máa gbẹra wa ló ń gbẹ bára wa sọ̀rọ̀ lénìí ó máa ní í ṣe pẹ̀lú nǹkan tí a mọ̀ sí ìròyìn àwọn rí wípé nínú ẹ̀kọ́ wọ́n jẹ́ kó yí wa bẹ́ẹ̀ wípé information is power ká gbọ́ ròyìn ká mọ bó ṣe ń lọ àǹfààní ńlá ló mà jẹ́ fọ́mọnìyàn oore ńlá ló wà ńbẹ̀ bẹ́ẹ̀ ni ìbùkún tí ò lè bẹ́ ló kó sínú kódà àwọn ẹlẹ́kọ̀ọ́ jẹ́ kó yí wa bẹ́ẹ̀ pé communication is life kémi àti ẹ̀yin ká láǹfààní àti máa exchange ọ̀rọ̀ gbà fún mi kí n gbà fún ọ kó fi tó mi létí kí mi náà dá padà wọn náà gbọ́ lọ́dọ̀ tí wọ́n wí bó ti ṣe ń lọ ni èyí gan ló fi hàn pa ń ṣe mí o èyí gan ló sì ń júwe wípé ọmọnìyàn ni wá ní kété tí ìbá ti kúrò nǹkan ti ṣe ọmọnìyàn nìyẹn ṣùgbọ́n lénìí ǹjẹ́ ọ̀rọ̀ ti dà tòdì jẹ́ mọ́ wa lọ́wọ́ bí ǹjẹ́ àǹfààní gbogbo kọ́ lọmọ nàìjíríà máa ń sì lò bí ǹjẹ́ eléyìí ò sì di nǹkan tó dàbí ẹni wípé kò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ nítorí yẹ kó sinmi lóore tí yẹ kó sinmi láǹfààní ǹjẹ́ kò ti máa bí àwọn awuyewuye míì tí kò ti máa bí wàhálà míì èyí la fẹ́ pè wá sí gẹ́gẹ́ bí àkíyèsí nínú ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́dà sọ fún wa ní alukoran ni pé ya ayuha alladhina amanu ẹ̀yin tẹ́ jọ nígbàgbọ́ òdodo ẹjẹ́ kí n sọ fún yín bó tilẹ̀ wò ká yóò dà bó tilẹ̀ wò ká yóò burú tó kó bàjẹ́ tó táyé bá tiẹ̀ ń sí ìròyìn lò tí wọ́n bá ń sí ọ̀rọ̀ sọ láwùjọ ní ti yín takò lọ àhà ẹ bẹ̀rù ọlọ́run o ẹ mọ́ pẹ̀lú wọn o ẹ mọ́ pọ̀ lọ́bọ̀jẹ́ kó o wà kó lọ káwọlá nìṣẹ́dẹ́dà ọ̀rọ̀ tó bá máa tẹnu yín jáde ìròyìn táyé máa gbọ́ lẹ́nu yín information tẹ́yìn bá máa fún ara yé ẹ̀jẹ̀ kó jẹ́ káwọlá nìṣẹ́dẹ́dà ẹ̀jẹ̀ kó jẹ́ òdodo tẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ń jẹ́ kó yá pé ṣe lákùnrin látara pẹ́ ń fúnra yín ní ìròyìn tó jòdodo ìgbésí ayé yín a máa tuntun ntẹ̀yìn ò tí ì ní tẹ̀yìn ò tí ì gbọ́ tẹ̀yìn ò tí ì mọ̀ tẹ́lẹ̀ tí n bá mú débi etí gbọ̀nyìn tó bá jẹ́ àǹfààní tó bá jóore ìgbésí ayé tí máa so ó máa lo yẹn ládùn ntẹ̀mi ò tí ì ní tẹ̀mi ò tí ì gbọ́ tẹ̀mi ò tí ì mọ̀ tẹ́ bá mú dọ́dọ̀ mi tó bá jòdodo èmi náà máa tara bẹ́ẹ̀ sóríire ìtumọ̀ ẹnìyẹn pé ìfẹ́ lákùnrin bákan náà ni kò yẹ kí ọlákùnrin bákan ọlọ́run tó wá sí adéhùn kó máa ṣàforíjì àwọn ìṣẹ̀tà àti ṣe síwájú wọ́n máa ṣàforíjì fún wa eleyi la ni se tolorun ba wa pale si pe mayitin la wa rasula eni ba tele ase olorun yi to tele ase tana bi muhammad pa abi ndana bi mu wala to olorun ba re ba ko di faza ba ba na lima awon ni wo jere ti o lejo kemi ate ina o le ba jere dile ti o legbe la se ni ka pera wa saki esi le ni koda olorun wa nzo pa na yi ninu alquran pe wala takfu ma la zalaka bi hilmun e lo gbo yi pe e gboro ma ba won so nkon ni nte ni ma ni pare nitori pe inna samaa wal basra wal quwwata ko lo ye pe nte bi ti yin gbo nte ko ju ri nte bo kan yin ro nte fe ni yin so ko lo la ika kana ni o ma fi hula ika kan ni yo ni lo aya ka bi ni ni pare bo ko nton te ni ja ni la ma bi iroyin te fowo ko iroyin te fe nu so yi te fi ti gbo yi te ko ju ri gbo pa lo ta la ma bi ri lowo yin nipa bawo le ti se lu ati hawo le ko si lo bi ja si pe loni a fe pe wa sakisi lori awon information ti a ma mismanage awon iroyin eleyi ta ma n gbe kakiri sugbon to n ja si pe ko ki n ri be lopolopo gba paapaa nibi ti ayede duro ti technology ba wa dele ni eleyi to ja si pe nibi ti alanfani de tolorun ba fun wa ni imade kódà ó ti ṣeé ṣe fún wa léni ká gbórí òjò ká gbé sọ́run àìná ká sọ bẹ́ẹ̀ pé òjò ló ń sọ̀rọ̀ nígbà tó já sí pé ṣe la gbé ọmọọba fọ́sùn technology ti fún wa láǹfààní bẹ́ẹ̀ a lè fi ai dára tó wù wá à ń ṣe bó ṣe wù wá láti fi báyé jẹ́ àròpé bóyá à ń ṣayé a ò mọ̀ wípé à ń dayé ronú bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa bẹ́ẹ̀ pé ó pọnú ọ̀rọ̀ tọ́mọnìyàn máa sọ ń jọ́ mí o tí ò ní lè fìdí ẹ̀ mọ́lẹ̀ tó máa tara bẹ̀ bọ́ná nítorí pé o ò lè fìdí ìròyìn eléyìí tó gbé ká tó nǹkan ká ò lè fi mọ́lẹ̀ ọlọ́run bá ń jẹ́ kó yé wa bẹ́ẹ̀ pé ó rọrùn kátarabẹ̀ di ọmọ náà ọmọ ìyá mi alápọ̀nlé gbogbo olùtẹ́jú sí mi lásìkò yìí èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí pàápàá lórí èdè wa nàìjíríà kò bá wa ta jẹ́ mùsùlùmí kò bá wa lórí àìṣe mùsùlùmí tí ọba máa tó ń ṣe nítorí pé àwọn sọ́sọ́lá ti sọ àsọsílẹ̀ nípa eléyìí tó ń ṣẹlẹ̀ yóò ti sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá ti fi mà wá náà lọ́kọ̀rọ̀ hàn bẹ́ẹ̀ lánàbì ti ṣàlàyé fún wa nínú àwọn ìrìnàjò ẹ̀ lápapọ̀ nínú ọ̀rọ̀ kan jí sọ́run sọ̀rọ̀ lọ́wọ́ tó fi máa jáde pé fitina máa fara hàn tó máa gbayé gboko tó máa fojú hàn ní gbogbo ọ̀nà nínú wà nínú ìsìn bákan náà ni pé tó kúrọ máa wá máa pọ̀ lára fitina lénìí òní bandits wà lára fitina lénìí òní kidnapper wà lára fitina lénìí òní terrorist wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí fitina ni èyí tó fojú hàn tí kò dàrú sálàmì sọ̀sálàmì ti jẹ́ kó yẹ bẹ́ẹ̀ kó máa padà fara hàn kálò kí á mọ̀ tó dé lára fitina yìí náà wá ní wípé kódà irọ́ máa wá pọ̀ nípasẹ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn tí wọn ò yóò máa sọ pé àwọn rí tí wọn ò máa sọ pé àwọn ọmọ tí òye wọn máa sọ pé òye àwọn ló fi já sí pé èmi àti èèyàn ká wo àǹfààní wo aburú wo òun lórò pọ̀ mọ́ àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí lápapọ̀ ẹ̀jẹ̀ ká lọ kẹ́kọ̀ọ́ látara tó náà bá fi hàn fún ọ́nà lùkọ̀ hàn gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ ẹ̀jẹ̀ ká kẹ́kọ̀ọ́ látara tó náà bá fi kọ́ wa náà lùkọ̀ hàn kódà ọlọ́run bá ń jẹ́ kó yẹ bẹ́ẹ̀ pé tá a bá wà lójú ogun ga pẹ̀lú ká a tó kógun jàlú kan ká a tó kógun jẹbí kan ká a tó kógun jàlúrin kan àyàfi ká yàfi dí ọ̀rọ̀ tá a gbọ́ nípa àwọn ènìyàn múlẹ̀ ká má kà torí pa àgbọ́rò yẹn ká lọ kógun jà wọn ọlọ́run bá ti jẹ́ kó yẹ bẹ́ẹ̀ pé yẹ ayọ̀rọ̀ ní amánu ìdá dọ́rọ́pítùm ti ṣẹ̀bìrẹ̀ là ìgbà yóò wù tẹ́ bá rò pẹ́ ẹ ń lọ ẹ ń bọ̀ nítorí ẹ̀sìn fàtàbà ìyanu ẹ wádìí kẹ tó kógun jẹ ẹnikẹ́ni ẹ má lọ kógun jẹ àyàn láìsínú pé bóyá ẹ mọ̀ nípa rẹ̀ pé lóòótọ́ aláìburú ni aláìdá ìyẹn ni ẹ má kógun jẹ àyàn nígbà tí ò bá kógun jẹ yìí ẹ rí pé àwọn tó kógun jẹ yìí lẹ kógun jà ẹ rí pé àwọn tó ń gbèrú ẹbú aburú òun náà lẹ ń bá jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lẹ́ni mélòó mélòó mélòó ilé ló ti dàrú mélòó mélòó ẹbí ló ti bàjẹ́ mélòó mélòó ìdìbò ti dahoro nítorí àwọn aròyìn ẹlẹ́jẹ̀ ilé tí ò ní túmọ̀ ilé tí ọ̀pọ̀lọpọ̀ ń fọ́n káàkiri ní pàtàkì láyé tẹkinọ́lọ́jì láyé social media láyé tá a bára wa lò lẹ́nu tó ń jáde pé tá a bá ti ń jù ú ní kánò ara abẹ́kúta ti rí tá a bá ti ń jù ú lábẹ́kúta ara mẹ̀dúgù rí wọ́n ti máa lójú ẹsẹ̀ níṣẹ́jú kan ká gbìyànjú ká sọ́ra sí ọlọ́run báyìí là ń pè àkíyèsí wa sí pé ǹjẹ́ ẹkún fa fikún bí nàbà yín pàtàkì ìyá náà ẹ jẹ́ kí èmi àti ẹ̀yìn ká lọ wá kẹ́kọ̀ọ́ lórí wípé gbogbo ògbà yóò tí ẹnìkan bá mú ọ̀kankan wá bá wa. Ẹni tó mú ọ̀rọ̀ yẹn wá bá wa yálà ó ṣe ní text message ni, yálà ó ṣe ní video message ni, yálà ó tiẹ̀ sọ lọ́rọ̀ ni, kódà ká gbọ́ nínú iléèwé ìròyìn. Ẹ jẹ́ kí èmi àti ẹ̀yẹ ká wádìí. Ṣé ní tí wọ́n sọ yìí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí kó tó rí pé àmọ̀dé ti gbọ́ ẹlòmíì. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ wa nínú ọ̀sẹ̀ tá a lò tẹ́yìn, ká wo bó ṣe rí tí gbogbo ẹ̀ rí wa bá bàlàbàlà. Nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ nítòsí táwa náà ti wá rò bẹ́ẹ̀, kódà a rí gbọ́ wípé ẹnìkan tiẹ̀ ti ń fọn ká láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn wípé Bandi ti ń bọ̀ wá Sondo State. Ẹni tó sọ̀rọ̀ yìí ǹjẹ́ a ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òótọ́ ni ohun tó sọ kó tó rí pé a nígbàgbọ́ lé lórí? Ǹjẹ́ a ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun tó sọ bẹ́ẹ̀ lórí kó tó rí pé a bẹ̀rẹ̀ sí ní fọn ká? Tá a fi ń dá ìpáyà sáàrin ìlú, tá a fi ń dá ìpáyín kékeré sáàrin ìlú, tá a fi ń dá wàhálà sílẹ̀ sáàrin ìlú? Lóòótọ́ ni kò rújú, àmọ̀ pé ó ń rí bẹ́ẹ̀ láwọn agbègbè kan. Ṣùgbọ́n sí torí pé ó ń rí bẹ́ẹ̀ láwọn agbègbè kan sí ìyẹn tó bẹ̀rẹ̀ síbẹ̀ pé ibi tó wá lálàáfíà ká tún máa gbá wọn náà lọ́kàn sókè ká lọ́ máa dà wọ́n lóporú. Sáà ti gbàgbé ni nínú ọ̀sẹ̀ tá a lò yìí kan náà, irúfẹ́ ìròyìn kan náà jáde lẹ́kọ̀ọ́ léyìí tó ṣokùnfà wípé níbi táwọn èèyàn ti ń sáré ká lọ kábọ̀ tọ́jú sálùságbà, wọ́n máa tẹ ọmọnìyàn pa níjọ́ náà, wọ́n tẹ ọlọ́kadà kan pa nígbà yìí. Èyí tó ṣẹlẹ̀ lónìí State ti wà yìí náà níbí mélòó mélòó ẹni tá a mà, mélòó mélòó ẹni tá ò mà tó yá ti kó ṣeéṣe níbi tó bá ti ń rọ́ gìrìgìrìgìrì, àìmọye èèyàn ló máa ní ìjàmbá ayérayé níjọ́ náà. Àìmọye wàhálà ló máa ṣẹlòmíì nítorí pé ó ń sá fún wàhálà kan tó máa lọ padà lọ kó wàhálà ni. Ẹ jọ ẹ sọ fún wa. Ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní pariwo kiri, báníjì ti wọ̀lú, báníjì ti wọ̀lú, tẹ́rọ́rìsì ti wọ̀lú, abiyamọ wo ló fẹ́ gbọ́rú eléyìí tí ò ní tarapòrò, níbi tó ti ń tarapòrò tó sáré lọ sílé ẹ̀kọ́ tó fẹ́ lọ mú ọmọ? Ǹjẹ́ a lè sọ fún wa ọlọ́kadà tó pàdé tó jánà mọ́ lẹ́nu, ọlọ́kọ̀ tó pàdé tó jánà mọ́ lẹ́nu, ọmọ tó fẹ́ lọ mú gan ó ṣeéṣe kó má láǹfà láti débẹ̀ tó fi máa bọ́ sálùkì yàmọ̀? Bóyá ó tiẹ̀ wá mọ́ ọmọ yìí tán ó ń darí padà bọ̀, tí ò farabalẹ̀, tí ò lè ní sùúrù, tí ò lè ṣe nǹkan tó yẹ kó ṣe, jámọ́ tó lè padà ṣẹlẹ̀ ló fi já sí pé ká kíyèsí ká sì ronú sí i, ìròyìn wo là ń fọn ká? Lẹ́yìn ọ̀rẹ́yìn ká wá lọ padà wá rí bẹ́ẹ̀ pé ìròyìn bẹ́ẹ̀ ròyìn ìtúbá ń tẹ̀ ni, ìròyìn tí ò wúlò ni, ìròyìn tí ò ṣẹlẹ̀ ni, báwo la ṣe rò pọ̀ sí ṣe máa rí? Irúfẹ́ ìròyìn bí eléyìí tá a kíní fìdí ẹ̀ múlẹ̀ yìí ká má gbàgbé ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ lémi, ó ti sọ di àhòrò, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹbí tó já sí pé ẹbí tó ń dùn, ẹbí tó lálàáfíà, ẹbí tó fọkànbalẹ̀, ó ti sọ wọ́n di ọ̀tá ara wọn. Bẹ́ẹ̀ ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà, ó ti sọ wọ́n di ọ̀tá ara wọn. Nítorí àwọn ìròyìn eléyìí tí kò láyọ̀ ni, eléyìí tá a máa ń fọ́nká. Mélòó mélòó ọjọ́ tá a máa jí tá a máa bá pàdé lórí fóònù wa tí wọ́n sọ bẹ́ẹ̀ fún wa pé àwọn oúnjẹ kan leléyìí ó wá láti ìlú kan, wá láti ẹ̀yà kan, ẹ má jẹ mọ́ nítorí pé wọ́n ti poison ẹ̀, nítorí pé wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu wa. Ǹjọ́ wo la ti fìdí ẹ̀ múlẹ̀? Ó dára yóò já wá bí wa léèrè àwọn oúnjẹ tá a sọ yìí, hospital mi la ti dé tá a ti wá rí bẹ́ẹ̀ wípé lágbájá tó ń ṣàìsàn yìí, ó ń ṣàìsàn nítorí irú oúnjẹ báyìí tó jẹ tó wá láti ìlú ìlú báyìí àbí láti inú ẹ̀yà báyìí. Kí ló dé tí ìkórira ẹ pọ̀ tó bẹ́ẹ̀ kì í tí yásí pé a kì í fi ọgbọ́n ṣe tá a kì í ṣe pẹ̀lú ohun tó tọ́ àti ohun tó yẹ kí a ṣe pẹ̀lú ètò ìgbésí ayé wa náà? Nínú ọ̀rọ̀ ọba ẹ̀dá ọlọ́run máa ń sọ fún ọlọ́run kúrá ni wípé ká lọ gbọ́ iye mélòó mélòó ọ̀rọ̀ èyí tá a máa sọ lórí ahọ́n wa, tá a máa sọ pẹ̀lú ẹnu wa. Ọ̀tàkùlónà bí a fi wáyé kúmọ̀ nínú alákùn bíi Helmond a máa sọ̀rọ̀ yìí lórí ahọ́n wa léyìí tí a ti pé ànímọ̀ nípa rẹ̀. Pátásábò náà wà yìí náà tá a máa rò pé nǹkan fífo yẹ ni wọ́n wáyé náà máa yà dé mọ̀ bẹ́ẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run bá dẹ̀dà. Ọlọ́run bá dẹ̀dà ń jẹ́ kó yé wa pé ǹjẹ́ a mọ̀ pé nǹkan tó tóbi ni ká kàn máa sọ̀rọ̀ nípa nǹkan tá a nímọ̀ ní lórí? Tẹ́sí á sí pé tó bá bọ́lẹ̀ tán ó máa padà wá di nǹkan tó máa di tọ́rọ́ pọ́nkálé, tó máa wá di pẹ́ǹtùká, tó máa wá dá wàhálà sílẹ̀, tó máa dá ogun dá ọ̀tẹ̀ sílẹ̀. Ǹjẹ́ a mọ̀ pé nǹkan tó tóbi ni níwájú ọlọ́run bá dẹ̀dà? Mélòó mélòó ọmọnìyàn lè já sí pé tó bá déwájú ọlọ́ba tó ní ìjọ àlùkè yá mọ̀ á padà bára ẹ̀ lẹ́ni tí wọ́n máa gbé, tí wọ́n máa júwèé fún yín pé apààyàn ni wọ́? Tó mọ̀ á máa wò bẹ́ẹ̀ pé ọlọ́run bá lóhùn kì í parọ́, òhùn kì í ṣàbòsí. Ǹjẹ́ òun ni wọ́n wá di apààyàn ní ìmọ̀ bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ ni mi ò kì í gún, mi ò kì í gúngò, kódà mi ò mà bá ń yìn, mi ò tiẹ̀ mọ bọ́ ti ṣe ń yìnbọn nígbà tí mo bẹ̀ láyé. Báwo ni mo ti wá di apààyàn? Ṣùgbọ́n àwọn ti gbàgbé níjọ́ tó já sí pé o kàn mú ìròyìn kan tó mọdé sí gbọ́ àwọn èèyàn, tó já sí pé láti ara ìròyìn tó mọdé sí gbọ́ àwọn èèyàn ni wọ́n ti pa ẹnu kan àti wọ́n ti pa ẹlòmíì. Ó ti gbàgbé gbogbo bọ́ àwọn yẹn bá ti ń jẹ ẹyà apààyàn bẹ́ẹ̀ ni wọn náà ní sáláì máa nípa ẹ̀mí ẹ̀ torí pé wọ́n gan lo instigate wọn, ìwọ lóru wọn nínú sókè tí wọ́n ti pa ẹni tí wọ́n pa, torí bẹ́ẹ̀ ìwọ gangan ni olórí apààyàn. ọlọ́run bá máa gbé dìde gẹ́gẹ́ bíi pé wọ́n gan ganu lórí apààyàn torí pé wọ́n lọ ru àwọn èèyàn nínú sókè tí wọ́n fi pa. Ìwọ ló sọ fún wa pé ẹ mú ẹdè ẹsọ táyà sí lọ́rùn àmàrà tó mú wá ni wọ́n gbọ́ ni wọ́n gbà táwọn náà ṣe kíni tí wọ́n ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ tá a bá sọ ìròyìn tá a bá mú wá tó bá lè ru àwọn èèyàn kan nínú sókè tí wọ́n fi lè da ogun dá ọ̀tẹ̀ sílẹ̀ láàrin ìlú ká lọ mọ̀ pé ó gbóyà táwọn tó bá jẹ̀bi ọ̀rọ̀ yẹn bá ń jẹ àwa náà ní sáláì bá wọn nípìnlẹ̀ ẹ̀ wọ́n jọba tó ni wá. Kẹ́mi àti ẹ̀yìn ká gbọ́yé wípé a ò ní mórí bọ́ ńbẹ̀ láti má ṣe kínní láti má bá wọn kópa nínú ìjìyà náà jàrọ̀ kìyàmà. Ló fi já sí pé ọlọ́run bá yẹ́dá ṣe jẹ́ kó yí wa bẹ́ẹ̀ wípé àwa tá à ń sọ ká gbọ́yé ká ṣọ́ra sí i àwa tí wọ́n sọ fún ta fẹ́ fọn ká ká gbọ́yé ká kíyèsára lọ́lọ́run bá ṣe báláǹsì méjèèjì ló sì jẹ́ kó wà ní ìwọ̀ntúnwọ̀nsì. Nínú ọ̀rọ̀ lọ́lọ́run bá ṣe jẹ́ kó yẹ pé ẹni tó bá mọ wá bá wa tó bá mú ìròyìn kan wá bá wa ká gbé sípò pé eléyìí aláìda ẹja ni títí tá a fi máa fìdí ẹ̀ mọ́lẹ̀ pé ẹni tó sọ ni òdodo ni ká má ti ìgbàgbọ́ wípé ẹni tó sọ ni bó ti ṣe rí nìyẹn. Ẹ jẹ́ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ nínú ilé bí ọ̀pọ̀lọpọ̀ nínú ilé nírúfẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ nígbà tí baálé ilé dé láti fi fẹ́. Ìyàwó ló kọ́kọ́ pàdé ìyàwó sọ fún nípa ìyáálé ìwà tí ìyáálé hù pẹ̀lú àánú ọlọ́run àti àìlẹ́kọ̀ọ́ baálé ti hùwà ó ti fi àìmọ̀kan ó ti fi ṣèkéni ó ti fi ìwà wara ó ti fi kojú ìyáálé nítorí ọ̀rọ̀ tó gbọ́ nítorí ìròyìn tó gbọ́ látẹnu ìyàwó ó ti fi ìmọ̀ àìmọ̀kan àti ìwà wara ó ti fi kojú ìyáálé lójú tó bẹ̀rẹ̀ sí ní bá ìyáálé jà lẹ́yìn ọ̀rẹ́yìn tó bá padà wà mọ̀ pé irọ́ ni ìyàwó pa kí ló fẹ́ sí i ǹjẹ́ ojú àpálẹ̀ padà dojú ara mọ́ ló fi já sí pé ìjà akun pa síkun bí náà bá ṣe ń tọ́ta bá yánu ìgbà yóò tẹnikẹ́ni bá mòròyìn bá wa bá o ìwọ́ farabalẹ̀ kó ṣe sùúrù kó wádìí kó tó gbégbèsè. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹbí ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan pẹ̀lú ló ti fi ọkọ rẹ̀ ló ti fi tàfàlà nítorí wípé kódà kìbá ti dára fún ẹbí mi jù bẹ́ẹ̀ lọ nítorí pé ó kàn gbọ́ kínní àbó kàn fúramà pẹ̀lú ọkọ.

ìfẹ́ kọ̀kọ̀ láàrin àti ọkọ rárá nítorí ìròyìn tá a fìdí múlẹ̀ tí ò fìdí múlẹ̀ tá a gbọ́ nítorí ìmọ̀ tá ò nítorí ọ̀rọ̀ tá ò ní màdé lórí tá ò hùwà lé lórí tá a torí bẹ́ẹ̀ tá a sọ́ra wa di ọmọ tá a sọ́ra wa di opó kalẹ̀ mélòó mélòó bẹ́ẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ tán tí a ti kó padà wá ń gbé kàbámọ̀ yìí àwa táwa jẹ́ tí a fẹ́ gbé ròyìn ná fún yàn ìjà wa gán sọ́ra sí ìjà àti gbọ́yé pé ọlọ́run bá ní ńlá tákítù máa ń ṣe aláka bíi helmon ìjà àti gbọ́yé bọ́lọ́run bá ní ń tá a sọ tí ó tọ́ wa jáde tí ó tẹnu wa jáde ń tá a bá nímọ̀ nípa rẹ̀ òun náà ní pé ká ṣe ìjà wa náà ti gbọ́yẹn yé ṣe tó fi já sí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní ká lọ́mọ mẹ́rin pé nǹkan tó tóbi níwájú ọlọ́run bá dẹ̀dà nítorí pé àwọn kan yìí nǹkan tá à ní sáláì ju wálé rè tá à ní sáláì ṣẹjọ́ lé lórí níjà lọ́kẹ́ yàrá ni kí èmi àti ẹ̀yin ká kẹ́kọ̀ọ́ látara nabi daud alayhi salatu wa salam àbí mo fẹ́ sọ̀rọ̀ nípa nabi sulaiman alayhi salatu wa salam kọ́lọ̀ kọ́ sábà wa sílára fún un nígbà tí làbárè wa bá látọ̀dọ̀ ẹ̀yà ó dé ọ̀dà pẹ̀lú nǹkan tó rí àti nǹkan tó jọ ọ́ lójú tó bá pàdé ìyẹn ni pé mo ti rìn títí mo sì rí ibi tí wọ́n ti fòdó ìbílẹ̀ jẹun ìyẹn ọ̀gá mi ìyẹn lówó mi mo rí ibi tí wọ́n ti tóbi tí ń darí mi mi ò rí rẹ̀ láyé ṣùgbọ́n ibi tí mo lọ lẹ́nu mo bá obìnrin kan pàdé òun lọ bá wọn anabi sulaiman gbà wípé ẹni yìí ò lè parọ́ ṣùgbọ́n síbẹ̀ kò fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ títí tó fi ṣèwádìí lé lórí kó tó di pé ọba tó nìyí ṣẹ̀wá padà fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ ọlọ́run bá ṣe ní sànán sora sodakita mokun tamina lika bibin ẹ̀rẹ́ ó dúdà mọ́lẹ́ta ẹ̀ lọ jù sí wọn láàrin kó máa wòye sí tó bá ṣẹlẹ̀ kò yẹ ká mà láti bẹ̀ àwọn ọmọ nǹkan táwọn sí mọ́lẹ́ta ẹ̀ lọ fún wọn bẹ̀ a tara bẹ́ẹ̀ mà a sodakita mokun tamina lika bibin bóyá lóòótọ́ ni ọ ni bóyá pòrọ̀ ni ọ a máa torí bẹ́ẹ̀ mà kì í ṣe pé bóyá sulaiman ń jiyàn àbò sí méjì nípa nǹkan tí ó dúdà sọ fún níjọ náà ṣùgbọ́n láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ torí pé dandan ni ká wádìí ká tó fi hùwà ọlọ́ni àìmí ìfẹ́ ọlọ́run sọ fún anábì anábì sulaiman pé ó fún ó dúdà ní pé ní lẹ́tà ìyá ọ̀pẹ ló gbọ́ pé ìdáàbò kìkì táàdì ìhàdà lẹ́tà tí mo kọ̀ yìí mo lọ fún wọn bẹ́ẹ̀ tó bá ṣe fún wọn bẹ́ẹ̀ lọ́wọ́ sáfì sílẹ̀ mẹ́ káwọ́ yìí sì ń tí ó ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ á mà bóyá òótọ́ ni ọ bóyá òótọ́ ló ń sọ bóyá ń parọ́ èmi àti ẹ̀yìn jáwa náà kẹ́kọ̀ọ́ látara bí báyìí ká má gbàgbé látara irọ́ pípa látara ìròyìn ẹlẹ́jẹ̀ àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ léyìí tí a ti pò sì lè ṣẹlẹ̀ léyìí tó sì máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lánàá ó máa máa ṣẹlẹ̀ lẹ́yìn ó ń ṣẹlẹ̀ lẹ́yìn ó sì máa ṣẹlẹ̀ tó bá dọ̀la pàápàá jùlọ èmi àti ẹ̀yìn kan rántí nígbà tí wọ́n wà lójú ogun hold ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níjọ́ náà náà táwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní fún káàkiri wípé wọ́n ti pa mahama wọ́n ti pa òjíṣẹ́ ọlọ́run ṣèbí níjọ́ náà lọ́hùn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn bóyá kì í bá tiẹ̀ ti ṣokùnfà kí islam di ohun ìgbàgbé ṣùgbọ́n ọba adẹ́dá ṣe kí ni ó gbèsè rẹ̀ bí ó gbé àánú rẹ̀ wá léyìí tó padà sí kí ni ó padà fìdí ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ káwọn èèyàn ti padà rírẹ̀ pé rárá kò rí bẹ́ẹ̀ o kó tó di pé bóyá níjọ́ náà tá a bá gbàgbé nígbà tí ròyìn yẹn jáde àtiráwọn èèyàn tó wà lójú ogun ẹ̀sìn ìjọ náà tí wọ́n ti ń fẹ̀yìn kan lùgbẹ́ àtiráwọn èèyàn tí a ti pé àárẹ̀ òjòra ti mú pé wọ́n ti rẹ́yìn wa wọ́n ti ṣẹ́gun wa léyìí tó já sí pé wọ́n ti ń da tọwọ́ wọn sílẹ̀ tí kẹfẹ́rì bá ti borí wọn níjọ́ náà ṣùgbọ́n kẹrẹ́ tí wọ́n padà gbọ́ ìròyìn ní ìpín rárá kò rí bẹ́ẹ̀ ṣé bóun ni kí n ṣe bóun ni wọ́n padà pẹ̀yìn dà tí wọ́n fi jẹjà níjọ́ náà bí bẹ́ẹ̀ kọ́ bóyá kì bá ti sí islam kì bá ti sọ di ẹ̀sìn àná mélòó mélòó rúpẹ́ bẹ́ẹ̀ tí máa ṣẹlẹ̀ lójú ogun ṣé ṣe àti pé ní gẹ́rẹ́ tó mọ táwọn ọmọ àwọn ọmọ ogun bá gbọ́ ìròyìn èké tó bá gbọ́ ìròyìn tí ò fẹsẹ̀ mọ́lẹ̀ á da omi títù sí wọn lẹ́nu tó sì lè ṣokùnfà bẹ́ẹ̀ kò yá sí pé wọ́n padà nìkan ni wọ́n á padà pàdánù ogun yìí. Èyí ń fi hàn fún wa pé ìjàmbá tí máa ń ṣe ará ìlú àbí ẹ̀yà tàbí ìran tàbí orílẹ̀-èdè níbi tí ìròyìn tí ò láyọ̀ ní ìròyìn ẹlẹ́jẹ̀ bá ti gbalẹ̀ gboko ìjàmbá tí ò lẹ́gbẹ́ òní máa ṣe wọ́n bẹ̀. Mélòó mélòó ibi títí máa wáyé bẹ́ẹ̀ fi àti pé àákan sọ̀rọ̀ kan sàn án ní tiwa láì ní fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n táwọn ibẹ̀ sí ni máa máa lò ó bí kákan ṣàdédé sọ bẹ́ẹ̀ wípé ó ti wáyé báyìí ó ti rí báyìí tára yóò sì gbà bẹ́ẹ̀ tí ó sì jájú pé láti bọ̀ tán rẹ̀ wàhálà ńlá ló máa padà bí èmi àti ẹ̀yìn sí pé láti lọ kẹ́kọ̀ọ́ látara ọlọ́run balẹ̀dà àti látara anábì sọ̀rọ̀ tí wàá jásí pé ogun tó bá ti rí náà ló máa ń sọ ogun tó bá ti gbọ́ náà ni máa fi táwọn èèyàn létí ogun tó bá ti gbọ́ náà ló máa máa fáká gbogbo ìròyìn tó bá ti wọlé sórí wà lábùtí ẹ̀ náà ló máa ń fáká gbogbo ohun tó bá ti rí náà ló máa ń sọ fáwọn èèyàn pé wọ́n tún ti sọ báyìí wọ́n tún ti sọ báyìí wọ́n tún ti sọ báyìí mo rí báyìí.

0: orí báyìí gbogbo ẹ̀ náà ni gbogbo tó bá ti yá sí gbogbo ilé ìlú bá ń ṣẹlẹ̀ nígbèsè ayé ó ti tó ní nǹkan tá a fi lè máa fẹ̀yìn lóko rọ̀ káàsì lọ́ọ́rẹ́ kó lọ yé wa gbogbo nǹkan lọ́nà bá fọwọ́ yẹpẹrẹ mú lálùpàánù kò fọwọ́ yẹpẹrẹ mú àwọn òkúrọ̀ o tóbi já sí pọ́nà bá fi ń jẹ́ bẹ́ẹ̀ pé egun ọlọ́run ìparun ọlọ́run kó máa bá wọn kùn ọlọ́run bá ò sí bẹ́ẹ̀ kó sépèlé lẹ́sẹ̀ mí o nínú àlùkùránì pé báyìí ló máa jẹ́ tìmọ̀ ṣùgbọ́n ọlọ́run bá sépè fún òkúrọ̀ àlùkùránì pé dáná tó láìra nǹkan ìdílé egun ọlọ́run bá máa jẹ́ tìrúfẹ́ ní bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kémi àti ẹ̀yìn ká wò ká kíyèsí ká sì sọ́ra sí ká má bà wá jókòó rọ́ aláti kíyèsí ara lórí àwọn nǹkan bíi méjì mẹ́ta kan àkọ́kọ́ ni pé ká sọ́ra lórí àbámọ̀dá nípa ọmọnìyàn ká má máa dábàá pàápàá jùlọ àbá burú ká má dábàá rẹ̀ sọ́ra wa nítorí pé ta bá ṣe bẹ́ẹ̀ yóò padà sọ wá di òkò rọ́ nígbà tá a bá kàn rò pé mo rò pé lágbájá sí báyìí ìdí ni tó fi jáde pé islam ṣe léwọ̀ ẹ kàn lè sọ fún wa pé ẹnìkan ṣàgbèrè láì lè fìdí ẹ̀ múlẹ̀ wípé mo fojú ara mi rí pé mo rí wọn báyìí lọ́nà báyìí nígbà báyìí lásìkò báyìí tẹ́ ẹ̀ lè fìdí ẹ̀ múlẹ̀ islam ò ní gbà wọlé lọ́wọ́ yín rárá bó ti wò kó kéré mọ́ o lè sọ fún wa wípé kódà lọ́jọ́ mi ò lè mọ kámẹ́rà wá fún wa kó fi fìdí ẹ̀sìn ẹ̀sùn àgbèrè kó fi múlẹ̀ torí pa ti mọ̀ pé ayé AI láwà ayé technology láwà kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ ẹ lè borí òjò fáìlì ẹni gbé tàìlẹ̀ fojú o lè fi rinlẹ̀ nínú nídìí sharia islam kò sọ bẹ́ẹ̀ pé mélòó mélòó àwọn èèyàn lénìí tí wọ́n á mú ọmọnìyàn tí wọ́n á dàdùbúlẹ̀ tí wọ́n á ní wọ́n dúró ẹ̀ kódà wọ́n lè sọ fún wọn pé bismillah ǹjẹ́ ta ló sọ fún yín pé ní tí wọ́n mú ààyè ǹjẹ́ ta ló sọ fún yín pé òdodo ni kí ló sọ fún yín pé wọn ò lè fi AI wọn ò lè fi generate irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kí ló sọ fún yín pé tí wọ́n sọ ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a mà ìpele tí wọ́n ṣe yìí wọ́n ń ṣe nítorí àwọn kankan wọ́n ń ṣe nítorí àwọn kankan bíi kí wọ́n fi àtáàkì ẹ̀sìn bíi kí wọ́n fi àtáàkì ẹ̀yà bíi kí wọ́n fi àtáàkì ìṣèjọba torí àwọn kan tí wọ́n ṣe ń sọ gbogbo ilé òun náà ni ilé kì ó dọwọ́ ẹ̀mí àti ẹ̀yìn káà jẹ́ni tó máa ṣe déédéé káà sì jẹ́ni tó máa sùn kíni tó máa sọ̀rọ̀ tó dáa káà sì jẹ́ni tó yá sí pé a máa kọ́ ìbàjẹ́ fún ara yín ká má jẹ́ni tí ó máa ra ìbàjẹ́ lọ́wọ́ ló fi já sí pé ní gbogbo ìgbà ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ ẹ̀ka ti ìpínlẹ̀ ondo àwa ó máa pè yín ṣàkíyèsí a sì máa tẹ̀ mọ́ wa létí pé ohun tí ó mọ kí orílẹ̀‐èdè wa ó dáa òun ní kí ẹ jẹ́ ká gùn yín ẹ má jẹ́ ká bá wọn sí ní di ọ̀tẹ̀ káwọn bá wọn sí ní di ìbàjẹ́ káwọn bá wọn sí ní di aburú káwọn bá wọn sí ní di ẹ̀yàmẹ̀yà bẹ́ẹ̀ ni káwọn bá wọn sí ní di ṣẹ́tẹ́kìn sí tèmi bí kò ń jẹ́ pé ká máa rántí pé ọmọ ìyá kan náà jẹ́ ní gbogbo wa nígbà tí ẹnìkan kú ẹ̀mí tí ọkọ tí ìjàmbá kan ṣẹlẹ̀ tí àwọn èèyàn kan kú nínú ọkọ̀ tí a wá béèrè pé báwo ló ṣe jẹ́ ẹni tó fẹ́ kàròyìn fún wa ni àwọn èèyàn mẹ́fà kú nínú mọ́tò yẹn àti haúsá kan ẹjọ́ tí haúsá ò kí ń ṣe yẹn ni kí ló tọ́ fi yà sọ́tọ̀ tàbí sọ pé èèyàn mẹ́fà ló kú bí àti haúsá kan kí nìdí tó fi jáde pé a fi yà sọ́tọ̀ ṣé torí pé haúsá ò fi ń ṣe yẹn ni káàkiri àti gbogbo abisa sọ̀rọ̀ dé àti bí tá a sọ̀rọ̀ lọ ó yé ẹ̀yàn ọ̀jọ̀gbọ́n ó sì yẹ ẹ̀yàn yẹn làákàyè ẹ jẹ́ ká sọ̀ra fún òròyìn ẹlẹ́jẹ̀ o ewu tó wà ńbẹ̀ kò lẹ́gbẹ́ o aburú tó wà ńbẹ̀ kò lódì wọn o bẹ́ẹ̀ ni ó lè dá ogun tán sílẹ̀ ó lè dá ọ̀tẹ̀ sílẹ̀ ó sì lè sọ ìlú dahoro kí èmi àti ẹ̀yìn ká sọ̀ra sí i ká má ba kàndínníyọ̀ níwọ̀n ìjọba tó ní wa awúyẹ eléyìí lóògùn ọlọ́run bá nídà kókó kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ fún máa pàdé wa sálámù alaykum wa rahmatulahi wa barakatuh.
1: wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ jẹ́ ká tún pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ ẹ̀sìn ti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílẹ̀ nàìjíríà mssn ẹ̀ka ti ìpínlẹ̀ ondo tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ bóyá fún ìwádìí tàbí ìbéèrè tàbí ẹ̀yin fẹ́ ṣe ìrànwọ́ owó láti fi dá sí ètò yìí ẹ lè pe nọ́mbà yìí 08032426989 lẹ́ẹ̀kan sí 08032426989 máa sàlám.
2: Laylatul Qadr khayrun min alf shahr.

tẹ́wọ́ méjèèjì síwájú bí ẹni tó fẹ́ gba blessing sórí ó máa ṣàkọni wá lọ bẹ́yàn 17 wá ní ó ṣe mí lóore daddy.

0: ẹ rí onígboro lẹnu ọjọ́ mẹ́ta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdí dí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun ń sùn déédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóhùn ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ará ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfí lólé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fi àfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ mi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adáká tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okeogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu 64

láti kọ́ fàdísíkò wẹ́n takọ́ fuji blues takọ́ demonstration takọ́ master blaster tatún kọ́ ṣọ́bù solo kí ló tún wá wúwo tó tún ti ilẹ̀ jòrì wá jojúmọ́ ṣàlọ́pọ̀ tàwa ẹ̀sùn kò ṣe dúró wọ́ bó ṣe ń lọ ò bá tẹ́lẹ̀. Torí mo ti sọ nígbà kan mo ti ní gba side on visa yẹ nobody no sumaro ọ̀làdẹ̀ tún lè pẹ́ jù ìṣèbọ́lá náà ló ti yí padà tó dé ní kó tó wá di pé ní gọ́ọ̀mà dọ́là kò ṣe dúró bó ṣe ń lọ ò bá tẹ́lẹ̀. Torí ti bí lọ.

0: Àrùn sí ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 2026 nǹkan gbé nǹkan á gbogbo ẹnu. Kábíyèsí nbá moríkì rẹ̀ nbá jójójó nbá moríkì rẹ̀ nbá yọ̀yọ̀yọ̀.
1: Ògógó mọ̀jà ọ̀fọ̀ sọmọ kánrin ó jímọ̀kọ̀ bó òyìnbó.
0: Ajuwajuwa lẹ̀kẹ̀ ìgínlẹ̀ òde òrùn balẹ̀ ògbẹ́ ẹ̀gúngbẹ́lá òjò lílá panipa sọ àtàrí àjànàkú. Bí ẹ bá ń gbọ́ tí wọ́n ń kìyìn àbí Bọ́lá Fàlàyé Abọ́lú ọmọ sàsẹ́rẹ́ olówó kùtù pàtà.
1: Ojú ti lé ẹ̀ wá.
0: Abilégbolè ògbọ̀lẹ̀ abọ̀dẹ̀dẹ̀ yóògbà dán dán. CEO Bímfà Cultural Heritage Promotion Initiative ti bẹ ní Texas lamẹ́ríkà náà ló ràn mí lájò ń dá lọ.
2: Ti mọ̀ pé ẹ̀mí wa ò ní sunlé àná. Ọ̀tún ọ̀tún lọ́jọ́ yọ. Ìbẹ̀rù ni ìjẹ́ ká dábàá. Àbá ìpáyàn. Ẹjẹ́ àgbà pé.
3: Gbogbo ènìyàn sọ pé ò ní ìjọ kan.
2: Ó ti náwó, ó ti nára.
3: Ìbò ni mọ̀lẹ́ rí ẹni kan.
2: Ìwọ obìnrin náà gbogbo èèyàn ti gbọ́.
3: Ilé òní ń jó
2: wà. Bí ẹ fẹ́ ṣègbéyàwó. Ìyàwó ògbógbógbó olúgbógbó ti gbọ́. Èyí tó gbọ́ títí tí tó fọmọ owó réńdè sọ́run. Tí ọmọ owó jẹjẹjẹ tó jẹ kùbí abẹ́rẹ́. Tí abẹ́rẹ́ wá jẹjẹjẹ tó jẹ kùbí ìrù ẹṣin. Ẹ ti mọ́jọ́. Ìta ti pé, ìrọ̀ ti pé. Ọkọ tí òun fẹ́ orí ọmọkùnrin kan léńje léńje ní ẹ̀gbẹ́ ẹ̀. Bó bá ti délé wọn. Tó ń pe ọkọ tó ń fẹ́ ní bọ̀dá bọ̀dá. Wọ́n náà sì ti bèrè lọ́wọ́ ẹ̀ pé bóun ló ṣe jẹ́. Ó ti ní ọmọ ẹ̀gbọ́n kan tó wà nílùú Èbó ni. Àbí tó wà nílùú òkèrè. Ìgbéyàwó wa kú ọ̀la. Ló wá wù gbọ́ pé ọ̀dọ́mọkùnrin tí ọmọ kékeré tó jọ́kùnrin yẹn tí ọkọ ẹ sọ pé àbúrò òun yẹn obìnrin kan ló bí fún. Ẹ jẹ́ àgbè ti sẹ́gbẹ́ kan. Ìwọ náà balẹ̀. Ọkọ ìyàwó ní kinní búlù. Ó ti mú ọjọ́ ìgbéyàwó. Ó wá kú ọ̀la kí ìjì ìgbéyàwó dé. Láti bí oṣù bíi mẹ́fà sí bí ọdún bíi méjì. Tó ti rí ọ̀dọ́mọkùnrin kan tó ń tẹ̀lé ìyàwó àfẹ́sọ́nà ẹ̀. Gbogbo akitiyan láti béèrè pé bóun ló ṣe jẹ́. Ìgbà tó tiẹ̀ ti sọ pé ọmọ ẹ̀gbọ́n òun ni ò tiẹ̀ tún kí ẹgbẹ́ ẹ̀wọ̀n bẹ̀. Ó jẹ́ kó rí aláìsí pé o ò tí ì mọ gbogbo mọ̀lẹ́bí òun. Ìgbéyàwó wa kú alẹ́ ọ̀la. Ló wá gbọ́ pé ó ti bí ọmọ yìí fún ọkùnrin kan. Bá a dá sọ̀rọ̀ kí ni ó ṣẹlẹ̀. Eléyìí tí a ń sọ yìí. Àwọn kan là á kọjá. Àwọn kan sì là á kọjá. Ẹja kọ́ra wa ní ọ̀nà tí àgbègbà. 08162519991 08 1
4: Bifab Cultural Heritage Initiative and Promotion ló ń kí gbogbo ilé o.
5: Àjọ alákìtiyan tí ó rọ̀gbọ̀ kúlé ìjọba BFAB tó wà fún ìdàgbàsókè àṣà àti èdè ìgbélárugẹ ọgbọ́n àtinúdá pẹ̀lú ìgbáyégbádùn gbogbogbò nílé lóko àti lókè òkun lábẹ́ àkóso ẹlẹ́yinjú àánú Ẹlanu Abímbọ́lá Fàlàyé ìyẹn Bímbọ́ Abọ́lú tó tún jẹ́ cultural ambassador agbáṣàga.
4: Ní BFAB Cultural Heritage Initiative and Promotion láti ń gbàṣà tó yàtọ̀ sí àṣàkáṣà lárugẹ, ara àfojúsùn wa ni láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú lẹ́gbẹ́lẹ́gbẹ́ ojúlùmọ̀ àjọ àti àwọn ilé-iṣẹ́ tó wà fún kẹ́kọ̀ọ́ ilé ó pé kí àṣà àti ìṣe wa ó máa parẹ́ ìkúnilọ́wọ́ àwọn àgbà ọmọ ilé ìwé ìwé àti kí àwùjọ wa ó ní ìlọsíwájú.
5: Fún àjọṣepọ̀, àlàyé tàbí ìmọ̀ràn lórí akitiyan àjọ BIFA, ẹ kàn sí number 127 Shop 7 Ebenezer Shopping Complex, Alaromi Street, Lẹ́gbẹ̀ẹ́ Don Bosco, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo, tàbí kẹ́ ẹ pé
6: 0703-432-4631 tàbí +210-847-6693. Ẹ ṣe lè pé 0803-384-2322 àtẹ email infabheritage@gmail.com. Àjọ alákitiyan BIFA Cultural Heritage Initiative and Promotion.
5: Àṣà wa,
6: ìṣe wa,
7: òsun tó dára tó.
8: Hello.
9: Hello.
8: Ejo erin gidina se jo radio yin.
9: Okay. Ah, amalo boy do won se bi lati ara si, obi.
8: Oda.
9: Oro ti en kan fun pe mu bayi nkan to ni agbara ni. O de ti tu opolopo ile. Tori pe aisu to aye ati ohun mi. Ki o ni so fun yawo to fe. Ki o ti bimo. Ki igba to ba dele kan se wa mo pe yawo ti bimo. Kò sí ní ìfẹ́ yẹn lè kó sọ ní láéláé kò lè sọ àdé lérí sí àlérí ẹmọ.
8: Ẹsẹ̀ gan ni. Wọ́n ní àìsòdodo ayé àtọ̀run bá a ni pé kò yẹ kí ó rí bẹ́ẹ̀. 0816251-9991. Hello.
10: Hello.
8: Yes, sir.
10: King of Boys ló sọ̀rọ̀ láti ìlú rẹ̀.
8: King of Boys.
10: Ọ̀rọ̀ yẹn kò yẹ kó.
8: Kí lẹ sọ?
10: Hello.
8: Mo ń gbọ́ yín, sir. Hello, King of Boys. Hello.
11: Ẹ mà ká àṣẹ́sà.
8: Ẹ ká san o.
11: Ẹ kú ètò.
8: Yes, sir.
11: Abimbola Afolabi ni o bólẹ̀ látọ̀rẹ̀.
8: Ok, sir.
11: Gbogbo tẹ̀ máa fẹ́ bẹ̀rẹ̀ ìgbésí ayé ọmọ ìyẹn láyé, ó bẹ̀rẹ̀ pẹ̀lú òṣìṣọ́.
8: Kò bẹ̀rẹ̀ pẹ̀lú òtítọ́.
11: Bí ẹ bá ti kọ́ lé ní ẹ̀yìn láyé, orí yẹn lè yẹn kọ́ lé léwu. Àgbàrá gbé bẹ́gbẹ́ gbáyé ni ó rù lé náà lọ. Tọkọ tí a bá ti bẹ̀rẹ̀ gbèsè ayé látàrọ kòtòkò tí a bá ti kò tọ́ bẹ̀rẹ̀. Títí tí ó dọjọ́ alẹ́ wọn kò sí pọ́lẹ̀m. Ẹ̀dá ti bẹ̀rẹ̀ láàárọ̀ kùtù bá ti bẹ̀rẹ̀ lọ́ta ìta. Bóyá kọ́ lẹ lọ́sẹ̀ta o tàbí
8: irú accident tó sì wà máa níyẹn ṣé kò ní la tẹ̀mí lọ.
11: Ọlọ́run nìkan ló lè sọ yín o. A lè sọ ṣùgbọ́n accident tí ò ní ẹ ò ní láfòfe.
8: Ọlọ́run
11: ọmọ jù ní ẹ̀ka nínú ọ̀sán máa tó àrẹ̀ tẹ̀mí náà ọwọ́ ara wọn ní ẹ̀fà.
8: Ọ̀dà ẹ ṣe gan ni.
11: Ẹ ṣe pé tó.
8: Ẹ ṣe gan ni 0816251-9991. Hello.
10: Èmi náà ni mo pè padà.
8: King of Boys.
10: King of Boys látọ̀rẹ̀.
8: Yes, sir.
10: Òótọ́ ló yẹ ká jọ fi bára wa lò tí ò bá ti sóòótọ́ at the end of the day a crunch. Ó dẹ̀ lè la ẹ̀mí lọ.
8: Ó lè la ẹ̀mí lọ.
10: Bẹ́ẹ̀ ni o.
8: Ṣé ó yẹ kí ṣé ìgbéyàwó yẹn máa continue àbí kí ló máa
10: ṣe? Ọ̀nà mò ń sọ fún yín ìgbà forí sánpọ́n.
8: Ó máa forí sánpọ́n ni.
10: Bẹ́ẹ̀ ni.
8: Ìwọ̀
10: bọ́ ìlátọ̀rẹ̀.
8: Ẹ ṣe gan ni. Mo rò pé à ń rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́. King of Boys láti ọ̀rẹ́ ó ní òótọ́ ni ká máa fi bára wa lò.
12: Sàbẹ́ǹkó ọ̀rọ̀ kò ní tóbi títí káfọ̀bẹ bú ẹnu láàfin sọ ìdí láàfin jókòó.
13: Sàbẹ́ǹkó
12: má.
8: 0816251-9991 Rashidat Folashade Adeyanju. Great job. Good afternoon, sir. Ile te ba lori eto. Yala lato do ko tabi odo yawo afesona. Omokunrin abo mo birin lenje to mu kiri. Aso un lo bi. O si ntan partner wi pe omo egbon un ni. Se gbe yawo yi o tesi waju. Àbí yóò ní accident gẹ́gẹ́ bọ́n sí sọ. Wọ́n sì jẹ́ pé ẹ ti wọnú ẹ̀tọ́ ni. Ọwọ́ ti wọwọ́ ẹsẹ̀ ti wẹsẹ̀. Ẹsẹ̀ sọ̀rọ̀ mọ̀ pé ẹnìkan ti fèké mẹ́rùndín kí lẹ ṣe. Hello.
14: Ẹ̀bà ni wálẹ̀.
8: Àmì o.
14: Ẹ̀mí yóò jọ̀lá gbọ́ lọ.
8: Mi bá mi.
14: Bẹ́ẹ̀ ni bàjẹ́ ní tọ́jú.
8: Àmì.
14: Bẹ́ẹ̀ ni Fọláṣí
8: Ìjọgẹ̀.
14: Fọláṣí
8: Yes, sir.
7: Hello.
13: Hello, Kan Fafa.
7: Kan Son.
13: Banoji Ayinu Bello Loko Jason.
7: Ami.
13: Who come in with this in the Solomon? And in the Latin Loka Koko?
7: Yes, sir.
13: And again.
7: David Solomon, I'm in bed. Hello.
15: Hello.
7: Yes, ma'am.
15: I'm
7: going, ma'am.
15: Only somebody who is saying to Tobara on the Latin. To see that the bad is barring to give you the new.
7: Gẹ́gẹ́ bí màmá àti gẹ́gẹ́ bí obìnrin mà. Ṣé ó yẹ kí ìgbéyàwó yẹn tẹ̀síwájú àbí kí ó forí sánpọn?
15: Ó yẹ gẹ́gẹ́ bí èmi ṣe wò ó, ó yẹ kó tẹ̀síwájú. Tí ọkọ yẹn tó bá ṣe tó ṣì ní ìfẹ́ ìyàwó yẹn dénúdénú. Kò sí ẹ̀ṣẹ̀ tó le torí ṣe bí àwa gẹ́gẹ́ bí ènìyàn à ń ṣe ọlọ́run ọlọ́run sì dáríjì wa ó yẹ kó dáríjì tí ó jẹ́ sí ìgbéyàwó yẹn kó tẹ̀síwájú.
7: Ó dà.

0: 0251-251-9991. Hello?
1: Hello?
0: Yes, sir.
1: Lati do.
0: Oruko yin?
1: Emmanuel Alaolu Nsoro.
0: Agbo yin, sir.
1: Jerry, o n bere emi ironi to wa da eni yen alakoko n to se ko daa ṣugbọn ti o ba le fori din ri bibeli sọ pe ta ba le dariji ara wa ife a maa tẹsiwaju ṣugbọn ti o ba ti le dariji ile eyan le toro mọ o
0: ko le toro mọ
1: daa ni pe ka jẹ olooto si ara wa.
0: Ibo lati fẹ gbe ọrọ pe bi osu bi mẹfa ọdun bi meji na ti jọ wa ti yan o se lahun fun ko n bimo.
1: Oburu.
0: Bẹ́ẹ̀ kí n tún gbàgbé kí n ṣàlàyé fún pé gbígbọ́ gan tí pátánà gbọ́ kí n ṣe lẹ́nu èkejì ẹ̀ àwọn rédíò àdúgbò àwọn lọ́jọ́ kó gbọ́ ọ̀rọ̀ ọmọ la pé yìí o obìnrin kan ló bímọ fún ìyẹn tó bá jọkùnrin ọkùnrin kan ni bàbá ọmọ ìyẹn tó bá jóbìnrin ìgbéyàwó tí o ti lérò wípé ìwọ àti ìyàwó ẹ bẹ̀rẹ̀ ayé tuntun ọmọ kan ti wà ńlẹ̀ bàbá kan náà ti wà ńlẹ̀ ìgbéyàwó tó rò pé ìwọ obìnrin ìwọ tọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé tuntun obìnrin kan ti wà ńlẹ̀ ọmọ kan náà sì ti wà ńlẹ̀ tó mọ̀ ń pa ẹ̀. Hello.
2: Hello.
0: Yes, sir. Orúkọ yín o.

0: ó dẹ̀ ti di wípé ọkọ ìyàwó ò ṣòtítọ́ sí ọkọ tí ọkọ náà dẹ̀ ṣòtítọ́ sí ìyàwó ò tí fẹ́ bá wà ń bẹ̀ wọ́n lè ọ̀rọ̀ lè kó parí wọ́n lè parí ẹ̀ láàrin ara wọn kí ìfẹ́ yẹn kó lè máa tẹ̀síwájú.
1: Wọ́n ní tí ìfẹ́ bá wà ń bẹ̀ ọ̀rọ̀ wọn á parí ẹ̀ láàrin ara wọn. School of thought kan nìyẹn. Àwọn kan ṣàlàyé pé àná ni ìfẹ́ yẹn wà ń bẹ̀ dáadáa. Ìfẹ́ sì dàbí blómblóm. Ṣùgbọ́n wọ́n ti wá kí abẹ́rẹ́ ìbòbọ̀ báyìí. Pẹ̀lú information tí obìnrin yẹn gbọ́. Alẹ́ ọjọ́ ìgbéyàwó yẹn kò inú ò ní dùn. Hello.
2: Ẹ ká san o. Ẹ kú sọ́pọ̀lọpọ̀.
1: Yes, sir. Orúkọ yín.
2: Ọmọ bá kọ́ mi láti Dèpé ni.
1: Dà ń gbọ́ yín.
2: Ẹ̀sà kò dá olórúkọ méjì o.
1: Kò dá olórúkọ méjì.
2: Olórúkọ méjì nígbà tí ò dá ní o. Tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ní ayé ìsìn òun ló kọ̀ sẹ́yẹ pé ọdún mẹ́ta ọdún mẹ́rin ó ti kò láti. So tó bá jẹ́ ẹ̀mí o tó bá tí n bá lọ gbọ́ nǹkan bẹ́ẹ̀ tí mo dẹ̀ múra àti ṣe ìgbéyàwó yẹn ìgbéyàwó ibẹ̀ ló máa parí sí. Gẹ́gẹ́ bí máa ń sọ ní ọ̀rẹ́ ó lè láṣẹ.
1: Tó bá jẹ́ ẹ̀yìn ni ibẹ̀ ló máa parí sí. Hello.
3: Ẹ ká san.
1: Ẹ jẹ́ rìn díẹ̀ jìnnà sí rédíò yín. Ẹ kú omi tí rédíò yín wà.
3: Kúrò ń bẹ̀ sà.
1: Ń gbọ́ yín.
3: Ẹ̀sán ẹ̀dàrọ̀ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò sà.
1: Ẹ tí rìn jìnnà sí rédíò yẹn o.
3: Ó dáa sà.
1: Mo ń gbọ́ yín.
3: Ètò tẹ mú wá lọ́sàn-án ètò tó dáa gidi ni. Torí irú incident yẹn ó ṣẹlẹ̀ sí àwọn ẹnìkan. So ibi tí mò ń gbé Lákùrẹ́ ọ́fíìsà làwọn méjèèjì ọkọ àtìyàwó. Ẹnìyàwó ìyàwó ó lóun tẹ̀ tí ìbímọ rí rárárárárá. So wọ́n ṣe ṣàṣepẹ́ra wọn nìyẹn. Ó wá dìgbà tí ìyàwó wá bímọ ìyá ìyàwó wá láti ìlú wọn ní Èkìtì láti wá bá wọn tọ́jú ọmọ. Ọmọ tó ti bí bó ṣe wá mu dání wá nìyẹn. So ìgbà tó wá mu débẹ̀ ìyá àgbàlagbà ó ṣe mistake lọ bọ́sà ọ̀tún lójú ọkọ̀. Àtìgbà yẹn iná ọkọ̀ ọdún à ń ná ìyàwó yẹn títí ìyàwó yẹn tó fi dópin. So irú eléyìí tẹ sọ yìí kò sí bó ṣe lè ṣe. Bíbélì sọ ní tí ìpìlẹ̀ jẹ̀bá bàjẹ́ oní kí ló lódodo yóò ṣe. Èso tó bá lọ gbé ìgbéyàwó wọn lérí irọ́. Awó dànù ní kẹ́yìn ìtàkùn kúkú bí ìyàwó ńlẹ̀ wọn lọ fẹ́ lómi.
1: Ọ̀dà ẹ ṣe gan ni. Ọ̀rọ̀ pa ni pé kí ló dé tá ń postpone evil day. Lópin ìrìn àjò bẹ́ẹ̀ bá sọ́ra wọn ni yóò forí sanpọ́n náà ni. Hello.
4: Hello, sir.
1: Yes, ma'am.
4: Sir, láti ìlú ọ̀rẹ́ ni.
1: Orúkọ yín.
4: Mrs. Ogunfúnmi Níwà.
1: Ẹ bá dá sí tò.
4: Owó yìí ò bá ní ilé tá a bá ti fi tọ́mọ.
1: Ìrì ló máa wó.
4: Bẹ́ẹ̀ ni ìgbéyàwó tó bá ti mú irọ́ bẹ̀rọ̀ irọ́ náà ló máa parí ẹ̀. Nǹkan tó ń yọ àwọn ọmọ òde òní lẹ́nu gan-an nìyẹn. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí lọ́jọ́ tí ọkọ̀ mi rí mi tó bá mi sọ̀rọ̀ òótọ́ tó sọ lọ́jọ́ yẹn mo dì í mú. Mo wà díẹ̀ títí a fi gbé ó lé ní 35 years. Mi ò rírọ́ lẹ́yìn ẹ̀ ó ló jẹ́ kí n dúró tì í nígbà ìṣòro torí pé kò parọ́ fún mi. Tóbìnrin àbí ọkùnrin tán bá ti parọ́ fúnra wọn nínú ìgbéyàwó máa ń forí ṣánpọ́n ni. Tán bá bímọ sínú àwọn ọmọ yẹn máa ń forí ko. Irú ìgbéyàwó yẹn kò sí bó ṣe lè ṣe. Ìríra yẹn wà nínú ọkàn ẹnìkan sí ẹnìkejì ẹ̀. Wọ́n á ṣàjà lọ́jọ́ kan. Wọ́n máa jà lọ́jọ́ kan. Fọ́ irú ìgbéyàwó bẹ́ẹ̀ kán fi sílẹ̀ tán bá tiẹ̀ ti dọ́jọ́ kán kánṣu ẹ̀. Torí oró yẹn máa wà nínú ara wọn síra wọn ó dẹ̀ máa yọ àwọn ọmọ wọn lẹ́nu.
1: Obìnrin ló sọ̀rọ̀ yìí. Adúpẹ́ ní ọwọ́ ẹ̀yìn olólùfẹ́ ètò yìí. A fi ẹ̀mí ìmọ̀ràn fún Bimfa Cultural Heritage and Promotions. Ẹ bá fẹ́ pè wá 08033842322. Ẹni tó bá gbúrú ẹ bá mi ta lé lóbó. Peter lorúkọ ẹ. Ní apá Buasakin. Lára ọmọ Tiv ni.

0: ìyẹn nípasẹ̀ direct entry. Ọ̀dọ̀ àjọ Jambu, òun náà wọ́n ti gba DE form, ìyẹn direct entry form, tí wọ́n wà lọ wọlé sí 200 level nílé ẹ̀kọ́ yunifásitì tó bá wù wọ́n fún kọ́ọ̀sì tí wọ́n bá fẹ́ ṣe. A jẹ́ pé òun àtàwọn tí wọ́n wọlé nísìnyí, wọ́n lọ pàdé ní 200 level nílé ẹ̀kọ́ yunifásitì. Bẹ́ẹ̀ ni, ẹja tó wá jọ kíyèsí léyìí o, àwọn ọmọ tí wọ́n pàṣẹ UTME gan, kún tó lè ráyè wọ 100 level, yóò mọ tó ìparí ọdún sí ọdún tí ń bọ̀ láwọn ilé ẹ̀kọ́ mi. Tí a bá wá rí eléyìí tí ò pàṣẹ rẹ̀, a jẹ́ pé ó tún di ọdún tí ń bọ̀ tó tún lè láǹfààní àti ṣèdánwò UTME mi. Kún tó wá ráyè wọ 100 level, a jẹ́ pé yóò di ọdún tí ń bọ̀ lẹ́yìn eléyìí tí ń bọ̀. Ọjọ́ sì ń lọ, òdó déèyàn. Àǹfààní ti wà o nílé ẹ̀kọ́ EduConsult báyìí. Àwọn èèyàn ti lọ ń gba fọ́ọ̀mù tí wọ́n lọ ṣe advanced level A level ní EduConsult láì fi ti ọjọ́ orí ọmọ ṣe. Kọ̀ wá síbi tí ọmọ ò ti lè wá, ààyè ilégbè wà nílé ẹ̀kọ́ EduConsult. Tẹ́ bá wá súnmọ́ tọmọ bá fẹ́ máa wá jojúmọ́, ààyè rẹ̀ náà wà síbi tí ilé ẹ̀kọ́ wà. Ẹ ń sọ fún wa láìpẹ́ yìí. Kódà fóònù nọ́mbà tẹ́ lè pè sí, ẹ ń sọ fún wa láìpẹ́ yìí. Ilé ẹ̀kọ́ EduConsult tọmọ bá ti lọ ọbẹ̀ tí wọ́n ṣe advanced level báyìí láàrin oṣù méje sí mẹ́wàá péré ni wọ́n ṣe 200 level ni wọ́n lọ wọlé sí onílé ẹ̀kọ́ yunifásitì. Ẹ wá rí ó ti lé ní 20 ọdún dáadáa tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń lọ sílé ẹ̀kọ́ EduConsult tán lọ ṣe A level tí wọ́n sì ń wọlé ẹ̀kọ́ yunifásitì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti làmì láaka, kódà àwọn tó ti gba oyè múyè wọ́n wà ńbẹ̀. Àwọn tó ti lọ sí òkè òkun tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ lẹ́yìn tí wọ́n parí A level advanced level tán ní EduConsult wọ́n pọ̀ rẹpẹtẹ. Àló ti lé dáadáa ní 84,000 ọmọ 24,000 students tó ti gba EduConsult kọjá nípa A level tá à ń sọ yìí náà ni. Tí wọ́n sì ráyè wo àwọn ilé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà àti lókè òkun. Ẹ wo kí wá sí pé ń bọ̀ ọmọ bá ṣe advanced level tán nílé ẹ̀kọ́ EduConsult ni wọ́n wá juwọ́ sí pé ó dàbọ̀ rárá o. Wọ́n bá ọmọdé gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ibi tí ó ti ní admission sí ilé ẹ̀kọ́ yunifásitì tó bá fẹ́ fún kọ́ọ̀sì tó bá fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni àwọn tó ti gba ibẹ̀ kọjá ò ní kẹ́ ẹ mọ́ bí, kódà gẹ́gẹ́ bí oníṣẹ́ ìròyìn àwa náà ti ní àwọn ọmọ tí wọ́n gba ibẹ̀ kọjá o. Tọ́lọ́ba tó sì gbà fún ilé ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ni wọ́n lọ, kọ́ọ̀sì tó wù ọ́ lọ́kàn ò ní wọ́n lọ ṣe. Ìkéda pé kò sí ààyè gbẹ̀fẹ́ nílé ẹ̀kọ́ EduConsult, discipline tó gbọ̀ngbọ́n ó wà ńbẹ̀. Ìtẹ̀kùtẹ̀ fóònù èèwọ̀ ni nílé ẹ̀kọ́ EduConsult, kódà ààyè eré ọ̀tọ̀ ààyè iṣẹ́ ọ̀tọ̀ ni. Tọmọ bá ti wọbẹ̀ láàrin ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta péré ẹ ti mọ rí àyípadà pé wọ́n gbájúmọ́ ẹ̀kọ́ wọn dáadáa. Discipline tó káwọ́ ọmọ ó wà ńbẹ̀, àtìlẹ́gbẹ́ àtìlẹ́ ẹ̀kọ́. Ẹ wá rí ní ọ̀nà méjèèjì ó ní ààbò tó péye wà o. Àwọn olùsọ aláàbò wọ́n dúró wámúwámú ni lábẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alámòjútó àwọn ọmọ. Iná ọba tó dúore ó wà ní hóstẹ́ẹ̀lì wọn, hóstẹ́ẹ̀lì ọkùnrin lọ́tọ̀ obìnrin lọ́tọ̀, mọ́ọ̀lù wà tí wọ́n ti lè sáré ra àwọn nǹkan tí wọ́n bá nílò. Bẹ́ẹ̀ ni èròjà eré ìdárayá ó wà ńbẹ̀. Ọmọ fẹ́ ṣerun lọ́sọ̀ọ́ gbogbo ẹ̀ ló wà ní àyíká ilégbèé. Ẹ wá rí ní àyíká ilé ẹ̀kọ́ wà yìí o. Ẹ̀rọ CCTV kámẹ́rà wà o tó ń mójútó gbogbo ẹ̀kọ́ tí wọ́n ń kọ́. Lóòrèkóòrè làwọn máa ń ṣe tẹ́sítì, kódà wọ́n ń kọ prójẹ́ktì bígbà tí wọ́n ti wọlé ẹ̀kọ́ yunifásitì náà ni. Ẹ wá rí àwọn olùkọ́ tí ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ yunifásitì ò ní wọ́n ń kọ́ ọmọ o nílé ẹ̀kọ́ EduConsult. Tí wọ́n bá tún kọ́ ọmọ tán, ọmọ kọ̀ọ̀kan ò tún bọ́ ọ̀tá yóò kọ́ àwọn ẹlẹgbẹ́ tó kù kó fi wò pé sẹ́kọ̀ọ́ ti yé wọn. Àbájọ àwa láwọn máa ń yanrantí nílé ẹ̀kọ́ EduConsult. Bẹ́ẹ̀ ni o, excellence ò ní word wọn nílé ẹ̀kọ́ EduConsult. Ẹnì kó ti mọ tarapò pé ńbo ni a wà, kí ni fóònù nọmbà tá a pè sí. Olùlé ẹ̀kọ́ EduConsult ló wà ní Communication House, Fast Fast Junction, lẹ́gbẹ̀ẹ́ gbági tuntun Old Ife Road, Nìbàdàn. Communication House, Fast Fast Junction, lẹ́gbẹ̀ẹ́ gbági tuntun Old Ife Road, Nìbàdàn. Bákan náà wọ́n ní ẹ̀ka kan míì Nìbàdàn ní Honorable Justice L.O. Arimu Court, ọ̀gangan ibi tí àwọn agbófinró ti máa darí mọ́tò tẹ́lẹ̀ yẹn, Ashi Junction, Nìbàsọ̀run, Nìbàdàn. Wọ́n ní àwọn ẹ̀ka káàkiri ìpínlẹ̀ Èkó, Lagos State, ìpínlẹ̀ Ondo, wọ́n wà Lákùrẹ́ àti Ondo Town, kódà ní ìpínlẹ̀ Ogun wọ́n wà ní Ìjẹ́bú òde. Ẹ ń fún wa ní gbogbo àdírẹ́sì ká tó parí ètò yìí. Fóònù nọ́mbà tẹ lè máa pè wọ́n sí òní 08135430382, 08135430382.
1: Bàbá tẹ̀lẹ́ ni tó mọ̀nà wọ̀kú wọ́kú ni ìrìnàjò ayé ẹni rọ ni lọ́rùn.
2: I have a dream.
1: Ni Edu Consult, Eko Advanced Level, Cambridge, Jupe Bati IJMB, Tofi Mon Napte, Otiwaron Ba, Tori Pepe Lui for Kabale Lomofi Wallisi 200 level in university. E Yama for a data ama, e can see Edu Consult by Ni Communication House, Fast Pass Junction, New Baggy, Old Ife Road, Ibadan, Tofi Mon Ashi Annex, Towa the LOARM Court, Ashi Bodija Junction, Basho Ibadan. Bikini kati gbo ko mo gba 300 ninu UTME tabi 90 ninu post UTME kati wa wole eko giga o si dogun ona abayo re o wa gba form Cambridge IJMB tabi JUPEB to fi mo NAPTEP and be prepared for the examinations between 7 and 10 months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O level, GCE, UTME, post UTME and others. Aye legbe na si wa pelu fun alaye e pe 083-543-0382. Edu Consult. Together, we soar with pride.
0: E so die nipa oro eko advanced level na tori advanced level ta so yi ke se pre degree ti omo ba se 100 level na ni o lo wo nile eko to ti se ni sugbon e level ta so yi iwe eri ni laye oto e level ki expire o iwe eri ni o tun ti je ki iwe eri to mo ni ko le kanu bi HSC aye jo ni koda bi OND tabi HND gan bi SC o ni iwe eri e level si je tori pe gbon ta ka lehun 200 level iyen ipele keji ile eko university o la won na lo wole si ti a ba fe wole bakan na lomo to ba ni a level lowo o ani akai mo ye omo ni ti gba edu consult university koja ti a ti wo awon ile eko to ga to ga ni Nigeria ti loke okun e to wo UI ni Ibadan o wa nbe OAU Unilag Unilorin Uniport Funab ni Akure Unab Federal University ni Oye Ekiti Federal University ni Abuja Tinsuka Kaduna Lasu Lekuo Lautech OOU Uniosun gbogbo awon ile eko university ba nba won te ma awon university aladani kakiri Nigeria kuda won lo soke okun ba ti wi ko wa si eko to mo le fe ko ti won le fi advanced level wole o omo fe se medicine to fe di medical doctor engineering pharmacy nursing laboratory technology gbogbo e ka sciences lele kankan bakan na bo je social science ni to mo fe se bi psychology sociology political science gbogbo e ba nba won wa ba wa si ti arts to mo fe se bi law linguistics CLA gbogbo languages lo ni ran o le gba a level wole bakan na to ba je ti management ni to fe se bi economics public admin business management ati be lo e le gba pase a level wole awon eyan to mo bere pe to mo ba se a level yi to wa wole eko university sawon no sin ru ilu NYSC be ni o to mo ba se advanced level to wole eko university o no sin ru ilu yo lo se agbanero NYSC e wa ri advanced level merin o lo wa nile eko edu consult won ni Cambridge advanced level osu mewa won fi gba idanileko gbogbo university to wa ni agbaye ni ngbawe ri Cambridge advanced level best ni awon meta to ku na o le ni adorin ile eko university ni Nigeria to ngbawe ri ti an na osu meje ni won fi gba idanileko awon yun iba se JUPEB ni o iba se ti IJMB ni o tabi ko je ti NAPTEP ile to mo ba se nbe awon counselors oludane moran won ti wa ni eko edu consult won da omo ni moran daada won to sona o da lori course to mo fe se ati eko university tu local lati lo ewo eko ti di rorun e je ki omo yin lo bere a level advanced level ile eko edu consult bayi tori bi mo ti wi omo ti o ba ri anfani ati wole lati pase UTME bayi to n ba lo bere advanced level awon to raye wole hun nigba ti won ba fi de 200 level won jo lo pade ni tori pe ohun o ti pari pelu a level ti won jo lo pade ni 200 level iyen ipele keji ile eko university e ri pe ogbon o wa ninu ti an so fun ra wa ni akoko yi Eda kun eyin obi atata e ma je ka du awon mo wa ni anfani yi anfani ayiraye ni o ko mo mo dagba kale kan mo mo kegbe kegbe ko gba ko gba ka kiri e wo owo ti o jara lo o lena lori advanced level awon mo o ko ti e fe to itena ka ni omo ba ti wori si 100 level na koda e wa le sanwo bi emiji abe meta leyin asoyepo to wa lori yun ilegbe wa ba ti we o to je pe ajo o dabi ile ni Eje so fun alekan si ibi ti Edu Consult wa Olu ile eko Edu Consult on lo wa ni Communication House Fast Fast Junction legbe egbagi tuntun Old Ife Road Nibadan won tun ni eka kan ni Honorable Justice LOARM Court ogangan bi ti awon agbofinro ti mo dari moto tele yen Ashi Junction Basomu Ibadan ni ilu Eko Lagos State Edu Consult wa ni number 21 Aderonke Plaza 20 Olowu Street Ikeja, Lagos. 21 Aderonke Plaza, 20 Olowu Street, Ikeja, Lagos. Nipele Ondo, mwa lakure o. Edu Consult wa ni number 104 CU Plaza, Adojuko Uyimeko Grammar School, Uyimeko Road, near Abure 104 CU Plaza, opposite Uyimeko Grammar School, Uyimeko Road, Abure, near Lu Ondo, Ondo Town. Educo Sotwane, number 20, Ademule Road, Abure Roundabout, near Lu Ondo, Ondo Town. Nipele Ogunwa Yo, Educo Sotwane, Ejebu Odeo, Mwane Plot 53 to 55, Ejene Road, Adojuko Old Co Hospital, Gato De Lagos Garage, Nijebu Ode, Nipele Ogun, Ewu Emma Yuan, Suri Nambai, Batin Setu, 081-35-43-0382, 081-35-43-0382, Onan WhatsApp number 1, website, www.educonsults.org.
1: Baba tele ni tun mo na woku woku ni rajo aye ni ro ni lorun. Ni Edu Consult Eco Advanced Level Cambridge Jupe ati IJMB to fi mo napte o ti wa rorun ba tori pe pelu ifokanbale lo mo fi nwole si 200 level ni university eya ma foro data mo e kan si Edu Consult bayi ni Communication House Fast Fast Junction New Gbagi Old Ife Road Ibadan to fi mo Ashi Annex to wa ni LORM Court Ashibodija Junction Basoro Ibadan abi kini ka ti gbo ko mo gba 300 ninu UTME tabi 90 ninu Post UTME ka ti wa wole eko giga o si dogun on a Bayore O, Wagba Formu Cambridge, IGMB, Tabi Jupeb, Tofimo Naptep, and be prepared for the examinations between 7 and 10 months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME, and others. Aye legbe no si wakbelu, fu alaye, ekpe 0813-543-0382. EduConsult, together with SOA with pride.
0: Eh ri bayi bi awon odo awon mo wa won ti se idanwo UTME nijo ni ti fe wole eko university ti fe wo 100 level e wa ri 1.6 million ni pe won million kan o le 600 and kene ka 1000 o ni won pe won ti won jijadu lati ra yi wole eko university ti 100 level aye melo lo wa wa nle ti fe wole si o wa re o he ifidire mi o wa po ninu idanwo o so je pe awon to pass dada won to nkan nitori orisirisi idi itile eko EduConsult ti ti se awon iwadi kan le lori itekute phone aigbajumo eko to iberu ati bi oju ojo se ri pelu akoko ti o se danwo eri nigba toro ba wa ri bayi to mo fi mo dagba kale ti won fi mo kegbe kegbe kogba kogba mo dara ko ma awon egbe ti o da kaakiri eya titi ji awa ona abayo. Ona abayo ona ni advanced level A level to mo se laarin osu meje si mewa pere ti o wa lowo 200 level be ni ojo ori oni se pelu advanced level pe omo kan o ti wo 16 years won le lo wole fun advanced level bayi ba wa ri kan na ti idanwo kan tin ja mole bi emeji emeta manu le ona le lo bere omo ti o ba ri anfani ati wole lati pase UTME bayi to n ba lo bere advanced level awon to raye wole hun nigba ti won ba fi de 200 level won jo lo pade ni tori pe ohun o ti pari pelu A level ti won jo lo pade ni 200 level iyen ipele keji ni Eko University e ri pe ogbon o wa ninu ti a so fun ra wa ni akoko yi e dakun eyin obi atata e ma je ka du awon mo wa ni anfani yi anfani ayiraye ni o ko mo mo dagba kale kan mo mo kegbe kegbe ko gba ko gba kaakiri omo ba je omo odun medogun gan bayi se ni o le se idawo UTME to ba lo bere A level advanced level nigba ti o ba fi di wo yi odun ti nbo won ti yege won ba lo wole si 200 level iyen ni pase direct entry odo ajo jambu ona won ti gba DE form yen direct entry form ti won wa lo wole si 200 level nile Eko University to ba wu won fun course ti an ba fe se a je pe ohun atawon ti an wole nisin won lo pade ni 200 level nile Eko University be ni eja tun wa jo kiesi leyi o awon omo ti an pass UTME gan kun to le raye wo 100 level yo mo tu ipari odun si odun ti nbo lawon ile Eko mi ti a ba wa ri ile ti o pass re a je pe o tun di odun ti nbo ko to tun le lanfani ati se danwo UTME mi kun o tun wa raye wo 100 level a je pe yo di odun ti nbo leyin ile ti nbo ah ojo si nlo odo deyan anfani ti wa o nile Eko EduConsult bayi awon eyan ti lo ngba form ti won lo se advanced level A level ni EduConsult life ti ojo ori omo se ko wa sibi ti omo o ti le wa aye legbe wa nile Eko EduConsult teba wa somo tomo ba fe mo wan jojumo aye re na wa se bi ti le ko wa en so fun alaipe yi koda phone number te le pe si en so fun alaipe yi ile eko eju consult tomo ba ti lo be ti won se advanced level bayi laare osu meje si mewa pere ni won se 200 level ni won lo wole si onile eko university e wa ri o ti le ni ogun odun daada ti awon akeko tin lo sile eko eju consult dan lo se a level just in wole eko university opolopo omo lo ti lami laka koda awon to ti gba oye muye won wa nbe awon to ti lo soke oko ti en lo keko leyin ti pari a level advanced level tan ni eju consult won po repete alo ti le daada ni egberun 24,000 omo 24,000 students to ti gba eju consult koja nipa a level tan so ina ni ti en se raye wo awon ile eko giga ni Nigeria ati loke okun e wo ki wa se pe nbo omo ba se advanced level tan ni ile eko eju consult ni won wa ju wo se pe o dabo rara o won ba omode gbere gbere ibi ti o ti ni admission si ile eko university to ba fe fun course to ba fe se be ni awon to ti gba be koja oni ke mo bi koda gege bi oni se iroyin awa na ti ni awon omo se gba be koja o tolorun ba to si gba fun ile eko ti o fe ni han lo course to won lokan oni won lo se ki da pe ko si aye gbe fe ni eko eju consult discipline to gbangban o wa nbe itekute fonu ewo ni nile eko eju consult koda aye re oto aye ise oto ni tomo ba ti wo be laarin ose bi meji meta pere e ti mo ri aye pada pe won gbajumo eko won daada discipline to kawo omo o wa nbe ati legbe ati ile eko e wa ri ni ona mejeji o ni abo to peye wa o awon oluso alabo won du wa mu wa mu ni labi awon akosemose alamojutu awon mo ina oba to du ore o wa ni hosteli won hosteli okunrin loto obirin loto mall wa tan ti le sare ra awon kan ti ba nilo be ni iruja ere idaraya o wa nbe omo fe sirun loso gbogbo e lo wa ni ayika ilegbe e wa ri ni ayika ile eko wa yi o ero cctv camera wa o to mojutu gbogbo eko ti omo nko lore kore la won mo se test koda won ko project bigba ti ti wole eko university na ni e wa ri awon oluko tin ko mo nile eko university o ni won ko mo o nile eko eju consult ti e ba tu ko mo tan omo ko ko tun bo ta yo ko awon elegbe etuku ko fu pe se ko ti ye won abajo awa la won mo yan tin ile eko eju consult be ni o excellence o ni what word won nile eko eju consult eni ko ti mo tarapo pe nbo ni an wa kini phone number ta gbe si olule eko eju consult lo wa ni communication house fast fast junction legbe gbagi tutun old ife road nibadan communication house fast fast junction legbe gbagi tutun old ife road nibadan bakan na won ni eka kan mi nibadan ni honorable justice lo arimokot ogangan bi ti awon agbofinro ti mo dari moto tele yen ashi junction nibasorun nibadan won ni awon eka kaakiri ipinle eko lagos state ipinle ondo won wa lakure ati ondo town koda ni ipinle ogun won wa ni ijebode en fun wa ni gbogbo adresi ka to pari eto yi phone number te le ma pe mo si oni 08135430382 08135430382
1: baba tele ni to mona woku woku ni ajo aye ni ro ni lorun Edu Consult, Eko Advanced Level, Cambridge, Jupe Bati IJMB, Tofi Mon Napte, Oti Waron Ba, Tori Pepe Louis for Kabale Lomofi Wallisi 200 level in university. E yama for a data ama ekansi Edu Consult Bai ni Communication House, Fast Pass Junction, New Baggy, Old Ife Road, Ibadan. Tofi

0: wọn fa kuku ẹni ṣòfò kò ní borí yín àmì.
1: Bàbá tẹ̀lé ni tó mọ̀nà wọ̀kúwọ́kú ní ìrìnàjò ayé ẹni rọni lọ́rùn. Ní Edu Consult, ẹ̀kọ́ Advanced Level, Cambridge, JUPEP àti IJMB tó fi mọ́ NAPTEC, ó ti wá rọrùn bá. Torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọmọ fi ń wọlé sí 200 level ní University, ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ̀kan sí Edu Consult báyìí ní Communication House, Fast Pass Junction, ní Gbagi Old Ife Road, Ìbàdàn, tó fi mọ́ Ashi Annex tó wà ní LORM Court, Ashi Bodija Junction, Bashoro Ìbàdàn. Àbí kí ni ká ti gbọ́ ọkọ̀ mo gba 300 nínú UTME tàbí 90 nínú Post UTME. Ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun. Ọ̀nà àbáyọ rẹ̀ o, wá gba fọ́ọ̀mù Cambridge, IJMB tàbí JUPEP tó fi mọ́ NAPTEC and be prepared for the examinations between 7 and 10 months at Edu Consult. Edu Consult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ̀pẹ́ 0813-543-0382. Edu Consult, together.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Era pamu lori buba wani takuwa kakri papa o yoks lori bupo social media. Toripi uju la fi shaleri yoro. Omo e kason e kapo sinu li akbara.
1: E kason sa, e kason lutu.
0: Alafi anifun yo.
1: Amisa.
0: Mamo wa.
1: Sa.
0: Ki loruko yin?
1: Caroline loruko mi.
0: Kisha koko ya te keje yin re. Lori eto yi be ni api be ko.
1: Be ni.
0: Akoko te wa sori eto yi bo mo ki lugbe yin wa.
1: Gba yin ni mo fe se ayewo. Nipa opolo mi. Mo fe se maro ayi nigba yin ti mo fi wa. Ta omo Nigeria dide ranlowo fun mi. Mo mo lori o.
0: Nigba te koko wa lala koko yin. Elo lowo te nilo. Te fe fi se MRI testing.
1: 200,000.
0: Elo le ri lori eto lojo yen.
1: 200,000 mo ri to lotu wa. Ton ba mi dey bi beta so wo ti mo fi se MRI.
0: Nigba ti ayewo izoti te se yen wa jade. Ki lo wa gbe yin wa lele ikeji.
1: Ma yin mo wa salaye bi ayewo yen se ri bi pe mo ni tumor ni bi ori ninu lohun ninu opolo to wu sohun bi pe ma se ise abe.
0: Nje ayewo yen jo ye wa pe e se le ri na pada.
1: Bẹ́ẹ̀ni àwọn dókítà ni mo ṣe lè ríran padà tó bá ṣe iṣẹ́ abẹ.
0: Ọkọ yín ń kọ́.
1: Ọkọ mi ó ti kú.
0: Nígbà wo lọkọ yín kú?
1: Ọdún tó kọjá ni.
0: Mo ń ti wo lọ́dún tó kọjá?
1: Ó kú ní June.
0: Ìgbà wo lẹ̀ yín gangan lọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ojú tẹ̀ rí nà mọ́ ìṣẹ̀lẹ̀?
1: August ending ló bẹ̀rẹ̀ gangan.
0: Ọkọ yín kú ní June. Ọ̀rọ̀ ojú yín bẹ̀rẹ̀ ní August ending.
1: Bẹ́ẹ̀ni.
0: Igba wo lo wa di pe gbogbo e wa di pakia tete ware ni ti mo rara.
1: September ni sir. September.
0: September last year.
1: Ben.
0: O se consider won na ni.
1: Ben.
0: Omo to mu yin wa yi ti je. O da be pa won na lo mu yin wa de last time.
1: Ben omo mi ni. Omo mi emi mo bi.
0: Bo awon kono koko mu yin wa ni first date
1: koko. Ben ni, ben ni. Egbon yin lo mu mi wa ngba yin.
0: Eni to mo du mi lo bayi.
1: Omo du meji la nile.
0: Egbon eto mo yin wa ngba yin ko.
1: Almost 17 years ni.
0: Egbon yin wa nko ba.
1: O wa ni ile eko giga University Adekunle Ajase.
0: Oko de ti owo yin de ti salaisi.
1: Ben sir.
0: Pe o le wa se n gbeyanju se ndowo so mo yin bukata re.
1: O lagbara sir. Olorun ni atawon eyan. Olorun ni.
0: Elo ni ayewo oju yin yen elo na so ko ma na yin.
1: Ti mo ma fi se surgery ti ma fi se se abe yen.
0: Won fe fi ko tumo yen kuro
1: ni. Ben 1.5.
0: Nigba te wa sori eto elo le ri lori eto yen.
1: Mo ri 700.
0: Awon cooperative teyin na join ton sanu yin ati gbogbo kalokabo elo le ri.
1: Won fun mi ni 100 church wa na fun mi ni 100.
0: Gbogbo yen je 300 abi be ko.
1: Ben sir.
0: Elo wa ni kí ló wá dé tó ọ̀ṣọ́ operation ẹ̀ fún yín nínú 1.5
1: láti mo padà lọ tó inú mi dùn pé mo tẹ̀ rí 1 million mo wá padà pé
0: ẹ kọ́kọ́ ṣàdúrà fáwọn èèyàn tó dìde ìrànlọ́wọ́ fún lálàkọ́kọ́ 700,000 lórí ètò yìí àánú lálẹ́ rí gbà ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọmọ náà.
1: Mo dúpẹ́ o ẹ ká sọ ọmọ Nàìjíríà mo dúpẹ́ mo mọ lórí wẹ́ntẹ́ dìde ìrànlọ́wọ́ sí mi nígbà tí mo wá. Mo dúpẹ́, mo mọ̀ lórí Ọlọ́run bá mi dúpẹ́ fún yín ẹ̀yin rí dààmú ayé o, dààmú ò ní kọlù yín o.
0: Ẹ ṣe mọ̀ mọ́ torí àkókò wa. Kí ló wá dé tán ọ̀pírètì yín? Àbí ìlú 1.5 1 million ti wà
1: nílẹ̀ bí wọ́n bá ṣe lọ. Ìgbà tí mo wá débẹ̀, àwọn dókítà wa ní àwọn ò ní lè ṣe bẹ́ẹ̀. Gbádà bẹ ni pé gbogbo nǹkan tí mo nílò pé sílẹ̀ pé tán bá máa sọ pé wọ́n nídìí eléyìí pé owó wo ná fẹ́ fi rà á wípé so pé àwọn ò ní lè gbà pé kí n lọ wá sí wá wọ́n wá gba 1 million lọ́wọ́ pé kí n fi ṣe deposit sílẹ̀ pé 500,000 tó kú pé kí n lọ mú wá pé kó lè fi pé kán lè fi ṣiṣẹ́ ẹ̀ fún mi pé àmì bó ṣe ń pẹ́ sí ni nǹkan ń bàjẹ́ sí i pé kí n lọ wá wá bó ṣe máa pé kán lè ṣiṣẹ́ abẹ yẹn fún mi.
0: Ètì ẹ̀ sọ fún mi pé èyí bó ṣẹkun gbaragada ń bẹ̀ pé bó ṣojú ẹyọ kan.
1: Ẹbí bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n pé kán jọ kó ló bá lè ṣe ẹyọ kan bóyá 1 million yẹn á ṣe ẹyọ kan kí bí màá lo ẹyọ kan yẹn wọ́n wá ní rárá pé méjèèjì ni mo ṣì ní ẹni ààyè láti lè fi ríran pé chance wà fún mi láti fi méjèèjì ríran wípé so wípé kí n lọ wá owó yẹn wá. Mo bẹ̀ wọ́n ìfún màmá mi ti dàgbà màmá mi gan tún pè kóun bá àwọn dókítà yẹn sọ̀rọ̀ wọ́n wá làwọn ò lè ṣe bẹ́ẹ̀ pé àwọn ò lè ṣiṣẹ́ sí òní dáa tó jẹ́ pé lẹ́yìn wá ọ̀la a máa pèpè ránṣẹ́ sí wọn àbí tí nǹkan míì gan máa ṣẹlẹ̀ wípé àwọn ò lè gbarú ẹ̀ pé so kí n
0: dẹ́pọ́sìtì ẹ̀. Sọ̀rọ̀ náà lórí àwọn bí orí yẹn ṣe mo fi ń ta yín kirikiri.
1: Bẹ́ẹ̀ni

0: ṣe bẹ́yìn náà bá wà nínú àwọn condition wọ̀nyí ẹ nílò kọ̀kọ́ ká bá yín sọ lórí ètò yìí ẹ pè mí èrò lè pọ̀ máa appreciate tẹ́ bá lè send a WhatsApp message ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín àkáǹtì ẹlẹ́ẹ̀kansi ní 6406450066 money point àwùjọ olóore phone number mi tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ ní 09032469843 yálà òní kankan tó ń là kọjá tàbí o fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí pé ẹ fẹ́ gbóúnjẹ kalẹ̀ fáwọn èèyàn tó máa ń wá ẹ fẹ́ pèsè àga tán lè máa jókòó sí gbogbo ìrànlọ́wọ́ tọ́lọ́run bá fi sí ọlọ́kàn phone number mi ni 09032469843 àká nọmba yẹn ni 6406450066 ká tó pàdé lẹjọ mẹjọ ètò yìí mo dúpẹ lọwọ àwọn èèyàn lẹẹkan sí
1: ẹ ṣe gan ni mo dúpẹ o gbogbo ọmọ nàìjíríà tó ràn mí lọ́wọ́ àrùn yìí lọ́wọ́
0: àmì ẹ ṣeun á tó pàdé níjọ mẹjọ àwùjọ olóore ń lọ ẹ ṣeun.

0: o bere sinu fo balu yi lo o fe lo fi bale ni kiakia ni waju ase inu igbo ni waju ti ero computer ngbe balu lo ero computer yi ma se be o wa balu tutun Airbus A320 tutun yanran yanran o wa balu yi wo inu igbo balu yi se be o gbina be loju ese tele yi si gbemi eyan meta ninu awon ero to wa ninu balu yi mo artificial intelligence ton fun awon ero lanfani lati ronu gege bi omo eniyan se wa lagbara to yi eru tin se be o tin ba opo eniyan kakakire agbaye nipa irori ti ko dara ti yo le mu ero sose fun awon omo eniyan oko ayokele to le wa ara re lai ni driver eleyi ti a mo si driverless car ti iru eleyi ba se be to gba gba eniyan ni oju popo tani ijoba fe lo ma ba se jogan awon ero to le fo lọyin bombo ti a mo si drone lorisirisi ti won ba fi mo artificial intelligence ti ko yanranti dada won ba fi eleyi gbe won kale daro si se be to lọyin bombo si ori awon alaise to si se be to fi elese sile awon autonomous weapon to ni agbara gidigidi se eleyi ko ni dagun sile kakakire agbaye ati mo artificial intelligence ba de bi ku ko do tan lagbaye eleyi yo se be yo le se omo araye ni opo ore o bakan na tun ko yo tun le se opo omo eniyan ni ose kakakire ero robots ti won fi mo artificial intelligence se agbekale re to si n se be to n lo imo machine learning eleyi yo ti le da inu ro gege bi omo eniyan ti omo eniyan kan ba wa n gbiyanju lati pase fun ro ero robot ti won fi mo artificial intelligence gbe kale to na si ti se be to ti gbon daada iru ero be le ma da omo eniyan lohun o si le se be o tesi waju lati ma se ose fun awon omo eniyan kakakire agbaye artificial intelligence building a computer that can do everything we can or even more
1: abebe nla ti de o oba fun oru kiji parabande de oba otutu ẹkú oríire nílẹ̀ yìí gbogbo ẹ̀yìn tó ń fẹ́ nǹkan èlò lọ́fíìsì nílé ìwé ìyẹn nǹkan lílò fún ìkọ̀wé ìṣèwé ìtẹ̀wé ìwọ̀nwé ó yá sí evergreen stationery warehouse evergreen lọ̀gá torí àgbà létu ìwára àwọn big nose drawing books exercise books ní gbogbo sáìsì biro pencil eraser diary calculator A4 paper blackboard computer accessory sport material pẹ̀lú àwọn nǹkan èlò fún laminating and duplicating agogo àti bíbélì pẹ̀lú gbogbo nǹkan èlò lọ́fíìsì ní chọ́ọ̀chì nílé ìwé ó ṣe lẹ́yọlẹ́yọ tàbó ní púpọ̀ fáwọn tó fẹ́ rà láti tà fáwọn tó tún fẹ́ rà láti tà fáwọn tó fẹ́ lò ó. ògbóǹtagì àgbà ọjọ́ ọ̀gá ńlá distributor ní evergreen fáwọn iléeṣẹ́ tó ń produce nǹkan wọ̀nyí. a tún máa bá yín kó gbogbo ntẹ́ ẹ bá rà débi ẹ bá fẹ́. ẹ máa bọ̀ tẹ̀rẹ̀rẹ̀ ní nọmba 52 òye mẹ́kun road ní cathedral junction àkúrẹ́. àbíkẹ́ pé wọ́n sí 081-6531-6655 080-385-4422. sẹ́ẹ̀rí èyí tó wá jẹ níjù gan-an ni pé ọjà àwọn òwòwò. evergreen ó yá mẹ́.
0: ẹ ṣeun ṣeun tẹ́ ẹ tún tẹ́tí sí wa fún tọ́jọ́ ti tò yí tó bá tún di àwọn àsìkò mìíràn ẹ ó tún máa bá wa pàdé pẹ̀lú àkọ̀tún ọ̀rọ̀ lórí ètò àwárí ọ̀tún adéwálé abdulrahman adéwálé onímọ̀ ẹ̀rọ ìyẹn gangan lorúkọ tèmi ń jẹ́ ẹ lè máa pè mí sórí ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ tèmi 08064407517 08064407517 tun kiyin ku dede woyi ni gbogbo bi te ba ti lanfani lati ma tetisi si kan ni alalubarika yi e tun ka bo sagbala ile ise Maxonic Inverter and Solar Company oga agba lati ile ise Maxonic onimo ero Dauda Tijani Ahmed won tun ti wa nile agodo pelu wa
2: akiyin gbogbo olugbo wa
0: won ni awon ton ta ice block making machine won ni won doju ko awon ipenija lorisirisi won ni na joba nikan lo le mu ero yi sise tan le fi gbadun e egbo se inverter abi solar wa to le power ice block making machine
2: ati je ki awon eyan mo wi pe inverter le gbe ice block machine daada be na ni inverter le gbe welding machine daada a si tun ni awon industrial

0: Bákẹ́rẹ́ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹ́rẹ́ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹ́rẹ́ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹ́rẹ́ wà bàbá kẹ́rẹ́ wà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn lògbà orúkọ tí èmi ni Babangana tí gbogbo ayé máa pè ní Bàbá Kérewà aláṣẹ àti olùdarí Stand Action Koboko èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street nílùú Àkúrẹ́.
1: Fóònù nọmba mi 08164122777.
3: Kí ni a mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdáfọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
2: Bàbá kéré wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
3: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tọ́ba ẹ̀rẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún rọ ẹ ni oríkèríkè ara ń rọ ẹ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí a

0: Okere.
1: Ìtẹ́tí sí ìkéde pàtàkì.
0: Láti ìjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́.
1: Àkúrẹ́ South Local Government.
0: Bíbá ọ̀rẹ́ rẹ̀.
1: Ẹ̀mẹ̀rẹ̀ ayálé ọ̀nì kankan rí á.
0: Àmì rẹ̀ dá lórí ìmọ́tótó.
1: Ike ojú bá ti mọ́.
0: Bákẹ́tẹ̀ inú ilé rẹ̀.
1: Ulé ìdáná ikán níṣẹ́ pàtàkì jù.
0: Torí ìbẹ̀lú ọkọ jíjẹkù ẹ jẹ́ sí.
1: Kẹtẹ jíjẹkù ọba ti kọ́ sílé ìdáná.
0: Wọ́n mú wọn bọ̀.
1: Torí ibẹ̀ ni èkútẹ́lé ọlọ́yàn yíyẹ.
0: Kàn tí a fẹ́ àjẹ́.
1: Má jọ kinu bọ jíjẹkù á jẹ́.
0: Má gba ikun ẹ̀hún láàyè ká jẹ nínú ilé rẹ̀.
1: Torí òun gan lé fáìbà ọ̀rẹ́ rẹ̀.
0: Púpọ̀ iwájú ilé rẹ̀ àti kẹtẹ àyíká kú ọṣọ.
1: Wọ́n kẹtẹ ń kọ́ ọba ti rà kọ́ yà jẹ dáadáa.
0: Wọ́n bá jí lọ́rọ̀.
1: Wọ́n ṣe sọ̀rọ̀ méjèèjì.
0: Wọ́n bomi sí kú ọfọ́.
1: Àgàgà kú ọba ṣe gbọ̀nsẹ̀.
0: Wọ́n bá yàgbẹ́.
1: Wọ́n ṣe àtomi sọ̀rẹ́.
0: Wọ́n fọ́ dáadáa.
1: Ìjọba kẹtẹ ni wọ́n tán.
0: Wọ́n bá kẹ́fì àìlera kan.
1: Lágbára rẹ̀.
0: Tètè lọ sílé ìwòsàn.
1: Alábọ́dé ká ìjìnà sí ọ.
0: Bẹ̀rẹ̀tẹ̀.
1: Azikwe.
0: Kẹ́gbẹ̀.
1: Adarí ìyan òṣìṣẹ́ ìjọba.
0: Ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ South.
1: Sanitarian.
0: Grace.
1: Olómiyẹ.
0: Alábòjútó.
1: Àkàkọ̀mọ́júsí ìmọ́tótó.
0: Àyíká.
1: Níjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́.
0: Honorable Dr. Timothy.
1: Benga Fashua.
0: Alága ìjọba ìbílẹ̀.
1: Gúúsù Àkúrẹ́ Local Government.
0: Ìyan olóòlù kéde.
2: Don't easy for Niger now.

0: ayé òun ti wá sú mi.
1: Agbóhun yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Tí wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni. Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460.

0: ìwé kọ́rìntì kejì oríkẹwà ẹsẹ̀ kẹrin.
1: Nítorí ohun ìjà wa kì í ṣe ti ara.
2: The weapon of our warfare is not carnal.
1: Ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wọ ibi gíga palẹ̀.
2: But it's mighty in the Lord to put down the stronghold.
1: Àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti ohun gíga tí ń gbé ara rẹ̀ ga.
2: À ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo tó ń gbórí sókè inú agbára Ọlọ́run.
1: Ga sí ìmọ̀ Ọlọ́run.
2: Hallelujah.
1: Amen.
2: Ohun ìjà tiwa.

sáré ìjẹ yìí lọ adaba sì múra lọwọ eré ìjẹ yìí kìí ṣe ti alágbára adaba gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ adaba 88.9 fm ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn

Fredy nínú àtẹ̀jáde kan lè tí wọ́n fi ta lórí ẹ̀rọ ayélujára X wọn látọwọ́ onímọ̀ nípa ìmọ̀ ọ̀rọ̀ ètò ààbò Zagazula Makama. Ó ṣe lálàyé pé iṣẹ́ ọ̀hún òun ló di ṣíṣeéṣe látọwọ́ àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò náà látàrí bí wọ́n ti ṣe dẹgbòde àwọn agbébọn dàlú náà eléyìí tó mú kí wọ́n dóòlà àwọn ènìyàn náà. Wáyé o àìsàn onígbà méjì òun ló ti bẹ́ẹ̀lẹ̀ báyìí nípínlẹ̀ Borno tó sì ti gbẹ̀mí àwọn èèyàn tó ń lọ bí ogójì níye níbi tí àwọn ènìyàn tó ń lọ bí 84 tí wọ́n sì ti ṣàkọọ́lẹ̀ àrùn eléyìí tó ń lọ bí 84 báyìí ní tìbútòrò àwọn ìjọba ìbílẹ̀ tó ń ti wọ́ọ̀dù 36 eléyìí tó wà ní agbègbè ìpínlẹ̀ náà tí wọ́n ṣe lálàyé pé àrùn ló ti fòfẹ̀rẹ̀ báyìí tí àkọọ́lẹ̀ rẹ̀ sì ti lọ bí 4,400 ẹni tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ ọ̀hún dókítà Jacob Teliza òun ló pa bíyàbínú ọ̀rọ̀ náà lásìkò ìgbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀. Ó ṣe lálàyé pé àwọn bíi agbègbè bíi 18 ó ní ìtànkálẹ̀ àìsàn ti dé báyìí àti àwọn ìjọba ìbílẹ̀ mìíràn ní agbègbè ìpínlẹ̀ ọ̀hún. Ó ṣe lálàyé wípé wọ́n ṣe àkọọ́lẹ̀ bíi 2,000 ní Jere àti àwọn mìíràn tó fi mọ́ àwọn agbègbè mìíràn ní ìpínlẹ̀ náà. Tọ́ a ò nírí jù báyìí lọ lórí ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní Sunday Àjíbóyè ló lòtú ròyìn Fọlájìn Oyetayo ló mú wá sí ti gbọ́ yín. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti Dùmàrè. Òrùn àyẹ̀lọ́sùn kọ̀ọ̀kan láòjì ó dàrú.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858. Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Live it, my fault.
2: ADABA. It's long,

0: Keep it locked on Adaba FM.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
2: A ò máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Oo, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
4: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn, tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn, tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan, bọ́ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo niwọ náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbáràdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú, kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa níran. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́. Tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì, tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọ ọgọ́rùn-ún ọdún, wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú Ìsẹ́yìn Oro. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò, táwọn náà máa rí, tá a máa máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ, a lè rìnrìn ọgbọ̀n ṣẹ́jú, a lè rìnrìn.

0: wakati kan ale rin ogoji saju ti nkan kan o si ni yo wa lenu ninu si ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi babo oke ogun ti ma wa ni number 4 Tudu Yamilen, opposite yon yemekun grammar school, ni ilu akure, ero bani soro mire, oh, samu, oh, 64, 60, 64, 19, oh, samu, oh, 64, 60, 64, 19, alafi arawo, ni gifi apia, ojiba.
1: On your track. Set!
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà, 88.9 FM, ó ti gbà pò kíní. O siwaju, awon egbe ni tele leyin.

0: sápamọ́ sápamọ́ orí mi lòun ò sápamọ́.
1: Ẹ̀sọ̀kẹ̀lẹ̀ ló yẹ ká ṣe.
0: Pẹ́kọ̀kọ̀ ìṣẹ̀dá mi lòun ò pẹ́kọ̀kọ̀.
1: Mi ò bá ṣorí ẹni.
0: Àádá fún gbẹ̀gì tá a fi jọba lójúde.
2: Ìlà tí máa ṣayé yìí sí o.
0: Ìfẹ́ ẹlẹ́rìí ìpín àtẹ̀rí ẹni tí ò sunwọ̀n sí wá tún rí tèmi Ìṣọ̀lá Akínrẹ̀mí Olékè ń kà sí lálẹ́ tèmi ẹ̀ka alẹ́ o.
2: Ìlà tí máa ṣayé yìí sí o.
0: Ètò gbogbo ìlú ló tún ti gorí atẹ́gùn ètò tẹ́yìn olólùfẹ́ rẹ̀ máa ń dúró dè lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Onílé ẹ̀sọ́ fún onílé kejì wípé ètò ètò ti gorí atẹ́gùn o. Ètò tá a ṣàgbékalẹ̀ láti máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ láti fi sòdíwọ̀n ilé ayọ̀ ká mọbi táyé ń lọ ká lè mọ̀ wípé a gbọ́dọ̀ múra dáindáin. Mò ń kí gbogbo mùsùlùmí àgbáyé pé a kú àsekú ọdún léyá o.
2: Ìlà tí máa ṣayé yìí sí o.
0: Àsọdúnmọ́dún, a wo àsọdúnmọ́dún.

0: ọfíìsì wọn ò pé méjì o ọ̀nà kò sọ ni kò sì sí àròlé bàbá òkè ogun kankan bí kankan o. bàbá òkè ogun èyí tẹ́mi ń sọ yìí àgbàlagbà ọdẹ oníṣègùn òbílẹ̀ tó ń mewé àtẹ́gbọ́n ni.
1: ọbalagbọ ọrẹ mi ọfíìsì kún ara ẹ ènìyàn fẹ.
0: ìṣọlá akérèmí ó lé kínka ló kọ mi ìlú bua àsàkẹ ọmọ ara rán mọ rẹ.
1: ènìyàn fẹ ní fọrọ o mi ò bá aṣọ rí ẹni.
0: Ati sọdun leyata apagbo apagbo ati pagbo ojú ọmọ oṣù ti dá o.
1: Ilé ti ma ṣayé yìí sí o.
0: Ìwọ tó o fún mi lẹ́ran ọdún ìwọ nu ọlọ́nu. Kò sì tí ìjù ẹ lè pè mí pé kí n ṣe ìdíyẹ òpè pé kí n lọ gbé àgbò kan níbì kan mo lè lọ gbé.
1: Ayé tọ́tọ́.
0: Àṣẹ pé odidi àgbò lọ́lọ́run kádàrà pé màá jẹ lọ́dún yìí nu.
1: Ayé tọ́tọ́.
0: Ilé ayé tá a wà yìí ó lé lọ́pọ̀lọpọ̀ nọ́mbà tẹ́ lé pé àgbàlagbà òde oníṣègùn òbílẹ̀ bàbá òkè ogun ẹnì tó mojú ewé àtegbò jùlọ ẹnì kóso tó kù láyé làákò yìí ti lo ewé àtegbò fún ìdánidì ọmọ èèyàn 080-24-91-36-69 ẹjẹ ndókè lọhùn mò ń padà bọ ẹ kú kalẹ.
2: káwọn máa ṣe fàìsí ọgbà ní ayé wa káwọn lálàáfíà
3: ọdẹ bàbá òkè ogun ògbólógbó àgbà ọdẹ abàgọ ti ẹmí
4: tọwọ adágọ jìnnì oníṣègùn ìbílẹ
3: tó ń lo ewé àtegbò fi sọ ọmọ adarí hurun lóore fi tú wọn kalẹ kúrò nínú ogun ayé gbogbo
4: bí kẹdọ máa mú àbúgbò rere
3: kábàánì bẹlọ lórí àwọn ojú ọlọrun
4: ni ayé pọn omi burúkú sí nínú
3: kókó ẹlẹ́nà máa ń kọ́ni lójú
4: bàbá òkè ogun
3: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ yìí ni ọkàn sí pẹ̀lú àlàáfíà pípé látara ewé àtegbò
4: bàbá òkè ogun lẹni náà
3: àgọ́dẹ ni bàbá tó dẹ gbó títí sawo bólú gbóṣe
4: ọdẹ ìjùsà
3: pàdé olúbíkè ìjọsí ló fi ń sígbẹ́rì oríire fún tẹrú tọmọ
4: wọn náà gbéra ńlẹ̀
3: mọ́tàgúlú túkú
4: bàbá òkè ogun
3: àgbọ̀jẹ oníṣègùn ìbílẹ̀ ni ọmọ tọ́lọ̀
4: àǹfààní wà fẹ́yìn tẹ́ bá fẹ́ fojú rinjú pẹ̀lú wọn nílùú Àkúrẹ́
5: tẹlifóònù 08024-91-36-69
3: bàbá òkè ogun àgbàlagbà ọdẹ oníṣègùn ìbílẹ̀ tó gbóná jajaja.
5: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi gbogbo ọ̀wọ́ tó o bá fẹ́ rí mi gbogbo ọ̀nà tó o bá gbà wọ ìlú Àkúrẹ́ máa bọ̀ wá sí nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 08-24-91-36-69 Àlàáfíà ara wo ni di fíafíà.
0: Ẹjẹ́ àṣe bẹ́ẹ̀ ká tún jọ síra wa létí lálẹ́ tèmi o. Ọ̀pọ̀lọpọ̀ tí ń lò gbèsè ayé àlàáfíà fíàgànfíà gan tọ́jọ́ pa àlàáfíà wọn ti di fíàfíà kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Bẹ́lòmíì bá rìnrìn àrìn pé bí ọmọ mi wúlewúle ni. Bẹ́lòmíì bá sùn lálẹ́ báyìí kó tó di láàárọ̀ ó lè ṣẹ̀yọ́ lẹ́ẹ̀mẹfà ẹ̀mẹje kọ̀dá àpọ̀jù ẹ̀yọ́ éégba okun lára èèyàn ni kọ̀dá. Èèyàn bá jí láàárọ̀ ọmọkùnrin ọ yẹ kí gbogbo ara rẹ ó bá jí bẹ́lòmíì bá jí láàárọ̀ àti fẹsẹ̀ lélẹ̀ gbogbo ẹsẹ̀ ni ó

0: ìbàlọ́wọ́ ẹlẹ́dùnmarè alápánlá tó sòlẹ̀ àyérò ọlọ́run ọba mi a lè wí léṣe a lè ṣe lè wí ọba lánà ọba lónìí ọba títí ayá ìnípẹ̀kún ìwọ ló dá tewétegbò fún ìlú ọmọ ènìyàn ìwọ ló dá òkè ìwọ ló dá ilẹ̀ ìwọ ló dá àpáta ìwọ ló dá ohun gbogbo tí ń bẹ nínú ayé kò wá sílé tó dá nínú ohun gbogbo wọn tí ò ní ìdí kan pàtàkì tó fi dá wọn kábíyèsí ọlọ́run ọ̀run mo yàn mo gbé ọ̀gá.
1: Ogun bílẹ̀ afúnni ni wọ́n sọ, olóyún abẹ́, láì ṣiṣẹ́ abẹ́, ewé ń jẹ, ogun jẹ.
0: Tọ́ ẹ kú wulẹ̀ làkàrà alẹ́ ẹ mọ́ rọra báyìí là kẹ́rọ tọ̀nà ẹ̀yìn èèyàn tí ń gbọ́ mi káàkiri lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lónìí. Mo ní ìròyìn ayọ̀ ńlá kan fún yín lónìí nítorí wípé ẹja ńlá ni ìwọ wá gbé orí ètò tá a wà náà la pè ní lágbo ewé àtegbò lágbo ewé àtegbò kò sọmọ yorùbá tàbí ọmọ orílẹ̀-èdè áfíríkà kan tí ò mọ tó ń pè ní ewé àtegbò àwọn tọ́lọ́run ọba mi fi fún gangan lọ́lọ́run ọba mi sọ ìmọ̀ yìí kalẹ̀ fún ìdí nìyí tí mo fi wá ṣe àwárí onímọ̀ ìjìnlẹ̀ àgbà òjèmí nínú lílo ewé àtegbò fún ìtọ́jú ọmọ ènìyàn mo gbé àgbà òjèmí ẹni tó mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò bí a ṣe fi ṣe ìwòsàn wá sórí ètò lẹ́ni olùsèyí àsàfẹ́ bàbá yorùbá lórúkọ tèmi o ẹni tí mo gbé wá lónìí ẹnu oníkan láti gbọ́pọ̀n bàbá ẹ bá mi dárúkọ yín fún gbogbo ọmọ nàìjíríà.
2: Mo kí gbogbo àwọn ará inú ilé tí wọ́n ń gbọ́ wa ní àkókò yìí níbikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ wa. Orúkọ tèmi ni gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo yín mà sí bàbá Èkìtì.
0: Bàbá Èkìtì látún bàbá Èkìtì ló sì onírúurú àwọn sẹ́tọ́lọ́run ọba ti tọwọ́ yín ṣe nípa lílo ewé àtegbò bàbá bó lorúkọ yẹn ṣe jẹ́ o bàbá Èkìtì ṣé ọmọ Èkìtì ni yín ni tán fi ń pè ní bàbá Èkìtì àbẹ́yìn lẹ bí gbogbo ẹni tó wà lẹ́kìtì.
2: Àwọn akọ́la bí gbogbo ẹni tó wà lẹ́kìtì ṣùgbọ́n ọmọ Èkìtì ẹ mọ̀ pé okùn ò ní gùn kó mọ̀ níbi tó ti fà wá ibi tí ìran tiwa ti wá nìyẹn
0: Èkìtì ni ìdí nìyí tán fi ń pè ní
2: bàbá Èkìtì. Ẹyẹ méjì òkì ń jẹ́ di
0: bẹ́ẹ̀ni ẹṣẹ́ kò ní bàjẹ́ fún yín bàbá. Bàbá Bókìkì ṣe ń kàn káàkiri àgbáyé ẹyin bàbá Èkìtì ni o bàbá rẹ̀ ni tó jẹ́ pé ó ní àìsílera lágọ̀ọ́ ara rẹ̀ wọ́n sàn sọ pé bàbá Èkìtì bàbá Èkìtì bàbá bó lẹ ṣe ń ṣe ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe olóòtú olúwa ló ń ṣe o kì í ṣe ma ènìyàn bẹ́ẹ̀ ni sà.
0: Bàbá bó lẹ ṣe bẹ̀rẹ̀ ṣe ìṣègùn yìí.
2: Ẹ ṣe olóòtú tí n bá fẹ́ sọ màá ní ìpele méjì ló pín sí. Àjogúnbá wà nbẹ.
0: Àjogúnbá wà nbẹ.
2: Àbẹ́ ni àjẹmógún wà nbẹ. Àjogúnbá ni wípé abanilé lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ń ṣe tábà náà sì fojú sí láti kékeré ni bí ẹgbẹ́ egbò kẹ lọ sí ẹ lọ gún eléyìí ẹ lọ lọ eléyìí làwa náà fi mọ̀ kàlá fi mọ̀ méjì títí tó fi di ìbáraku ṣùgbọ́n níbi tí àjẹmógún bẹ̀ ni wípé akàwé kun yàtọ̀ sí normal circular education pé bí yàyàn ń lọ higher institution a tún ń lọ sí college of natural medicine tó wà ní kòfó àbáyọmí lẹkọọ láti lè ní ìmọ̀ kún ìmọ̀ nípa iṣẹ́ yìí ìdí tí bàbá Èkìtì fi yàtọ̀ díẹ̀
0: ni. Bàbá Èkìtì fi yàtọ̀
2: bẹ́ẹ̀ni.
0: Inú mi dùn níbi tẹ́ ẹ fà á lọ yìí èmi náà ti ní wọ́n bí lè rè béèrè lórí ẹ̀ wọ́n jẹ́ kóyẹ wà wípé láwọn universities wà pé wọ́n ti ń kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa lílo ewé àtegbò bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni ó tiẹ̀ tayọ pé wọ́n ń kọ nìkan àwọn ọmọ míì gan tí wọ́n bá ṣetán ní school wọn á níkan lọ ṣe research nípa ewé kan nípa egbò kan irú wọn náà máa ń padà wá sọ́dọ̀ wa pé wọ́n fẹ́ research wọ́n fẹ́ torí òun ni wọ́n fẹ́ fi ṣe project tí wọ́n fẹ́ submit.
0: Bàbá kí ni ìyàtọ̀ tó wà láàrin practical àti theory aspect lórí ìlò ewé àtegbò torí ẹ̀yìn practical láìsí ẹni báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń rí ìdáǹdè.
2: Ẹ ṣe olóòtú ṣe mọ̀ pé practical ó rọ̀ mọ́ nǹkan àfojúrí ṣe mọ̀ pé nípa practical yìí ó jẹ́ nǹkan tó fojúrí tó farahàn gẹ́gẹ́ bí ẹni tó bá ní skin problem ẹlòmíì báyìí tó bá ṣe gbogbo ara kò lè ṣe ara lẹ̀ torí pé bí àwọ̀ ara ẹ̀ ṣe rí ẹlòmíì ó dàbí pé ó wọ ọ̀rá sínú ara ni so àwọn practical tó jẹ́ pé ó fojú hàn nìyẹn ṣùgbọ́n gbà tẹ́ni yẹn bá wá tá a bá fún lóògùn tó rí para wà òkè ṣe ti rí i pé ó ti fi hàn wípé oògùn tó lò ó ba lára mu. Nígbà tí ènìyàn bá ní àìsàn kan tàbí míì tó bá dé nígbà tí a bá ní òkè báyìí ní nǹkan tí wàá lò lélẹ̀ tó sì lò tó rí bẹ́ẹ̀ ìyẹn ni practical aspect òun náà ti rí i pé kinní tó ń lò yìí ó mú ìlera bá ara òun.
0: Táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
2: Nọ́mbà tí ẹ lè pè mí sí ni
3: 081-55-78-7027 081-55-78-7027
2: 78 7027 08155 78 7027. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní Ade Super Hotel along Oyemekun Road after Ilesha Garage. Ibẹ̀ la wà ní Àkúrẹ́, ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ, a wà ní House 8 Road 7 Pele Ondo City. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì Pupa àti agbègbè ẹ, ká máa bọ̀ ní Maryland Hotel, ibẹ̀ ni ọ́fíìsì.
0: Maryland Hotel,
2: ibẹ̀ ni ọ́fíìsì wa wà.
0: Ibẹ̀ lọ́fíìsì yín wà.
2: Bẹ́ẹ̀ni, gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ, wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì Pupa Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́, ibẹ̀ ni ọ́fíìsì wa wà. Màá tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan
3: sí 08155 78 7027 08155 78 7027 08155 78

rí ètò màá fẹnu bà á díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan àkọ́kọ́ ni wípé ọ̀tọ̀ ni kéèyàn ó ní ìmọ̀ nípa oògùn pé egbògi báyìí egbògi báyìí ó lè wo irú àìsàn báyìí ọ̀tọ̀ wá ni pé kéèyàn ó tún ní ìmọ̀ nípa àìsàn tí egbògi yẹn ń wò nǹkan méjì ni tí èèyàn bá ní ìmọ̀ nípa oògùn yẹn nìkan tí ò ní ìmọ̀ nípa àìsàn tẹ́ bá ń fún ẹni tí irú àìsàn yẹn ń ṣe tó ń lò ó á dàbí pé ó fẹ́ lọ àìsàn yìí ó tún fẹ́ padà wá ó fẹ́ lọ á wá wà lójú kan bẹ́ẹ̀ ìkan nìyẹn àwọn àìsàn kan wà tó jẹ́ wípé communicable disease àwọn kan wà tó jẹ́ pé non communicable disease àwọn non communicable disease yẹn máa ń wá láti ibi oúnjẹ tá a máa ń jẹ so tó bá jẹ́ pé irú àìsàn bẹ́ẹ̀ ni tí a wá ń tọ́jú ẹ̀ bó yálà rheumatism ni arthritis ni tó jẹ́ pé kò wà kọ́.

0: ẹ ṣe olóòtú ṣe rí kò sí nǹkan tó burú níbẹ̀ o torí wípé ti ẹni tí ò bá kọ́ṣẹ́ carpenter ẹ lè rí kó lóde lọ sí shop kó sọ pé òun fẹ́ máa ṣe carpentry ẹni tí ò bá dẹ̀ kọ́ṣẹ́ tailor bákan náà kò lè déédé lọ sí shop pé òun fẹ́ máa ṣe iṣẹ́ tailor bákan náà ni ẹni tí ò bá kọ́ṣẹ́ mechanic ẹ lè rí wípé kó déédé sí shop pé òun fẹ́ máa ṣe mechanic so gbogbo àwọn èèyàn tí ẹni tó jáde tẹ́ ń gbọ́ lọ́tún tẹ́ ń gbọ́ lọ́sì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ torí pé wọ́n ní ìmọ̀ nípa ẹ̀ ni kì í ṣe pé bóyá àfojúdi àbí àsáwọ̀ àbí wọ́n kàn déédé gbégbá ẹ̀ ìmọ̀ kan wà nípa ẹ̀ tí wọ́n ní ni ni àti pé tẹ́tẹ́ bá wo gbogbo oníṣègùn ìbílẹ̀ tó wà lórílẹ̀‐èdè bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọn ò tí ì tó iye tí yunifásitì kan produce ní èyí ẹ̀ ní department tàbí faculty kan so pé kankan ò mu ó dà bẹ́ẹ̀ ìyẹn fi hàn wípé àwọn ènìyàn ń padà sí orísun
1: nìyẹn
0: bẹ́ẹ̀ ni ayé lè má gbà wá ni tá a bá lọ nú ìwé mímọ́ a rí àwọn one or two quotations tó jẹ́ pé ó point torí pé ewé àtẹ̀gbò yìí
1: ó dà nílò
0: bẹ́ẹ̀ni.
1: bàbá kí ni tiyín fi yàtọ̀ nínú gbogbo àwọn tó mọ tìfún tẹdọ ewé àtẹgbò.
0: ẹ ṣe olóòtú ṣẹrí gẹgẹ bí mo ṣe sọ lẹẹkan yàtọ sí pé a jogún ẹ nílé a tún kọ ẹkọ kun ṣẹrí lára àwọn ẹkọ tá a kọ ó ní àwọn impartation that is ó ní àwọn ìmọ tó fún wa nípa àìsàn nípa ewé àtẹgbò ṣẹrí èèyàn ò ní dọdọ tí wà ká dédé máa kóògùn fún a máa kọ ṣàyẹwò fún ká lè mọ irú nǹkan tó fà á ẹlòmíì gan ó lè má jẹ pé oògùn lọrọ ẹ need ó lè jẹ pé kó kàn ní time àti sinmi ni kó kàn lè jẹ pé májèlé náà ni ara wọn fi máa wà òkè ìyẹn lọ bẹẹ ṣé wá rí ní some of the africa country a ní àwọn affiliated that is àwọn olùbáṣepọ̀ tí wọn àwọn náà ń ṣe iṣẹ́ àbáyé tó jẹ́ pé a máa ń consult tó jẹ́ pé láwọn ìgbà míì tí a bá rí àwọn nǹkan míì tá a lè bá wọn sọ àbá wọn sọ tó bá jẹ́ consent àwọn nǹkan míì sí wa bóyá ní yálà ìwé kan tí wọ́n ń rí lọ́hùn tí ò sí ń bí ni àbí formation tí a bá ń sọ pé formation àpapọ̀ nǹkan tí èèyàn lè lò fún àìsàn kan so gbogbo àwọn wọ̀nyẹn ni ó jẹ́ kí our stand out tó jẹ́ kí ti bàbá Èkìtì kó yàtọ̀ so a ní déédé fún èèyàn ní oògùn láì jẹ́ pé a ṣàyẹ̀wò fún then a tún láwọn tí a tún ń fọ̀rọ̀ ọlọ́ kì í ṣe ìmáwá nìkan a tún láwọn tá a jọ tó jẹ́ pé even outside Nigeria even within Nigeria tó jẹ́ pé a tún jọ ń kó debate lórí issue tí a bá ní lọ́wọ́.
1: tó bàbá mo kí yín ẹ kú àtótónu látẹ̀ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà ti ń gbọ́ wa báyìí a lè wà nílé ayé ń bí kẹ́yìn ó mọ̀ ní oríṣiríṣi àwọn ìdojúkọ táwọn èèyàn bá fẹ́ pè yín ẹ bá ń ju nọ́mbà yín fún ọmọ nàìjíríà.
0: ẹ ṣe olóòtú 081-55-78-7027 081-55-78-7027 081-55-78-7027 gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní àkúrẹ́ àti agbègbè ẹ máa bọ̀ ní adé super hotel along Oyemekun road after Iléṣà garage ibẹ̀ la wà ní àkúrẹ́ ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ a wà ní house 8 road 7 pele Ondo City.
2: Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Òkìtì púpà àti agbègbè ẹ̀ kan máa bọ̀ ní Maryland Hotel ibẹ̀ ní ọ́fíìsì ibẹ̀ ní ọ́fíìsì wa
1: wà
2: bẹ́ẹ̀ni gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ọ̀rẹ́ àti agbègbè ẹ̀ wọ́n lè kàn sí wa ní Mandarin Resort ní òpópónà Òkìtì púpà Road ní ìdojúkọ Mega School ní Ọ̀rẹ́ ibẹ̀ ní ọ́fíìsì.
1: Ẹ ń gbìyànjú láti pè wá wọlé ṣùgbọ́n mo ń fàsìkò yìí sọ fún wa pé ẹ mọ wulẹ̀ pè wá wọlé báyìí nítorí àròjọ mùsùlùkùn ẹ̀yẹ sáàrípẹ́ rí nọ́mbà bàbá kọ ẹ pè wọ́n gbọ́ béèrè tẹ́ ẹ bá ní lọ́kàn ẹ láǹfààní láti béèrè lọ́wọ́ wọn.
0: ẹ ṣe rí ìdákọ́lẹ̀ ẹ̀yà àìsàn ọkùnrin ni òun ni olóyìnbó máa ń pè ní male dysfunction that is inability of man to perform his responsibility in the house. So and forgetting that this is the only responsibility that be endowed on man naturally that cannot be transferred to any other person that is tó yẹ pé iṣẹ́ tí ọkùnrin ò lè fi rán ẹnì kankan natural responsibility ọkùnrin ni ṣé wá rí ọkùnrin tó bá ti wá fail tó ti kùnà nínú eléyìí ó ti kùnà ní gbogbo that is ọkùnrin tí ò lè ṣe ojúṣe ẹ déédéé pẹ̀lú ìyàwó ẹ nínú ilé nǹkan tó ń jẹ́ ìdákọ́lẹ̀ nìyẹn.
1: Kò dẹ̀ sálágbà kò sálágbà ṣe.
0: Ẹ yàrá.
1: Ó dáa náà bàbá ìdákọ́lẹ̀ yìí kí ló máa ń fà á.
0: Ẹ ṣe olóòtú àwọn nǹkan tó ń fà á pọ̀ fún àǹfààní àwọn tó ń gbọ́ wa. Ṣé rí ọkùnrin tó bá ní jẹ̀díjẹ̀dí a máa ní ìdákọ́lẹ̀. Yàtọ̀ sí ìyẹn olóòtú ṣé rí ọkùnrin tó bá jẹ́ pé ó ní infection kan tàbí míì lára tó jẹ́ pé kò mójútó dáadáa á jẹ́ kó ní ìdákọ́lẹ̀ tá à ń sọ bẹ́ẹ̀ ni sà ṣé wá rí ìyàtọ̀ síyẹn stress máa ń fà á.

0: bẹ́ẹ̀ni sà old age máa ń fa over anxiety máa ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fa ìdí nìyẹn tó jẹ́ pé téèyàn bá kọ́kọ́ dọ́dọ̀ ti wa àyẹ̀wò làwa máa kọ́ ṣe ta kọ́kọ́ carry out analysis láti lè mọ nǹkan tó fa òun ni àwa fi ń rí result torí tí irú ẹ̀ bá ṣe táyé tó bá ṣe káyìndé nǹkan tó fa tàwọn méjèèjì lè yàtọ̀ síra bẹ́ẹ̀ni sà.
1: Ẹ ṣé bàbá kí ni àwọn àpẹẹrẹ téèyàn mọ̀ rí tí ìdákọ́lẹ̀ bá ń bọ̀ tàbí tí ìdákọ́lẹ̀ bá ti wà lára yìí.
0: Ó pọ̀ o ṣé wàá rí tí ọkùnrin tó bá ní ìdákọ́lẹ̀ sà akọ́kọ́ rí wí pé ó máa máa ṣe network failure bẹ́ẹ̀ ni sà tí wọ́n bá ń sọ pé network failure a wo orí tẹ́ màtẹ́ bá wo orí fóònù ó lè network ilé wa tí kọ́ọ̀lù bá fẹ́ wọlé báyìí tẹ́ bá ní kẹ́gbẹ́ a kàn já wálẹ̀ ni irú ọkùnrin tó bá wà nípò bẹ́ẹ̀ ó ti máa yí àwọn èèyàn wa bá ṣe ń sọ báyìí ìdákọ́lẹ̀ ló ń bá fínra ṣé rí ìyẹn lọ bẹ́ẹ̀ sà àwọn ọkùnrin míì máa wà tó jẹ́ pé no network ni wọ́n rárá tó jẹ́ pé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n bá wà nù ilé no network ni kò sígbà kankan tí network wá ń tiwọn lára àfihàn ìdákọ́lẹ̀ ni ṣé rí àwọn míì wà tó jẹ́ wípé ìṣẹ́jú kan wọ́n ti wá wọ́n ti lọ ṣé rí àwọn míì ọkùnrin míì wọ́n á wà gẹ́gẹ́ bí mọ́tò ti kápírétọ̀ ẹ̀ ò dá ni tó jẹ́ pé tó bá wà lórí eré tó ń lọ báyìí ìṣẹ́jú kan tó bá ní kó tẹ bírèkì báyìí á kúná bẹ́ẹ̀ ni àwọn ìfarahàn ìdákọ́lẹ̀ lè yóò yàtọ̀ ó pọ̀ olóòtú ṣé rí yàtọ̀ sílé ṣé rí ẹ mọ̀ pé tí èyàn bá dé òde eré tó dé àwùjọ eré ẹ̀yin náà mọ̀ wípé níbi kan lu àlùjó òun ni òde eré tó fi ń gbá yágiyági ṣùgbọ́n ẹ wá rí i pé ìgbà tó bá yẹ kọkùnrin míì kó lu àlùjó fún ìyàwó ẹ̀ nínú ilé nígbà yẹn gangan ló máa ti story bọlẹ̀ bí wọ́n ṣe ja ogun biafra nǹkan tó ṣẹlẹ̀ ní 1943 gbogbo àwọn ìtàn ti ìjàpá àti ejò nǹkan tó fa àríkèrèkè gbogbo ìtàn tó máa sọ nìyẹn tó jẹ́ pé ìyàwó rẹ̀ ní nífẹ̀ẹ́ sí bọ́ kò wá límìtì sórí ọkùnrin nìkan ò ṣe rí bá ṣe ń sọ iná ẹ máa rí àwọn obìnrin míì tá máa sọ pé tá bá tiẹ̀ ń làlùjó fún gan káte sọ pé wọ́n tiẹ̀ ń làlùjó fẹ́lẹ̀ kò ní lè jù rárá tẹ bá wá bèrè pé kí ni a ní àwọn òkì ní feelings kò yẹ kó má ní feelings nǹkan kan ti wrong
1: ni
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mẹ́ni.
1: Bàbá ó túmọ̀ sí wípé gbogbo àwọn oríṣiríṣi àwọn challenges wọ̀nyí tí wọ́n bá dọ̀dọ̀ yín gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ni ó sì kí ni
0: mú kúrò. Ká tó di pé gan-an pé a ti ẹ̀ promise àwọn èèyàn lórí afẹ́fẹ́ ṣẹ́rí wọ́n ní problem share is half solved ṣẹ́rí ńgbà tá a ti máa àwọn nǹkan wọ̀nyí a ti súnmọ́ solution. Ẹ wo bísà tí aago mẹ́fà àbọ̀ bá lù ọ̀ tí aago mẹ́fà bá lọ ẹ rí i pé ọwọ́ aago adúró attention ni bó ṣe yẹ kí ọmọkùnrin máa dúró nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin wọ́n dorí kodò bí aago mẹ́fà bọ̀ ni bẹ́ẹ̀ ni sà.
1: Bàbá Èkìtì lẹ̀ ń gbóhùn wọn lórí afẹ́fẹ́ ẹni tó mọ nípa ìlú ewé àti egbò ọlọ́run lò wọ́n káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kì í sọ lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan àti lókè òkun bàbá àdírẹ́sì yín ẹ tó bá mi tó pè é lẹ́ẹ̀kan sí àti fóònù nọmbà.
0: Ẹ ṣe olóòtú. Gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Àkúrẹ́ àti agbègbè ẹ̀ ẹ máa bọ̀ ní Adi Super Hotel along Oyemekun Road after Ilesha Garage ibẹ̀ la wà ní Àkúrẹ́ ibi tẹ́ ti máa rí bàbá Èkìtì nìyẹn. Then gbogbo ẹni tó bá ń gbọ́ wa ní Ondo àti agbègbè ẹ̀ a wà ní House 8 Road 7 Pele Ondo City. Ọ́fíìsì wa ní Òkìtì Pupa a wà ní Maryland Hotel nínú ọgbà hòtẹ́ẹ̀lì yẹn ni tẹ́ bá ti débẹ̀ pé bàbá Èkìtì lẹ fẹ́ rí ẹ ti rí mi ní ọ̀rẹ́ ẹ máa bọ̀ ní Mandarin Resort ibẹ̀ la wà ní ọ̀rẹ́ nídojúkọ Mega School lópópónà Òkìtì Pupa bákan náà nọ́mbà tí ẹ lè fi pè wá ni
2: 081-55-78-70-27 081-55-78-70-27 081-55-78-70-27.
1: Bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí mo ti bí ń léèrè lẹ́ẹ̀kan kí ló ń fa ìdákọ́lẹ̀ ẹ sì ti dá wa lóhùn bàbá ǹjẹ́ ní o le wá látinú ẹ̀mí tá à ń pè ní spiritual problem kí ni ìgbàgbọ́ yín gan nípa anything called spiritual problem.
0: Ẹ ṣe olóòtú ọjọ́ ti pẹ́ díẹ̀ wọn gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wọ́n ní ọjọ́ àbòkí ti pẹ́ ní sábó nínú ìṣègùn ìbílẹ̀ yìí a ti rìn díẹ̀ èmi ò ní sọ fún yín lórí ètò bá ṣe ń sọ àti bí wọn èèyàn ṣe ń gbọ́ wa pé kò sí spiritual problem ó wà bọ́ kinní kan tí mo mà ní tí mo fẹ́ jẹ́ kó dá àwọn èèyàn wa lójú bá ṣe ń gbọ́ wa lórí ètò ni wípé gbogbo nǹkan lágbára ọlọ́run kápá there are spiritual oriented disease tó jẹ́ pé wọ́n á fi ṣe ẹnìyẹn kó lè máa náwó sí but agbára ọlọ́run kápá gbogbo nǹkan
1: agbára ọlọ́run ká
0: bẹ́ẹ̀ni
1: ó dáa adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ bàbá Èkìtì lẹ ti ń gbóhùn lórí afẹ́fẹ́ látẹ̀ẹ̀kan nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo wá bàbá kan mo gbé wọn wá sórí ètò lénìí bàbá infertility báwo ni yun se jẹ.
0: That is Airoma B. Okay. Ṣe olóòtú.
1: Ẹ mọ̀ bínú, ẹ mọ̀ ọ̀tọ̀ ní kọkùnrin ọmọ lè takútú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀tọ̀ ní kó takútú ọmọ lè di ọmọ.
0: Bẹ́ẹ̀ni, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí infertility yẹn ni inability of couple to have a child after a voluntary affairs between them for period of a year or more. Ti won o de lo any contraceptives to je pe o le da oyun duro to ba ti wa ri be te pe laarin odun ka ejo wa papo oko ati yawo e ri pe e de n so bi o se ye ke se sugbon ko so oyun ko so ma infertility niyan se wa ri olotu o pin si meji primary infertility wa secondary infertility wa be ni se ri primary yen ni pe won fera odun kan odun meji odun meta ko ti so ma primary niyan secondary ni pe won ti lomo kan abi meji idaduro wa wa fun ojo gboro seri o tun wa pin ni bi secondary yen o tun pin sori meji ba kan na eri iyawo to ti bi ma meji sibi kan a wa fe okunrin mi a wa ni pe won wo mo wo ma titi won oro ma ero okunrin mi to je pe o ti bi ma meji tele ko to pade obirin kan a wa di po pade obirin mi won so gbogbo awon won yen under infertility ni so to ba ti wa ri be a ma nro toko ti yawo yen kan jo jade kan wa sori sha because when you talk of infertility pe or Airoma B is 50-50 case. Okunrin le responsible. Obinrin le responsible. So a good of peg here because awon eyan samba ma nwo pe lati gba ti iya ti de lati gba ta anti ti de ko loyun. No. O le je wi pe nkan omokunrin gan ni o lagbara lo le lati le de di oma.
1: Baba e tun ba npe number yin le kan si.
0: E se number te le pe wa si 08 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7 0 8 1 5 5 7 8 7 0 2 7
1: Baba, e je ki n beere kankan nipa infertility yi. E so lekan, e lawon kan wa to je pe yato se awon to ti gba bi ifeto somo bibi.
0: Be ni.
1: Ta baba re to gba ifeto somo bibi. Sugbon to je pe ifeto somo bibi yen akoko re ti koja o ti deal. Sugbon sibe sibe o royun ni fun opopolopo odun se a le so wi pe infertility o ti wole lati be.
0: Be ni. Possible tori ti o bo time yen ba expire. O ye ki won se normal kan se bo se ye kan se won ti o ba ti wa ri pe ko se bo se ye ko se a je pe nkan kan ti wa nbe ni nkan kan ti wa nbe
1: baba ki lo wa nfa infertility yi gangan
0: e se olotu awon nkan to nfa po sugbon ka kan menu ba die tori akoko wa lori eto se ri ti obirin ba ni fibroid ele ti yoruba npe ni oyun iju o le je ki obirin be ko ma le loyun ko ma le bima ki la npe ni fibroid yen ni pe a ri pe ikun wu ti obirin ma ro ma bi o ko ma kini yen ma yi kiri inu e so iyen niyan de ba kan na obirin to ba ni infection to je pe one of the bacterial infection to ti pe lara a discover wi pe to ba ni ajosepo pelu oko e ko ni di oyun sugbon iyen wa contagious to ba ti se obirin yen o se ogun ase okunrin yen na so iyen lo be mo ti so le kan ti nkan omokunrin yen na to ba le ti o je pe o le le ti oloyinbo so pe wa watery a ri pe ko ni le domo so o tun yato si yen sa se ri ti obirin ba ni eda eda yen wa porisi meji to je pe to ba ikini to ba ni ajosepo pelu oko e to ba dide a ri pe gbogbo awon nkan to ye ko duro sinu ko domo gbogbo a wa le iru obirin be ko le bi mo ko le loyun o to ba di pe ordinary o kan ri pe nkan funfun funfun jade loju ara as a result of infection yen ko a difficult fun obirin be lati le loyun so many many things ni a wa ri pe inu nkun inu ngbona so ngba to ba ye ki nkan ba ko ni wa to ba wa a change date to ba wa color to ma mu wa ko ni da o ba wa ma wa bi igba tan ba po oge a ma di gbogbo awon nkan won yin o le je ki obirin o wa ni ipo Airoma B
1: baba ki lo mo nfa to je pe elomiran yo lo ogun ibile bayi fun awon orisiri sugbon sibe sibe leyin ojo die igba die aisan yan tun wa nibe ki lo le fa
0: e se olotu seri to ba je pe o ni se pelu infection mo ti kokko so saaju fun boye boye awon tan se join wa lori eto se to ba je pe bacterial infection ni for instance seri teni e ba lo ogun to pa living organism then awon bacteria awon eyin ti bacteria yen le ogudo take measures lati take care won so ti o ba je o dabi igba te yan ba ni fish pond ni to ba da gamaline eja yen le ku but later to ba keep omi yen wa tun discover pe awon eja tun bere si se yo ninu e so awon procedure ni procedure o ye tayo pe kakan logun nikan mo so saju lekan ti eyan ba logun o ma lawon measures to ye ke eyan o keep in place de o ma lawon steps to ye ke eyan o tun gbe tele ogun yen ti o ma fi sise papo ta fun wa ni good result
1: adupe o gbogbo omo Nigeria baba Ekiti le n gba lori eto yi baba e je n bere bere yi kalawon eyan tori ki se ilu bi nikan na tin gbo wa lowo lowo bayi won gbo wa lori gomerin agbaye bawo na o se rin ona won na gba ti won fi kan yin lara gan
0: o nkan to kere pupo ni ki won pe wa ni ori number ti a fi sita
2: 08155787027 08155787027 08155787027
1: Baba se number yi se o valid
0: ben
1: gbogbo
0: ben
1: ko si gba tan pe yin be ni gbe
0: ben
1: eyin fun ra yin na le
0: fura number to dodo temi gangan ni yen
1: o de eyin omo Nigeria mo fa wa so ya fun yin pe te ba ti pe number yi yo wole e ba mi pe le kan si
2: 08155787027 08155787027 08155787027
1: E ba mi daruko yin le kan si gbogbo
0: gbajugbaju anisegun ibile awon ilu ma ka ta awon eyan ti ma ni baba ekiti eye meji oki nje die
1: eye meji oki je die baba ekiti o de ba mi ki gbogbo mo Nigeria
0: to ni bi ki bi te ti lanfani lati gbadun eto wa adupe lowo yin o lagbara olohun olohun ni fa isan se yin gbogbo number ta ti fi sita to ba ni ibere kan abi meji te fe bere to ba de ni imaran te fe je ka gba yin e pe number ta fi sita a ma da yin lohun e se o a tun wa rira
1: to oluseyin asafe baba yo ba loruko temi mo ki gbogbo yin o eti te fi ngo wa oni di ni agbara olorun e ni lugbadi aisan eyin pe baba ekiti lori gbogbo bo ba se nlo gbogbo e patapata olorun oba mi ni o si gba asakoso ko ni baje fun yin o igba miran latun mo pade nje ni loruko gbogbo awon alase ikanni ta wa yi ni emi oluseyin asafe ti gbogbo eyan pe ni alasafe baba yo ba nki yin wi pe o dojo mi ojo re o da
3: So things don't easy for Nigeria.

0: Ephesians 5:29 agrees. No one has ever hated his own flesh, but nourishes and cherishes it.
1: Abájọ ti Efésù orí 5:29 sì sọ wípé kò sí ẹnìkan tí ń kórìíra ara òun tìkára rẹ̀, ṣùgbọ́n a máa tọ́jú rẹ̀, a sì máa kẹ́.
0: We seek the ease of the soft, the simple, and the sweatless.
1: Àwa máa ń fẹ́ràn ìrora, a máa ń fẹ́ràn fàájì jẹ̀lẹ́ńkẹ́, a fẹ́ sí ohunkóhun tí ó mú wa làágùn rárá.
0: So ingrained is this notion of self having first place, that any suggestion of suffering or death meets with immediate and instinctive reproof.
1: Ìdí nìyí tó fi jẹ́ wípé ìfẹ́ ara yìí àti ìtọ́jú ara nínú àwa ọmọ ènìyàn jẹ́ ohun àkọ́kọ́ tí a ń fẹ́ láti ṣe tí a bá gbọ́ tí ẹnikẹ́ni bá dábàá ohun tí ó mú ìnira bá ara nínú wa. A máa ń gbógun tì lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí àfẹ́ irú nǹkan bẹ́ẹ̀ rárá.
0: We will spare self at all costs, and self, to survive, will put on 1,000 masks.
1: Ohunkóhun tí ó bá wù tí ọ̀nà wa, kò sí ohun tá a lè ṣe láti rí dájú wípé kò sí ìnira fún wa, àti wípé kò sí ìgbà kankan tí nǹkan tí yóò le.
0: It is unimaginable to the natural mind that a cross could ever be the will of God for anyone, yet it is.
1: Ìdí nìyí tó fi jẹ́ wípé kò sí ènìyàn ẹlẹ́ran ara kan tí ó lè ronú wípé àgbélébù jẹ́ ohun tí ó lè jẹ́ ìfẹ́ Ọlọ́run fún èèyàn.
0: A cross was for Jesus himself the will of God, though Peter could not conceive that it could be ever so.
1: Ṣùgbọ́n lóòótọ́, àgbélébù jẹ́ ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run fún Jésù Kristì Olúwa wa. Pétérù, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, kò rò bẹ́ẹ̀, kò lérò wípé àgbélébù lè jẹ́ ìfẹ́ Ọlọ́run fún Jésù Kristì ọmọ Ọlọ́run.
0: Peter even reproved the Lord for such a misguided concept.
1: Ìdí nìyí tó fi jẹ́ wípé Pétérù pe Jésù Kristì sẹ́gbẹ̀. Ó ń ba wí wípé ẹ má máa sọrú àwọn ọ̀rọ̀ tí ò lẹ́ka báyìí, ẹ sì sọ wípé ẹ kú lórí igi àgbélébù.
0: But Jesus rebuked him and all who would hold such a deceived idea.
1: Ṣùgbọ́n Jésù bá Pétérù wí, àti gbogbo ẹni tí ó bá ní irúfẹ́ èrò bẹ́ẹ̀ nínú ọkàn rẹ̀.
0: He rebuked Peter and said, "Get behind me, Satan, for you are not setting your mind on the things of God, but the things of man." Mark 8:33.
1: Ẹ gbọ́ bí Jésù Olúwa ti wí fún Pétérù nígbà tó ń bá wí. Ó ní, "Kúrò lẹ́yìn mi, Sàtánì, nítorí ìwọ kò ro ohun ti Ọlọ́run bí kò ṣe ohun ti ènìyàn." Mark 8:33.
0: The conclusion is obvious. Avoidance of the cross is at the prompting of the devil.
1: Kókó ọ̀rọ̀ tá ń sọ ni wípé bí gbogbo ènìyàn ti máa ń fẹ́ láti kórìíra ohun tí ó jẹ́ ìnira fún ara tá a sì kórìíra àgbélébù, èyí já sí wípé Sàtánì ló ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ nínú ọkàn wa.
0: God's way is to put self to death along with the flesh and all that we are by nature.
1: Ọlọ́run fẹ́ láti wá gbódẹ́kun fún gbogbo iṣẹ́ ẹran ìṣẹ̀dá ara ẹ̀sẹ̀ nínú ènìyàn, ṣùgbọ́n ènìyàn fẹ́ láti pa á mọ́.
0: It is the way of man in concert with the evil one to save, preserve, and rescue ourselves.
1: Ẹ rí pé ọ̀nà Ọlọ́run àti ọ̀nà ènìyàn yàtọ̀ síra wọn. Ọlọ́run ń fẹ́ láti pa ìṣẹ̀dá ara ìṣẹ̀run nínú wa, ṣùgbọ́n àwa ènìyàn ń fẹ́ láti tọ́jú rẹ̀, láti bójútó, láti kẹ́ àti láti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀.
0: It is thus that the stumbling block of the cross is encountered.
1: Ìdí nìyí tí ó fi jẹ́ wípé ọ̀rọ̀ àgbélébù jẹ́ ohun ìkọ̀sẹ̀ lójú ènìyàn ní gbogbo ìgbàkígbà tí a bá ti gbọ́.
0: Hatred of self and love of self cannot coexist.
1: Ṣùgbọ́n ìfẹ́ ẹran ara ẹ̀sẹ̀ àti ìkórìíra ìṣẹ̀dá ẹ̀sẹ̀ kò lè papọ̀ nínú ọkàn kan náà.
0: Inbred in each is the destruction of the other.
1: Ta bá rí ẹni tí ó fẹ́ràn ìṣẹ̀dá ara ẹ̀sẹ̀ àti ẹni tí ó kórìíra ìṣẹ̀dá ara ẹ̀sẹ̀, wọn à lè jọ ṣe papọ̀ rárá.
0: No treaty of toleration can be drafted between the two of them.
1: àwọn méjèèjì ò lè bára wọn dọ́rẹ̀ẹ́ wọn.

0: Jésù Olúwa tún sọ wípé bí ẹnikẹ́ni kò bá gbé àgbélébu rẹ̀ kí ó sì ṣe ara rẹ̀ kí ó máa tọ̀ mí lẹ́yìn, òun kò lè jẹ́ ọmọ ẹ̀yìn mi. Ní Lúkù 14:27.
1: Crosses were reserved for the worst of humanity's criminals.
0: Àgbélébu ni wọ́n máa fi ń wa gbódẹ́kun fún ìgbé ayé àwọn ọ̀daràn tó bá burú jùlọ.
1: By means of the cross, they thus expired, unpitied, rejected, scorned, hated, and tortured.
0: Nígbà tí wọ́n bá sì kan àwọn ọ̀daràn tí ó burú jùlọ wọ̀nyí mọ́ àgbélébu, wọn a kàn wọ́n mọ́ àgbélébu láì sí àánú, láì tiẹ̀ bojú àìwò wọ́n ṣe méjì. Wọ́n a máa fi wọ́n ṣe yẹ̀yẹ́, wọ́n a sì máa pọ́n wọn lójú títí tí ẹ̀mí wọn yóò fi bọ́ lórí igi àgbélébu náà.
1: All that they were in themselves came to an abrupt and violent end. The cross put them to death.
0: Lórí igi àgbélébu, tí wọ́n bá kan àwọn ọ̀daràn tí ó burú jù wọ̀nyí mọ́, níbẹ̀ ni wọ́n ti ń wa gbódẹ́kun fún ìgbé ayé wọn. Ohun gbogbo tí wọ́n jẹ́ yóò pẹ́ lọ́jọ́ náà lórí igi àgbélébu bẹ́ẹ̀.
1: We dislike this immensely. We would rather be spared this treatment at the hands of men and of God.
0: Emma, àwa ènìyàn yìí fẹ́ gbọ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀ nítorí ó ti le jù létí wa. A fẹ́ láti dọ́gbọ́n sí nítorí a fẹ́ jìyà lọ́wọ́ èèyàn, a sì fẹ́ jìyà lọ́wọ́ Ọlọ́run.
1: But avoidance of the cross will not make us disciples.
0: Ṣùgbọ́n kí ó yé wa o, bí ẹnikẹ́ni nínú wa bá ń sá fún ọ̀nà àgbélébu, a ò lè jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristì ní tòótọ́.
1: The words of Jesus are painfully clear.
0: Ọ̀rọ̀ Jésù Kristì, ó nira létí wa, ó sòro létí wa.
1: If anyone wishes to come after me, let him deny himself and take up his cross and follow me. For whoever wishes to save his life shall lose it, and whoever loses his life for my sake and the gospel's shall save it. Mark 8:34-35.
0: Nínú ìwé Máàkù 8:34-35, ó sọ Jésù sọ ńbẹ̀ wípé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti tọ̀ mí lẹ́yìn, kí ó sí ara rẹ̀, kí ó gbé àgbélébu rẹ̀, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn, nítorí ẹni tí ó bá ń pa ẹ̀mí ara rẹ̀ mọ́ yóò sọnù, ṣùgbọ́n ẹni tí ó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi àti nítorí ìhìn rere yóò rí i.
1: This is the stumbling block of the cross.
0: Ìyẹn gan-an ni òkúta ìkọ̀sẹ̀ àgbélébu.
1: We wish to spare our lives, the Lord desires to crucify them.
0: Nítorí àwa ń fẹ́ láti pa ara, ìṣẹ̀dá ara wa mọ́, ṣùgbọ́n Olúwa ń fẹ́ láti kàn án mọ́ àgbélébu.
1: We want to preserve ourselves, the Lord says we must deny ourselves.
0: À ń fẹ́ tọ́jú ara, ò fẹ́ ìnira fún, Olúwa sì ń sọ fún wa wípé a gbọ́dọ̀ sẹ ara.
1: We esteem ourselves highly. God declares that self is nothing more than condemned criminal activity.
0: Àwa ń fẹ́ pa ara mọ́, à ń fẹ́ tọ́jú ara. Jésù Olúwa sì ń sọ fún wa wípé ìṣẹ̀dá ara tí ń bẹ nínú wa yìí kò já mọ́ nǹkankan, kò wúlò fún nǹkankan ju pé kí a kàn mọ́ àgbélébu lọ.
1: Self is always opposed to the cross, and the cross is ever the death of self.
0: Ìṣẹ̀dá ara ẹ̀sẹ̀ nínú àwa ọmọ ènìyàn a máa gbógun ti àgbélébu, nítorí ó mọ̀ wípé àgbélébu ni Ọlọ́run fi ń wa gbódẹ́kun fún ẹ̀mí òun.
1: The conclusion is this: that one died for all, therefore all died, and he died for all, that they who live should no longer live for themselves, but for him who died and rose again on their behalf. 2 Corinthians 5:15.
0: Kókó ibẹ̀ ni ó ń bẹ nínú Kọ́ríntì 2:5 tí ó wí pé ẹnìkan kú fún gbogbo ènìyàn, nítorí náà gbogbo ènìyàn kú, òun ti kú fún gbogbo ènìyàn, kí àwọn tí ó wà láàyè kó má ṣe wà láàyè fún ara wọn mọ́, bí kò ṣe fún ẹni tí ó kú tí ó sì jíǹde nítorí wọn.
1: And it is the cross that executes self with its 1,001 branches of self-confident reliance.
0: Àgbélébu sì ni Ọlọ́run ń lò láti wa gbódẹ́kun fún ìṣẹ̀dá ara ẹ̀sẹ̀ nínú ọmọ ènìyàn àti gbogbo ibi tí ó ti tawé tagbòdé nínú ìgbéraga rẹ̀.
1: The stumbling block is Christ and him crucified.
0: Òkúta ìkọ̀sẹ̀ náà ni Kristi tí a kàn mọ́ àgbélébu.

0: Galatians 5:1.
1: We awon gbolohun bi pe won je erusin gege bi Galatia ori karun ese ikini.
0: Those not denying self have been severed from Christ and fallen from grace. Galatians 5:4.
1: Galatia ori karun ese ikefa ese ikerin yo di mimo fun wa wipe enikeni ti ko ba se ise dara ise ninu ara re o ti subu kuro ninu ore ofe.
0: They discover to their everlasting ruin that Christ will be of no benefit to them. Galatians 5:2.
1: Ninu ntori na ohun ti won se ati ero tin be ninu okan won in to ja si ni wipe Christ o wulo fun won rara ki kan Jesu Kristi ma agbelebu asan lo ja si lori won.
0: If you have Christ, what need do you have of self effort?
1: Bi o ba ni Kristi, kini o tun wa awon nkan ti o le se nipa ti esin gege bi eni pe yo mu oje itewogba lowo Olorun fun.
0: I do not reject, nullify, frustrate the grace of God. For if righteousness comes through the law, Christ died in vain, needlessly. Galatians 2:21.
1: Galatia orikeji ese ikokanlelogun oni emi ko so ore ofe Olorun di asan dabi ko sile tabi sati si egbe kan nitori bi ododo ba ti pa ofin wa nje Kristi ku lasan.
0: But the Lord Jesus has not died in vain.
1: Ṣùgbọ́n Jésù Olúwa kò kú lásán o.
0: The fact of his crucifixion settles the question of right standing with God once and forever.
1: Nítorí pé Jésù kú lórí igi àgbélébú yìí, ìyẹn gan-an ló lè mú kí ẹnikẹ́ni tó bá ti pàṣẹ ohun tí Jésù ṣe tọ Ọlọ́run wá jẹ́ ẹni ìtẹ́wọ́gbà títí láé níwájú Ọlọ́run.
0: All self-effort through religious observance is what sets aside the cross as meaningless.
1: Gbogbo ìgbìyànjú ìlàkàkà ẹ̀sìn wa ni ojú ó dàbí ẹni wípé àgbélébu Jésù Kristi já sí asán ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ rárá.
0: And it is the cross that sets aside, or rather puts to death under the severest judgment, all that man is in himself.
1: Gbogbo ẹni tí ń bẹ ní abẹ́ irúfẹ́ ìlànà ẹ̀sìn báyìí kò bọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ bí ẹnikẹ́ni yóò bá sì bọ́ lọ́wọ́ ẹ̀sẹ̀ ó ní láti jẹ́ kí àgbélébu Jésù Kristi ó wa gbodẹ́kọ fún ìṣẹ̀dá ara ẹ̀sẹ̀ nínú rẹ̀.
0: Dear listener, of what use are your codes and rules, systems or ceremonies?
1: Ìwọ olùgbọ́ mi ọ̀wọ́n, kí ni ìwúlò àbí àǹfààní kí ni gbogbo àwọn ìlànà ẹ̀sìn àti àwọn ètò ẹ̀sìn tó ń tẹ̀lé ní gbogbo ìgbà já sí fún ọ nítorí kò lè gba ọkàn rẹ là lọ́wọ́ ẹ̀sẹ̀?
0: Of what benefit are your traditions when you are helpless and corrupt criminals fit only for crucifixion?
1: Kí ni o rò wípé àwọn ìlànà ẹ̀sìn rẹ já sí tí kò lè gbà ọ lọ́wọ́ ẹ̀sẹ̀ tó sì jẹ́ wípé ẹran ara ìṣẹ̀dá ẹ̀sẹ̀ ó ń bẹ nínú rẹ síbẹ̀síbẹ̀ ò ń kó ọ lẹ́rú tó o sì sá àgbélébu Kristi sí sẹ́gbẹ́ kan?
0: How shall an external act of religious devotion such as fasting or tithing or night vigils do one thing to effect the needed radical transformation of an unclean heart?
1: Báwo ló ṣe rò wípé gbogbo àwọn ìlànà ẹ̀sìn àbí àwọn ètò ẹ̀sìn tó gbogbo tó ń tẹ̀lé bí ààwẹ̀ gbígbà, ìdámẹ́wàá sísan, ọ̀rẹ́ dídá àti bẹ́ẹ̀ lọ sí lè gbà ọ́ tí ó lè mú kí iṣẹ́ ìràpadà ó ṣẹlẹ̀ nínú ọkàn rẹ, ìwọ tí ọkàn rẹ ti kún fún àìmọ́, nǹkan wọ̀nyí ò lè gbà ọ́ lọ́wọ́ àìmọ́ wọ̀nyí.
0: You may boast in these devoted acts all the while the heart is full of dead men's bones and all uncleanness.
1: Ní ọ̀pọ̀ ìgbà, o lè máa ṣògo wípé tó bá jẹ́ ti ẹ̀sìn ni, àwa gbìyànjú nínú rẹ̀, à ń ṣe eléyìí, à ń ṣe titọ̀hún. Ṣùgbọ́n bó ti ń sọ nǹkan wọ̀nyí ni ọkàn rẹ dàbí bojì tí a kò ní ẹfun funfun níta tó dẹ̀ jẹ́ wípé nínú rẹ̀ àwọn nǹkan ẹlẹ́gbin àwọn ẹ̀sẹ̀ àìmọ́ ń bẹ níbẹ̀.
0: We have stumbled over Christ and him crucified.
1: Gbọ́ o, a ti kọsẹ̀ lára Jésù Kristi tí a kàn mọ́ àgbélébú.
0: The cross is a reproach unto us, but we think there is little reproachable in ourselves.
1: Àti rí àgbélébú gẹ́gẹ́ bí ohun ìtìjú àfẹ́ faramọ́ àfẹ́kẹ́nìkankan ó sọ̀rọ̀ àgbélébú fún wa.

0: ṣùgbọ́n kí ni ìtìjú ìtìjú gangan tó jẹ́ ìtìjú ń bẹ nínú wa.
1: Self is exalted, Christ is degraded, while we esteem ourselves and dishonor the Lord Jesus.
0: Nípasẹ̀ ìlànà ẹ̀sìn wa ni a ti rẹ Jésù sílẹ̀, a sì pọ́n ara lé, a gbé ara ga, a sì ń sọ nínú gbogbo ìwà àti ìṣe wa ń fi hàn wípé Kristi kò jámọ́ nkankan, a gbé ara ga ju Kristi lọ.
1: We have stumbled over the stumbling stone, just as it is written, behold, I lay in Zion a stone of stumbling and a rock of offense, and he who believes in him will not be disappointed. Romans 9:32-33.
0: A ti kọsẹ̀ lára òkúta ìkọsẹ̀ náà Jésù Kristi, nítorí a ti kọ̀wé rẹ̀ wípé kíyèsí, èmi ní Sioni ni èmi gbé òkúta ìkọsẹ̀ àti àpáta ìdìgbòlù lélẹ̀, pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ojú kì yóò tì í, ní Rómù 9:22-23.
1: But he who relies upon self will not only be disappointed, but he shall be scattered like dust. Matthew 21:44.
0: Jẹ́ kí ó yé ọ wípé ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé ìṣẹ̀dá ara ẹ̀sẹ̀ nínú ara rẹ̀, ojú kìí ṣe pé ojú yóò tì nìkan, ojú ó tì àti wípé yóò sì di ẹni tí òkúta ìkọ̀sẹ̀ yóò kọlù tí ó sì lọ lùúlú. Matthew 21:34.
1: And blessed is he who does not stumble over me. Matthew 11:6.
0: Ní Matthew 21:6, Jésù sọ wípé alábùkún ni fún gbogbo ẹni tí kò kọsẹ̀ lára mi.
2: Thank you for joining us today on Jesus Delight.
0: Ẹ ṣe tẹ́ darapọ̀ mọ́ wa lónìí lórí ètò Jésù nìmọ́lẹ̀ ayé.
2: We would like to hear from you.
0: Àwa fẹ́ láti gbọ́ látọ̀dọ̀ yín.
2: You can send your questions and comments to 081-677-499-03. Again, 081-677-499-03.
0: Ẹ lè fi àwọn àtẹ̀jíṣẹ́ yín àbáwọn ìbéèrè tẹ bá ní ránṣẹ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081-677-499-03. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 081-677-499-03.
2: So until next week Sunday at 9:30 p.m. right here on Adaba 88.9 FM.
0: Nítorí náà ẹ tó pàdé wa lọ́jọ́ Sunday tí ń bọ̀ láago 9:00 AM alẹ́ lórí ìkànnì iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM.
2: Be doers of the word and not hearers only, deceiving your own selves.
0: Títí dìgbà náà, ẹ máa jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ẹ má fi jẹ́ olùgbọ́ lásán, kẹ́sì tan ọkàn ara.

0: ìpọ́njú tí wọ́n mú fún ẹ. Ọjọ́ tí wọ́n náà máa pẹ́ ẹ lójú. Tí wọ́n mú nítorí ọmọ ẹ. Ọjọ́ yẹn kánṣu.
1: Mi Jésù.
0: Mo gbé wọn olúwa ni.
1: Ó yẹ sà.
0: Bàbá mi wí pé ẹ̀yin kan wà ń bí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n ti rọ ẹ pin.
1: Ayérayé o.
0: Kò tó kò lé.
1: Orúkọ Jésù.
0: Bẹ́ẹ̀ni kò tó kò lé.
1: Orúkọ Jésù.
0: Wọ́n ti rọ ẹ pin.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bó ti ń bọ̀. Wọ́n yin mu.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kábíyèsí o. Wọ́n yin mu.
1: Ó yẹ sà.
0: Mọ kéde.
1: Orúkọ Jésù.
0: Àṣeluwa ni.
1: Orúkọ Jésù.
0: Lójú wa.
1: Yẹ́sù.
0: Yẹ̀yẹ́ rẹ̀ da yẹyẹ.
1: Mi Jésù.
0: Àṣeluwa ni èyí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Yẹ̀yẹ́ rẹ̀ da yẹyẹ.
1: Mi Jésù.
0: Àṣeluwa ni èyí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀gàn rẹ̀ di ògo.
1: Mi Jésù.
0: Àṣeluwa ni èyí.
1: Ó yẹ sà.
0: Ẹ̀gàn rẹ̀ di ògo.
1: Mi Jésù.
0: Àṣẹ olúwa ni èyí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ìgbà rere ṣí kan.
1: Mi Jésù.
0: Àṣẹ olúwa ni èyí.
1: Bẹ́ẹ̀ni o.
0: A dá ọlá rẹ padà.
1: Mi Jésù.
0: Àṣẹ olúwa ni èyí.
1: Ó yẹ sà.
0: A dá ìgbà rẹ padà.
1: Mi Jésù.
0: Ìgbà tí wọ́n gbà lọ́wọ́ ẹ tó fi rọ́pò ìgbà.
1: Orúkọ Jésù.
0: Ìgbà tí wọ́n fi rọ́pò ìgbà lọ́wọ́ rẹ.
1: Orúkọ Jésù.
0: Ìmúra Adalí Kaya Nìmọ̀tà.
1: Yes Lord.
0: Wọ̀rú bà lẹ́sẹ̀ káyínà.
1: Jésù.
0: Mo kéde.
1: Jésù.
0: Ìgbà.
1: Yes sir.
0: Tí wọ́n fi rọ́pò ìgbà lọ́wọ́ ẹ.
1: Jẹ́ra yóò.
0: Ara fọ.
1: Mi Jésù.
0: Ara fọ.
1: Mi Jésù.
0: Ara fọ.
1: Mi Jésù.
0: Ara fọ.
1: Mi Jésù.
0: Ara fọ.
1: Mi Jésù.
0: Wọ́n gba ìgbà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìgbà àárọ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ọ̀sán.
1: Ọ̀sán.
0: Alẹ́.
1: Ó yẹ.
0: Lọ́wọ́ àwọn kan.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Wọ́n fi ìgbà rọ́pò.
1: Jésù.
0: Ìgbà ni gbé síwájú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ká máa sun ẹkún sí.
1: Ọlọ́run Ọlájídé o.
0: Mo gbé wọn olúwa.
1: Yes Lord.
0: Ìgbà. Tó fi rọ́pò ìgbà.
1: Jésù.
0: Níwájú rẹ.
1: Àdánù ayọ̀.
0: Tó ń sun ẹkún ayé sí.
1: Kábíyèsí o.
0: Tí omi jẹ́ rẹ.
1: Ó yẹ sà.
0: Tó ń kán sínú ìgbà yìí.
1: Jésù.
0: Fún ti sàmì.
1: Jésù.
0: Ìgbà yẹn fọ́.
1: Mi Jésù.
0: Ẹrú bí àdálẹ́ ọjà.
1: Ó yẹ sà.
0: Àgẹ̀dẹ̀rú àgẹ̀dẹ̀bìjà.
1: Jésù.
0: Mo kéde.
1: Ó yẹ sà.
0: Tiná tiná ni o.
1: Orúkọ Jésù.
0: Tàrá tàrá ni o.
1: Orúkọ Jésù.
0: Ọwọ́ tó wù ẹ́ ọ ní kékeré.
1: Jésù.
0: Gbogbo ọwọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó wù ẹ́ ọ. Ní kékeré.
1: Ẹ o.
0: Bóyá ìgbà tó ọlọ́dún kan.
1: Yẹ́sà.
0: Àbí oṣù kan.
1: Ẹ o.
0: Oṣù méjì.
1: Yẹ́sà.
0: Ọ̀tọ̀ lọ́wọ́ tó wù ẹ́ ọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tó wà lóṣù. Ọ̀tọ̀ lọ́wọ́ tó wù ẹ́ ọ.
1: Yẹ́sà.
0: Nígbà tó pọ́dún kan.
1: Ẹ o.
0: Ọ̀tọ̀ lọ́wọ́ tó wù ẹ́ ọ.
1: Nígbà
0: tá a bí ọ. Tí wọ́n mú ògo lára rẹ.
1: Àdánù ayọ̀.
0: Tí wọ́n fogo sí ọ lára.
1: Ayérayé Ọlọ́run.
0: Ọwọ́ ọwọ́ sí dàrú.
1: Mi Jésù.
0: Àgbájọ owó ẹlẹ́yẹ.
1: Jésù.
0: Tó tọ́jú ogun pamọ́ sí ọ lára.
1: Ayérayé Ọlọ́run. Kábíyèsí o.
0: Àgbájọ owó ẹlẹ́yẹ.
1: Ọlọ́run sí ọ ni o.
0: Tí wọ́n fi bá ọ fá irun àmútọ̀run wà rẹ.
1: Jésù.
0: Tí wọ́n ní bá a ṣe fá irun àmútọ̀run wà yóò.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí wọ́n sọ pé. Ó di ayé àtúwá.
1: Kayayayaya.
0: Wípé.
1: Yes sir.
0: Ọlá rẹ̀ láyé.
1: Ẹ o.
0: Láti falọ̀ yìí.
1: Ayérayé o.
0: Ìṣeréré rẹ̀.
1: Ẹ o.
0: Láti falọ̀ yìí.
1: Ẹ mímọ́ o.
0: Mo kéde.
1: Ó yẹ sà.
0: Hey.
1: Yes Lord.
0: Ọlá.
1: Yes Lord.
0: Tí wọ́n ṣí lórí rẹ.
1: Jésù.
0: Nígbà tá gẹ̀rù àmútọ̀rún wà rẹ.
1: Jésù.

0: ẹjẹ èèyàn tí wọ́n fi tì lẹ́yìn láti bá ti ẹjẹ fún ọtí fò sókè ọrọ rẹ jáde lára rẹ. Ọ̀rọ̀ olúgbòhùn.
1: Ọ̀rọ̀ olúgbòhùn.
0: Ó ní o máa ka ọjọ́ orí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Nínú òfo.
1: Kábíyèsí o.
0: Ó ní o máa ka ọjọ́ orí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ayé ojú kan. Kó o máa ka ọjọ́ orí.
1: Ó yẹ sà.
0: Láì ní ìtẹ̀síwájú. A máa ka ọjọ́ orí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ayé a máa wò ó.
1: Kò ní sóko.
0: Ní àwòsoko.
1: Bẹ́ẹ̀ni.
0: A máa wòra rẹ̀.
1: Láwò
0: rẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ni Àtúndé. A ní mo fẹ́ ṣe bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kò dẹ̀ mọ̀ pé àwòsoko náà ń wò.
1: Yẹ́sà.
0: Wọ́n fẹ́ sọ fún ni.
1: Rárá o.
0: Wọ́n rán mi sí ọ.
1: Kábíyèsí
0: o. Ìyàwó rẹ̀ ó
1: kè.
0: Ó jẹ́ ìyàwó
1: tiẹ̀.
0: Wò Eli makata, Eli makata, gbogbo ẹni fọ sókè.
1: Orúkọ Jésù.
0: Ọrọ̀ olúgbòhùn.
1: Orúkọ Jésù.
0: Ọrọ̀ iṣẹ́ olúgbòhùn.
1: Jésù.
0: Sí ẹ̀jẹ̀ èèyàn tì lẹ́yìn.
1: Jésù.
0: Tó fi ba tiẹ̀ jẹ́.
1: Jésù.
0: Tó ṣe fọ sókè.
1: Wọ́n
0: yẹ sọ. Tó sàmì méje. Àmì méje.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àmì méje.
1: Méje ni.
0: Iná gbé dára.
1: Amen. Orúkọ Jésù.
0: La kwa dababi.
1: Oh yes Lord.
0: Egbege deruba.
1: Oh yes Lord.
0: Ya binu anase.
1: Yes sir.
0: Erubida.
1: Hey.
0: Arokeje.
1: Benio.
0: Egede bi aso. So wa le.
1: Mo wa bi o.
0: Na we si mi.
1: Eh.
0: Wono mi si o.
1: Yes sir.
0: So wa le.
1: Benio sir.
0: Ya. Mo de ri.
1: Yes sir.
0: Àṣẹ tí mò ń rán.
1: Jésù.
0: Ó dẹ̀ ń lẹ̀ mọ́ àwọn èèyàn lára.
1: Jésù.
0: Ó ń lẹ̀ mọ́ wọn lára.
1: Àdániwá yóò ṣe
0: o. Ẹkú oríire o.
1: Ẹkú oríire o.
0: Ìtí ń lẹ̀ mọ́ yìí.
1: Ibi ó bá ti ń gbọ́.
0: Ibi ó lágbára ni o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó ń lẹ̀ mọ́ lára.
1: Báyìí lọ́rù wa wí. Orúkọ Jésù.
0: Ọ̀rọ̀ iṣẹ́ olúgbòhùn.
1: Orúkọ Jésù.
0: Kó gbọ́ ohun tó dà lọ láyé rẹ.
1: Jésù.
0: Hey.
1: Yes sir.
0: Fọ sókè. Iná gbé jáde. Tí bá pé Holy Ghost wá pé fire méje.
1: Yes sir.
0: Holy Ghost.
1: Fire.
0: Ẹ máa fọ sókè. Ẹ ké.
1: Yes sir.
0: Ọ̀rọ̀ iṣẹ́ olúgbòhùn.
1: Ọ̀rọ̀ iṣẹ́ olúgbòhùn.
0: Tó fi ẹ̀jẹ̀ èèyàn tì lẹ́yìn.
1: Tí wọ́n fi ẹ̀jẹ̀ èèyàn tì lẹ́yìn.
0: Tó dayé mi rú.
1: Tó dayé mi rú.
0: Jáde báyìí.
1: Jáde báyìí.
0: Hello.
1: Hi sir.
0: Nawọ́ rẹ.
1: Nawọ́ o.
0: Èwọ́ wà ń bẹ̀. Tó o bá ti ké.
1: Yes sir.
0: Wọ́n jù sí ẹ lára. Èèyàn bẹ lẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n gbèrú ẹ látẹ̀yìn.
1: Yes sir.
0: Ẹ máa fò sókè.
1: Fò sókè.
0: Nawọ́ sókè. O máa dúwà tó fẹ́ gbà o.
1: Ẹ o.
0: O mọ̀ bó ṣe lágbára sí o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ fò sókè.
1: Ó jẹ́ fò sókè.
0: Ọ̀rọ̀ iṣẹ́ olúgbòhùn.
1: Ọ̀rọ̀
0: iṣẹ́
1: olúgbòhùn.
0: Tó fi ẹ̀jẹ̀
1: Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya! Oya

ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: ẹyin ìjọba wa jọ ẹ torí ọlọrun òkú èèyàn máa ń pọ jù báyìí ẹkún pọ jù ẹkún pọ jù ilé tó bá kàn ló mọ ilé tó bá kàn ló mọ o ìgbà tó kan kwara ń jò níhìn tó wọlé wẹrẹ sẹrí òkú ní èkìtì local government ní ìpínlẹ̀ kwara ó wọlé síbẹ̀ ó kò ń bẹ̀ ó lọ sí ìlú kan náà tá à ń pè ní. ó wọ ìlú kan tá à ń pè ní koro koro yẹn ò jìnnà sẹ́rùkú bàbá ń lọ sẹ́gbẹ̀. ọba aládé ibẹ̀ náà tiẹ̀ kọ́kọ́ pa rìtáyà mẹjọ general tiẹ̀ ní bàbá ọ̀hún. rìtáyà mẹjọ general ò ní bàbá tí wọ́n pa ń bẹ̀. bàbá tó ṣiṣẹ́ ogun fún ọdún bíi 30 years tó ti gba gbogbo ìràwọ̀ tán ó sì wá jọba sórí àpèrè ìlú ẹ̀ pé kò mọ̀ tú lóun ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìlú kan tá ń pè ní koro. àwọn sì wá bóyá wọn ò rí bàbá ń pa nínú ilé torí àwọn sáàdì ibẹ̀ wọn máa ń sábà le díẹ̀ wọn pápápá wọn ò rí pa wọn sì gbé bàbá kúrò nílé wọn gbé lọ sọ́nà inú igbó wọn lọ rèé pa kábíyèsí sẹ́yìn odi. ọ̀rọ̀ ń tèpò kúrò lérùkú ó wọ ìsàpà. ìsàpà rúbà ó máa fò bẹ́ẹ̀ yẹ. ẹ̀ní sọ pé bóo ni mo ṣe mọ gbogbo ìlú ohun ẹ̀yẹ mọ wo ń ti yín akọ̀ròyìn mọ̀ ni mí.
1: iṣẹ́ kò kọ́ ṣe é ni.
0: ó kò lérùkú ó wọ ìlú kan tá à ń pè ní ó wọ ìlú kan tá à ń pè ní ìdọ̀fin.
1: àkájẹ́ wọn fẹ́ iṣẹ́ kò kọ́ ṣe é ni. ó ṣe wọn mọ́re.
0: ó kò ń dọ̀fin ó wọ ìlú kan tá à ń pè ní ìsánlù ìsìn.
1: adarí ètò níbi ayẹyẹ iṣẹ́ kò kọ́ ṣe.
0: ẹ wàhálà sì ráàndì local government bíi mẹ́rin pọ̀ láti kóró ó wọ ìrùkú ó wọ ìsàpà ó kò ń sàpà ó wọ ìdọ̀fin ìdọ̀fin òkè ẹ̀rọ local government ni àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta kóró ìrùkú èkìtì local government ní kwara state ó kò ń bẹ̀ ó wọ ìsìn local government ìyẹn ní ìsánlù ìsìn ó wá tèpò kúrò nínú ìsánlù ìsìn ó wá lọ sí àwọn ọba ńlá ó ti dé ìfẹ́lódò ìrẹ́pọ̀ nù báhun ó lọ sí ọba ńlá bàbá ńlá lọ báhun òkè ọdẹ ó ti lé gbogbo ìlú bíi mẹ́wàá kúrò lórí ilé. àwọn aráabí wọn gba ti kóró ohun wọn jáde sẹ́kìtì láti èkìtì wọn wọ ẹ̀dá oníyọ̀ wọn páàkì èèyàn bíi 50 nínú ìlú ẹ̀dá wọn sì ń bèrè fún billions of naira. àwọn ará òbọ̀ ayé gúnlẹ̀ eré wọn pé tiwọn wọn yà á ní kọ́ àwọn ọmọ wọn mọ́ lọ sùkúù mọ́.
1: wàràwàrà ń gé lọmọ ló.
0: ọdẹ ẹ̀tàn ọdẹ ìrìkú ọdẹ gbogbo wọn wọn wá lọ dó sẹ́nu bodè wọn wo ibi tó gun ó gbà wọ̀lú. mo ń lọ mo ń bọ̀ látòde ìjálá ni mo débẹ̀ wọn ò kúkú mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n àmọ́ mo ti mọ̀ pé àwọn ọdẹ ni wọ́n sẹ̀kí ní ọkọ̀ mi wọ́n sẹ̀kí ẹ̀tàn wọ́n ní ẹpẹ̀lẹ́ o láti bo mo ní láti èkìtì la ti ń bọ̀ afẹ́gba ti bí wọlé ni wọ́n ní ṣé àmọ́ bó ojú ọ̀nà ṣe rí àmọ́ o ẹ mọ̀ rọra o ojú ọ̀nà ọdẹ wà lójú ọ̀nà ẹ mọ̀ sáré wò mọ̀ dá yín dúró tẹ́ ẹ bá ti dúró wọ́n ju yín bọ̀ o à ní ẹ mọ̀ wọ́rí àti ẹ̀ dúró èmi náà kí wọ́n sápò mo tọmọlúàbí mi ṣe gbàtọ́ wọn á rí nǹkan tí mo mú kalẹ̀ pé ó wúra díẹ̀ wọn bá ní pé ẹ jẹ́ kéèyàn méjì kó wà nú ọkọ̀ yín kó lè escort yín dọ̀ ńgbà wọn kúkú wojú gbogbo wa gbogbo alápupa tá a ṣe mìnímìní bí ọmọ èèbó wọn bá tẹ̀lé wa dé junction.
1: owó sì yọ ọmọ olóòdẹ ìbéèrè bèrè lọ.
0: ìgbà tán dé junction tán wọn ní sẹ ẹtàn lẹ ń lọ ni mo ní ẹtàn là ń lọ wọn bá

ni ijejo awon aye o je ki n gbadun bi mo se pari eto tan ni pe eran ti mo menuba pe ki se ga si kini pe ejo e ba wa na nbe e ti mu tan e wari eran ko ti a nso yi bi e ba nwo gege bi aja ale lo se ri ẹja ajá kan ti ẹ wà nlé gan ta n pè ní oko ajá igan la fi n porúkọ ẹranko yìí. ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló wà lẹ́ẹ̀rin òun pẹ̀lú ajá alé àti ajá oko. ajá tá à ń sọ yìí ẹranko tá à ń sọ yìí òun náà a máa bímọ bíi mẹ́ta a máa bí mẹ́rin a máa bí ẹyọ kan òun náà a máa bí mẹ́fà bí méje. èmi ti lọ sóko ọdẹ rí o tí mo bá ilé yìí tó jẹ pé ó bí ọmọ mẹrin mo ti lọ sóko ọdẹ rí tí mo bá ilé yìí tó bí ọmọ mẹta a ti lọ sí oko ọdẹ rí tá a rí ilé yìí tó bí ọmọ méje. ẹranko tèmi ti fi tàkúté pa tí mo ti fìbọn pa tí mo ti fi wáyà parí ni. ẹranko tó níbi tó dá mi lójú dé ẹranko tí mo ti fajá lé parí ni dáadáa. ṣùgbọ́n ibi tí ẹranko yìí ní agbára dé ni wípé a máa pajá alé. ìyàtọ̀ fún ajá tí wọ́n bá dọ́gbọ́n ìbẹ̀rù sí lára nìkan ni ò lè pa o. bàbá tó bí mi bó ṣe jẹ́ ń gbàgbọ́ tó ó ti parí ó sọ ìtàn ẹ̀ fún mi ní ọjọ́ kan ó ní àmọ́ ìtàn yìí kò ṣe é sọ lórí afẹ́fẹ́ o ìgbà tí ó wàá sọ pé ó fẹ́ sọ lórí afẹ́fẹ́ wọ́n sọ ìtàn ẹran yìí fún mi ẹ̀rù ẹ̀ bà mí.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

panicking badua ikuti manyo awon eyan pa nibi ton ti bi o loruko jesu iku yen re okete aisan to man se won nibi ton ti bi o aisan yen re okete gbogbo ni keni to fe fi aisan don wo gbogbo ni keni to fe fi ofa don wo gbogbo ni keni to lo ma gbomi je loju e lori omo gbogbo ru awon eyan be ibi ti won ro ko lo yile won lori ase mi ase ede mi ede oro mi oro majemu ni majemu ra kale bazua baladu ala jini kinda barubia kale ti juri hantava eyin to je pe oju orun yin ti dile ogun to ba ni ko sun bayi wahala nla de ma sele awon ajede ma wa rin omo le loju orun won ma fun awon eyan lo nje je loju ala ibi ti adua le ndoju ko niyan pelu ore ofe olohun emi oluwa so fun mi pe omo ko awon eyan wo ma jemu adua ti yo gba won lo wa agbara ton fi oru se won nika kai ijile niyan maliki dia e gba adua yen le meta akoko re o ka to lo ki haleluya agbara ton fi oru se mi nika e tu ka nibi ti e wa eyin agbara to fi oru seminika any power that is using night to trouble me or to destroy my life that is wickeding me any power doing me wickedness any power doing wickedness against me in the midnight but awon agbara to fi oru seminika e wo iboji eyin agbara to fi oru seminika e wo iboji eyin agbara to fi oru seminika e wo iboji eyin agbara to fi oru dami loro e wo iboji o ya dua orko jesu e mimimo gbogbo agbara to fi oru seminika melika badabara bale brashe diabaloska e wo iboji e wo iboji e gbinada e gbinada e gbinada e gbinada jesu oluwa wa ame e pada sinu adua yen lekeji mori awon eyan meje aisan kan be ni ara re ti o gba inu ala wole aisan yi o de fe ma gba bi emi lo you know it by yourself it's like you are losing it se mo pe keyan ma lose e ko de mo fura pe o dabi pe kini yi aisan yi ki soju lasan mo and that sickness has been in your body for so many times when you can gbadua offer ti adani loro tasimi logojo oru inagbe jade lara mi offer ti adani loro tasimi loru to ba ti poruko jesu yen wa gbe ese offer awon adani loro to ba mi logojo oru inagbe jade lara mi ohun rẹ máa lo kejú tí gbogbo èèyàn ọfà dání lóró ọ̀gànjọ́ iná gbé jáde ó yàdúwà orúkọ jésù pààlẹ kadubi asata yagada mama ìkígbe ọfà dání lóró ọ̀gànjọ́ iná gbé jáde yàkálẹ̀ bídíọ́ lẹ́múrẹ́bíàlẹ́sìkádà sọ̀rọ̀ pààlẹ̀ adùdíyà iná gbé jáde gbé ọfà jáde bí ọfà jáde jésù olúwa wa àmì ó ń ṣe é bí ẹni pé àìsàn yìí náà ló pa mọ́mọ́ ẹ̀ ó tó ṣe obìnrin níyẹn o àìsàn yẹn ní ṣe pẹ̀lú internal sickness bí àìsàn inú ni wọ́n ti wádìí ẹ̀ wádìí ẹ̀ ó máa ń paradà ó lè jẹ́ bp lẹ́ni kó jẹ́ blood sugar lọ́la ọ̀túnla kan ní kidney ni ọjọ́ mẹ́rin kan ní liver ni now ẹ̀mí olúwa ń sọ fún mi pé ó dídí ẹ̀mí kaná gbèsè ọ lára ó dídí ẹ̀mí yìí iṣẹ́ tó dẹ̀ ń ṣe ni pé kó lọ fi ẹ̀mí rẹ ṣòfò wá ọfà fẹ̀mí ṣòfò ni ẹ̀kẹta re iṣẹ́ ayé tó parí sára mi lọ́gànjọ́ òru wà á máa kígbe iná ẹ̀mí mímọ́ gbé jáde iṣẹ́ ayé lára mi iṣẹ́ ọ̀gànjọ́ òru tó parí sí mi lára tó

0: káàbọ̀ padà, àdúà yín gbà lórúkọ Jésù. Now sorry, àwọn àdúà tó bá ń torí pẹpẹ wá, àwọn iná kan máa ń ṣẹyọ látinú ẹ. Ó lẹ̀mí Olúwa fi sọ fún mi pé wòlíì, ohun tí àwọn èèyàn máa wá jẹ ọláì lórí òkè ní àṣejìrẹ́, ẹ máa gbé sí orí rédíò fún àwọn èèyàn, pàápàá àwọn tí ò lórí ọ̀fẹ́ àti wárí, àtàwọn tó ti wárí tí ẹ jọ gbàdúà yẹn tó gbà fún wọn. Wàá rí pé àwọn ìmísí abàmì kan ló ń tinú àwọn àdúà yẹn jáde. Àwọn májẹ̀mú kan ti bẹ̀ jáde, àdúà rẹ dẹ̀ máa gbà lórúkọ Jésù. Náà mo ń sọ fún ẹlẹ́ẹ̀kan, nǹkan márùn-ún wà tí máa ń jẹ́ kí èèyàn tètè rí ti ẹ̀ sẹ́nu àdúà. Number one thing ná ń pè ní direction. Genesis chapter 12:1-4, ó lọ sọ fún Abraham pé jáde kúrò lé bàbá rẹ lọ síbi tí mo fẹ́ mú ẹ lọ. I have a place that I am taking you to, that when you get there, you will become a great nation. Gbogbo ẹ̀yin ará Abuja, ẹ máa múra sílẹ̀ fún ọjọ́ Friday tó ń bọ̀ yìí. Gbogbo ìpàdé tí a arrange fún ìpàdé àwọn obìnrin ní orí òkè ní wíìkì yìí, first time tẹ máa gbọ́ lẹ́nu mi ní alẹ́ yìí nípa ìdarí ẹ̀mí mímọ́, direction of Holy Spirit. Ìpàdé yẹn kù fọ́ dẹ̀sí báyìí. Ẹ̀mí Olúwa wípé kí gbogbo àwọn obìnrin yẹn ká ṣe ìpàdé 24 hours yẹn ní ilé wa. Bẹ́ẹ̀ a máa ṣe ìpàdé yẹn kálukú àṣẹ nílé ẹ̀ for the first one. Gbogbo prayer tá a máa ṣe lórí rédíò lọ́jọ́ Friday àti láàárọ̀, ok, láti Thursday láàárọ̀ àti lálẹ́, ó máa dá lórí àdúà àwọn abiyamọ. Ilé láti máa ṣe eléyìí fún àwọn ìdí kan tàbí èkejì. Ìpàdé yẹn tá a máa gádà lórí òkè, mo máa fún ní another date. Bá a máa ya ọjọ́ méjì sọ́tọ̀ lórí rédíò program wa láti ṣe ìpàdé ìpapọ̀ ní ilé. Àwọn tí ó bá dẹ̀ wà ní Abuja, gbogbo a máa kórajọ ní Abuja fún 24 hours ní ọjọ́ Friday. We are all going to be together in Abuja on Friday for 24 hours. Gbàkó la fi máa wà ń bẹ̀. Mo ń sọ tẹ́lẹ̀ sí ọ gẹ́gẹ́ bí ẹni tí a ránṣẹ́ lórúkọ Jésù, àṣìṣe ò ní bá ọ. Now àwọn tí wọ́n bá gba ìdarí láti ọwọ́ ẹ̀mí mímọ́, kí ló mọ̀ ń ṣẹlẹ̀ sí wọn? Number one, when you have direction from God, you will be free from disasters. Téèyàn bá ń gba ìdarí látọwọ́ Ọlọ́run, yóò bọ́ lọ́wọ́ ìparun àti wàhálà ilé ayé, yóò bọ́ lọ́wọ́ ìkọlù, yóò bọ́ lọ́wọ́ gbogbo ogun, yóò bọ́ lọ́wọ́ gbogbo ìjì. Ọ̀pọ̀ ìgbà tá a bá fẹ́ travel, àwọn ọmọ mi a máa wò pé sà ó yẹ ká ti gbéra, màá ní ẹni sùúrù, ẹ jẹ́ kí n gbọ́ yes látọ̀run wa. Ìyẹn la fi máa ń travel lọ́sàn-án, lóru, láàárọ̀, you see us here, you see us there. Torí pé ìdarí Ọlọ́run, ìgbà tó bá fẹ́ kí move ni máa move. Irú alẹ́ ìbáyìí, ohun tó fẹ́ ká ṣe lálẹ́ ìlà ń ṣe. If God is not leading you, then the water of your life will be trouble. Tí kò bá sí ìdarí látọ̀run wa, ọwọ́ ayé máa da omi ayé èèyàn rú. Tẹ bá lọ́wọ́ Psalm 23:1-3, ó ní Olúwa ni olùṣọ́àgùntàn mi, dàmísí pé Ọlọ́run ló ń darí mi, torí náà èmi kì yóò ṣe aláìní. Ó mú ìdùbúlẹ̀ ní pápá kó tútù omi lọ sí àbùdákọ́rọ́, ó tu ọkàn mi lára, torí pò darí mi, ó yọ mí lọ́wọ́ ìdààmú. Ohun tí Nàìjíríà nílò báyìí, nítorí gbogbo wàhálà tó wà nílẹ̀, rògbòdìyàn tá ń bá fa yìí, ká gba ìdarí látọwọ́ ẹ̀mí mímọ́ wa. Mo dẹ̀ ti sọ̀rọ̀ fún gbogbo àwọn bàbá wa ní Olúwa, a nílò láti ya àwọn Sunday kan sọ́tọ̀, kí gbogbo chọ́ọ̀chì tí ó wà ní Nàìjíríà fi rìn lójú títì káàkiri, ká fi ké pe Ọlọ́run kó dá ìtàjẹ̀ sílẹ̀ dúró ní orílẹ̀-èdè wa, kó dá wàhálà dúró lórílẹ̀-èdè wa. Bíbélì pé ẹnikẹ́ni tí a bá ń ti ọwọ́ Olúwa darí tá à sàmọ̀nà fún, àwọn gangan ni ọmọ Ọlọ́run. God must lead you for you to be a child of God. Bó o ṣe máa sùn lálẹ́ yìí, ọ̀gá, láti ọ̀run wá a máa darí ẹ̀. Ohun kejì tó máa ṣẹlẹ̀ tí a bá ń tọwọ́ Ọlọ́run darí ẹ̀, ó ni pé òjò ìbùkún àgbàyanu yóò rọ̀ sílé ẹ̀. there will be abundant of blessing. Kale marubia gadabela shidia. Oni oluwa ni olu swagotami. Emiki yo se alaini. Idari lati onwa. Nlo mamu kamwe nye wanu ibukon. Ni Genesis chapter 26. Ni akoko ti inyamu. Bogwe yansare kiri gidi gidi gidi gidi gidi. Se ni emyolo nlo ba isaki. Be ile yini ko joko si furupi mbe. Ibe li pe ne tori dari ye. Isaki joko si le ye. Lodun ye o furupi. O wa ni oron wo ni egbegberun. He was so blessed to the level of people begin to envy him. Awon yan bere sin jowo e. Awon ta bere sin jowo e pe iru ibukun wo lo po to leyi. Ai oga sami o. Olorun ma dari e ibukun re de ma po. Ibukun re ma po. Mo n gbadu afanti kan ni London ni last year. Bi mo se pade pade yen le mi Oluwa so fi pe Nigeria ni re re wa. Won baba mo ti wa nilu ifo odun mejo. Oluwa ni Nigeria ni re re wa. He came to Nigeria. Ni re a o pick nbe yen o lo da school nbe. Laarin 1 year. She was telling me pe sir, until fi 1 year yi dalara bayi. Odun mejo to wa ni UK o ti le se because o ti lore ofe ati rale. Bolorun se se oye mi gan ti mo be soro. Bo gba idare lati orun wa. Oni mo fin pe gbogbo yi ti e wa ni Ondo State. Ekiti State ago meta ti le ba ti malaro yi leni Monday abi lola Monday e mo fi sere o beyan ba ma fi gbogbo ipade sere ki seru eleyi awon to de be Lagos State Ikorodu ni Sabo Ikorodu lati ma pade ninu agba mechanic yen bere authority egbe titi yen lo wa won ran mi si ran mi generation yi ni pelu ohun agbara lati mu awon eyan kuro ninu ise ati osi ati wahala ti okukun gbe ti won ti o ba wa lara awon ti aran mi si igboran lo fi ma mo ti idari ba tin jade igboran gbodo tele iran awon asoro se kan ki soro danu gbogbo ise ati osi to ba aye re mule ko gbinan danu kale babu ali amasanda yakade abiliasa. Oh thank you father, thank you father, thank you father. Oluwa ni awon kan gbo mi oni ki so fun won pe week yi ni won ma ni oro ati ola ben o ma ni oro ati ola o ma ni oro ati ola ye ne manu no biagada oni ki so fun pe you should open yourself to God's leadership, God's leading and direction that you will not end up stranded. Fi ara re fun idari Olorun o si ni pari aye re sinu aini ati osi bi eniyan ba fe bo lowo ti won pe ni destruction iparun iparun o gbodo gba idari idari lo mo funyan ni ona lati pari dada mo gbadua wa pari aye dada wa pari aye dada na e ri pe ni bere program le kan mo so fun yin pe ola Monday a ma gba we the 12 gbogbo ya de gbodo gba we yi fruit lo ma fi break iru fruit to ba de we lo ma lo Psalm 23 yen o ma ka Psalm 23 Psalm 126 o ma ka then o ma lo Psalm 44 gbogbo nti o sese nu aye e o de ma sese gbogbo ti won pe ni amubo gbogbo tan pe ni amubo loruko Jesus o gbinan danu o ni mu amubo mo o rere o ni bo me lowo gbogbo igbianju e lori le ko ni jasi asan in the name of Jesus o feel keji ti oluwa fun wa ni pe ki gbogbo eniyan to je gbese da mewa ki won san den gbogbo yi to je pe I don't gbadua lori eto yi e ma da ore ma jemu ni oru yi wa wa so pe oluwa on ti mi ora ti aye ni ki ma sanwo e tan fi ogando orugba ajo lowo mi mo san ore yi mo da egun ati ogun yen duro loruko Jesu o de ma ri be oka e de ma bale in the name of Jesus. Engineer o to ba ku loke ke je ka mo ke gbe pastor wole ko fun ni account number ti phone number ma pade e lori program wa laaro lori gbogbo radio ni gbogbo Nigeria okan re o bale o sun ayo ibanuje ode ni ba loruko Jesus
1: e fo ni account number ti phone number
2: the account it unity bank 00323937 01 again unity bank 00323937 01 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our Echo Bank account. Echo Bank account is 097-000-3215. Again, Echo Bank account, 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Request and details call us on 081-123, two in five places. Or you can use 071-816-4090. God bless you.
0: Lord,
2: hey,
0: God,
2: I know what you see.
0: So
2: I will use.